0: ẹ ti lọkọrí ti bí mọrí o àbí.
1: Mo ti lọkọrí, mo ti bí mọrí.
0: Kí ló sọkọ àárọ̀ ṣe kọra yín sílẹ̀ ni?
1: Ẹyin tí èmi àti ẹjọ́ ìdájọ́ tó ṣe ta fi fẹ́ra wa, òun ni wọ́n ń bẹ̀fẹ́ǹdì ara wọn. Wọ́n sá fún mi lóògùn. Láti ìgbà yẹn, lọ́kọ ti sá orí adé fún mi níta ṣàìsàn. A sá ti padà sílé àti ọmọ mi. Àti ìgbà tá a ti wá wà yẹn, kì í sáré nìkankan pè mí mọ́.
0: Ìgbà
1: tí mo wá bẹ̀.
0: Ẹ ti dá wà ń sì tọdún mélòó tẹ̀ sí lábẹ́ ọkùnrin?
1: Ó ti tó ọdún mẹ́wàá ìgbà tá a kọ́kọ́ jà yẹn, tó kọ́kọ́ fi wá sílẹ̀ tọlọ yẹn. Mo dágbé fún ọdún méje. Lẹ́yìn ọdún méje, wọ́n sáwà bẹ̀ mí. Mo jáwèé pé kí n máa ṣí káàkiri. Mo tún gba ẹ̀bẹ̀. Ṣùgbọ́n kó tó dìgbà tó wá bẹ̀ mí yẹn, mi ò rẹ́ni kankan pè mí rárá. Fún ọdún méjèèje yẹn, torí ọ máa sọ fún mi ni pé ẹnì kì í gbàyàwó kábíyèsí. Èmi ò sì fẹ́ fi ilé òun ló fi mí sílẹ̀ nígbà yẹn. Ọmọ mi yẹn gan, wọ́n fún lóògùn àgbàdo tàbí kó wá sílùú òkè láti gbà yẹn.
0: Ṣé kábíyèsí lẹ̀ yìí fún mi?
1: Ṣùgbọ́n
0: kábíyèsí lẹ fẹ́?
1: Kìí ṣe kábíyèsí wòlíì ni iṣẹ́ wòlíì ló ń ṣe.
0: Ó ti yé mi, ó ti dá báwọn. Àwọn àgbàlagbà.
1: Ṣùgbọ́n láti gbà yẹn tí ó tún wá padà wá lẹ́yìn ọdún méje yẹn, mo tún lóyún, mo bímọ kẹfù. Ọmọ yẹn náà pé ọdún kan ló ti tún lọ tí mi ò rí mọ́. Ọmọ yẹn ti pọ́ ọdún mẹ́wàá báyìí nísìnyí.
0: Tó gbogbo afi ẹni akókò ẹni
1: ṣe fò. Mo wẹ̀ gbogbo iṣẹ́ ni mo ti ṣe, mo wẹ̀wẹ̀wẹ̀, mo lè fẹ́ lè ṣẹ́ bákan náà ni.
0: Ẹ̀rẹ́ nìkan kan pè yín.
1: Ìrọ̀lẹ́ nìkan tí ń gbà mọ́ wá bẹ̀rẹ̀ sí ilé iṣẹ́. Tí mo bẹ̀rẹ̀ sí ilé iṣẹ́ ni wọ́n ti wọ́n bá wá ti pè mí pé alọ́rọ̀ lẹ́yìn alọ́rọ̀ yẹn. Mi ní rí wọn mọ́. Ìgbà tí mo tún wá ṣiṣẹ́ títí tí àwọn tí mo tún wá ń bí àwọn tí ò wúlò tí wọ́n ti fẹ́ máa gba tọwọ́ mi. Iná ni mò ń rí mi sáfẹ́ dẹ́nì kankan lóhùn láti gbà yẹn.
0: Ó mà ṣe o. Wọ́n á sọ fún yín pé
1: àlọ́ gbogbo ibi tí mò ń dé wọ́n á sọ pé òkùnkùn bò mí, òkùnkùn bò mí. Mo ti wẹ̀wẹ̀wẹ̀wẹ̀ ó sùn mi.
0: Wọ́n wá ní padà sọ̀rọ̀ yẹn náà mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ogun máa ń bẹ inú ayé o. Ẹ pẹ̀lẹ́ ìyàwó ẹ má wọrí àwọn àgbà tọrọ iye ti gbọ́ ohun tẹ̀ wo bámi alọ́rọ̀ ni kẹ fi tàgẹ̀.
2: Wọ́n ti rán mi ló máa ń pa dálíkà ẹ̀sọ́ tẹ̀lé rẹ o. Wọ́n ní bọ̀lọ́jọ́ ti ní ìbọn wá tata ìgbìyàn rárá kì í ṣe nínú ayé síwájú.
0: Ayọ̀ yọ̀ǹda fáwọn àgbà kọ́bẹ̀ àbí agbẹyọ kan sí.
2: Ọmọ Ọlọ́run wẹ̀yìn o pẹ̀lú ìrànlọ́wọ́ Olúwa.
0: Ọ̀tá ló gbọ́n náà lọ sọ wípé aago kan báyìí la gbọ́dọ̀. Òun náà ni tún ṣe admission abẹ́gi wọn àti mọ́ dání wọn ní àgbà kan sí. Ẹ̀lú sà ẹ̀ kàlẹ́ o ló sọ ẹ̀ yẹn sà. Hello?
3: Hello, ká.
0: Ó yà.
3: Oyún nìyẹn mo wà. Nìkan yẹn ti bá mi.
0: Kí ló bá yín?
3: Mo mọ nǹkan náà bí ìgbà tí mo bá mú kíni rọ́bà tí a máa fi pẹ̀lẹ́. Ẹ bá ta rọ́bà. Nǹkan yẹn wọ́n bá mi ní gègé bàárà sí lọ́wọ́ ọ̀tún. So ẹsẹ̀ ni ọ̀rá ṣe é gbókòó sí kọ̀ǹtò mi. Àtẹ̀lẹsẹ̀ ni ẹ wá gbóná láti àtẹ̀lẹsẹ̀ títí dé bàrádì. Wọ́n sọ̀rọ̀ mi lọ lójú ẹ̀ ni òní dáhìn. Ọ̀rọ̀ náà wá tẹ́ ẹni mo ti wà lẹ́nu rẹ̀. Mo ti rẹ̀ ní ìtẹ́lẹ̀ tí mo máa ń fi kíkọ̀ kan rìn. Bàbá mi ò fún báyìí ní òní dáhìn ẹ̀mọ́ ẹ̀sẹ̀ mi méjì yìí fi sákò.
0: Èyí tẹ̀ ń sọ yìí tó bí ọdún mélòó tó ṣẹlẹ̀? Ok, ìyẹn ká sọ pé bí ọdún kan ó lé díẹ̀ sásìkò yìí.
3: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni.
0: Ṣé òru lẹ̀yìn rìn ni àbí gbà wo tán fi ta rọ́bà bá yín?
3: Mo ń ti fi sábà mo ń lọ lé ni.
0: Lóru.
3: Lọ́wọ́ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ni. Nígbà tí ẹ bá ojú rẹ̀ gbà yẹn, ojú rẹ̀ gbà tí ẹ bá gún abẹ́ tàbí nàmbà ọjọ́ tẹ máa gún
0: yẹn.
3: Ojú rẹ̀ tà sọ sí. Mo wá bẹ̀rẹ̀ sí ní ronú nígbà tí
0: ìlú wo lẹ wà yìí?
3: Ìbàdàn ni mo wà.
0: Ẹ kò ẹ mú iná lẹ.
3: Ìbàdàn mo wà. Ti gbà. Ìlú ìmọ̀lẹ́kùn mò ń lọ́kọ̀ òru ni. Ìbàdàn tó ń lọ. Kódà ìlú mo ń ṣe gáàsì ilé dání. Ìlú dá lọ bíkà.
0: Ìbàdàn
3: tó ń lọ. Mo ti mú pọ̀ wọlé ni, ìwà yóò wọlé ni.
0: Ó ti dà.
3: Orí bẹ́ẹ̀ni mo fún Tanisọ̀.
0: Ó ti dà sà, ó ti gbọ́ yín.

0: Ọfà yóò ní bá wa. Àbàrá yóò ní bá wa.
1: Ọmọ ara yé wọn lẹ́nu méjì. Wọ́n ní ṣe bá wí fún ọgbọ́ ni.
0: Kò ní bá wa tọmọtọmọ taya tẹbi tara.
1: Bàbá mi bá wa
0: kò ní. Ẹ wà ń bẹnu ayé.
1: Ọmọ ara yé wọn lẹ́nu méjì. Wọ́n ní ṣe bá.
0: Ọlọ́pàá gbogbo ẹ̀yin tẹ̀ ń pè fojú àwọn òkú wọ̀nyẹn lẹ́nà. Ìyá fílẹ̀ fáwọn àgbà àwọn dókítà dókítà dókítà. Àwọn tí ò yé ayé yé.
1: Ìwọ ló fi mí ẹ̀sọ́ máa.
0: Àwọn tó lójú tinú tó tún ní tìta.
1: Àwọn
0: tẹ́lẹ̀dùmarè ń lò láti kó òkùnkùn kó nu ayé.

0: wípé mo bá ti ẹ̀ dáhùn àwọn èyí tá a kó kalẹ̀ yìí tán.
1: Àmì ọmọ aráàlú.
0: Ó lè gba ìpè sí.
1: Wọ́n
0: ẹ bá ń fọ àwọn ojú òpó wọ̀nyẹn lẹ̀kalẹ̀ láǹfààní àti gbọ́n.
1: Ẹyin
0: tẹ́ ń pè tẹ́ bá ti bá ti gbé ìpè kan tí mo rí pé kì í ṣàwọn tí mò ń retí.
1: Orí mi dáàbò.
0: Ẹ jẹ́ àgbẹ̀ tọ̀dọ̀ rẹ̀ yẹn náà kàwé tó wà ń bẹ̀ àkókò mẹ́rin tó wà ń bẹ̀. Hello. Hello.
1: Làbẹ̀gà ẹ̀yìn ẹ̀wòye sí igi ọ̀pẹ.
0: Hello ìyá wa.
2: Hello, àbí àwọn ọgbà.
0: Àmì Elédùmarè.
2: Ogun ológun ní ibi tí wọ́n.
0: Àmì o.
2: Àwọn balẹ̀. Ọmọ àyà wọn ní orí rẹ̀ wọ́n pariwo. Níbi tá a lè sọ lórí afẹ́fẹ́.
0: Kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́.
2: Wọ́n fi dààmú bàbá yẹn.
0: O
2: sì mọ̀ pé àjèrè ọmọ náà.
0: Àmì okun ara ọmọ okun àbí amọ.
2: Èkejì àwọn onídìí yọ. Wọ́n múra dáadáa. Dáadáa. Ọ̀pá mi.
0: Tọ́.
2: Àmì ọ̀sán.
0: Àmì mo dúpẹ́. Ẹ ṣeun. Ọ̀dà.
1: Ọmọ ìbára lẹ́nìkan, ọmọ ara ààyè wọn ní ìta púpọ̀, wọ́n lè sọ lé ọ̀la àdáwò.
0: Hello. Ayayi.
3: Lọ́wọ́.
0: Ìyá ẹ ṣeun. Ẹ lọ ẹ káàárọ̀. Bàbá.
3: Ọmọdé ti jáde.
0: Mo mà dúkẹ́ bà mí.
3: Ọmọ fún ìṣòyí.
0: Ọlọ́run ní màá ń ṣiṣẹ́ yìí.
3: Ó gbà ń mú jù.
0: Àdúpẹ́ o kò ní rẹ̀ wá o. Ó jọ nǹkan.
3: Ojú mi ti wà.
0: Àmì Elédùmarè rẹ̀.
3: Bàbá tí ó ti bí sọ́tọ̀.
0: Tó ṣàgbákò ọfà.
3: Ọfà wọn gbà tó ṣàgbákò ẹ̀. Ọ̀gbẹ́ ọ̀rẹ́ ọlọ́run yọ ọ́ pẹ̀lú.
0: Àmì.
3: Èrè ọlọ́run. Torí ẹlẹgbẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ ọ̀dẹ́ sọ lẹ́ẹ̀kan. Ká má máa dúró di pàṣẹ kan bá bà wá ká tó wá gbé wọn. A gbọ́dọ̀ máa kọ̀ tó ìsìn ara wa. Àyè ta gbọ́ ìfẹ́ yìí fún ìkarúgbó. Àwa gbọ́dọ̀ bí ó ti fẹ́ ìgbà tí ẹ̀rẹ̀ orí bá kọ́ ni fún ìwọ́n tó ní ìdílé fún ilé. Protẹ́ẹ̀tì gbọ́dọ̀ sí ní ìfẹ́.
0: Ṣé o.
3: Ọlọ́run ṣàánú wa.
0: Àmì bàbá, mo dúpẹ́.
3: Ṣèwọ́n
0: mi tó tún gbẹ́gbẹ́. Ọ̀pọ̀ mi dáadáa, ó yá máa ka fún mi.
4: Àtọ̀.
0: Ẹnìkan làtọ̀ rẹ̀ wá mọ̀ yìí. Àwọn ìyàwó sì ń bẹ́lẹ̀, àwọn ìyá ń bẹ́lẹ̀.
3: Bàbá tí àtọ̀ rẹ̀ wá yìí. Ṣé wọ́n bá mi wá ìlà?
0: Kí wọ́n wá.
3: Ìlà tí kò
0: bá. Ìlà tí kò tíì kó.
3: Wọ́n
0: ge kékèké.
3: Wọ́n dà sínú bọ́tù.
0: Kí wọ́n dà sínú bọ́tù.
3: Bẹ́ẹ̀ni, atari
0: o ti kò. Odidi atari kan.
3: Kí wọ́n yé ẹsẹ̀.
0: Kí wọ́n yín gbogbo ọmọ ẹ̀ láì jẹ́ kẹyọ kan sọnù nínú ẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
0: Kí wọ́n ó dà sí.
3: Kí wọ́n mú ewúro.
0: Ewúro.
3: Wọ́n já mẹ́sàn-án.
0: Kọ́ já mẹ́sàn-án rẹ̀.
3: Wọ́n fi ṣe.
0: Kí wọ́n tún kìyàn náà sí.
3: Bẹ́ẹ̀ni, kí wọ́n wá rọ.
0: Kí wọ́n wá rọ mi lé lórí.
3: Wọ́n máa ṣe lé ìlú tó bá di gbọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yóò.
0: Orí ẹ̀ mu.
3: Yóò ti kí o yóò ti fi àfẹ́ èèyàn sí. Yóò máa fà wọ́n máa kọ́ máa mú bẹ̀. Pẹ̀lú ògbó náà wípé àdìjọ mẹ́jọ. Wọ́n á sọ pé àwọn ti dálé.
0: Àwọn náà wà á dúpẹ́.
3: Àwọn àdáṣà ara ṣàfẹ́dé.
0: Kásà. Àwọn ẹ̀dẹ̀ ti fẹ́ bímọ sí. A ti lè lọ bá wọn jẹun lọ́mọ. Ẹ dápẹ́ ìwọ ló tún pẹ́ bá wá kan sí fún wọn.
4: Ẹyin
0: tó ní àdàbí àdàfà. Ẹyin tó ní wọn kọ́kọ́.
3: Ìyá tó ní àdàbí àdàfà
0: yẹn.
3: Kí ìyá yẹn bá ń gbọ́. Kí wọ́n bá máa ní ọkọ̀. Kí àwọn náà rí mi.
0: Sáwọn náà ṣe kí ni.
3: Oyin rira. Tí èèyàn bá ti rira. Nǹkan tí ẹni tó yẹ kó jẹ nìkan yóò jẹ nìkan.
0: kasa
3: to won ko mi wa se sai ni se se ta won ma ro pa yi bo se ni ya to won awon ko a le ju won ko won lu fa won e to ni pe nkan ti won se fun won e ko le ta won lo wa
0: ko le da
3: se mo ko ka se do to wa se ala lu ko ko
0: seun tida ko ko o ti mo ruko baba mi e ku eto ti ni oju ori ti yin e se
3: oruko mi ni afase to pele yen
0: lati ma se ti yin oni baje ngba kokan e se o e se o loye zikiru ajiboye ka baba mi
5: hello
0: agba oye nilu apata kaabo
5: e ka ro
0: e ka ro baba
5: apaisun
0: adupe
5: ani sila
0: ami eledumare
5: ati esi ni nkan pe wa si
0: oya
5: ìyàwó wa bá wà lóyún tá a bá ipa fẹ́ lo àjò ni tá a bá ipa gbẹ̀mí lé ni ká jó dúró tí ìyàwó yàn ṣe rí irú ọmọ tí òun ò rí placenta rẹ̀
0: tí òun ò rí jágí tí òun ò rí kejì ọmọ
5: òun ò rí kejì ọmọ mọ́ yẹn kò sẹ́ni wọ́n mọ̀ ń pòwé kan ibi tá a máa ra sọ ibi tá a máa ra sọ èmi mọ̀ ń sọ fáwọn èèyàn pé kò síbi kankan tá a máa ra sọ.
0: àfikún ọlọ́run máa sọ wa níbi gbogbo ẹ̀.
5: ọlọ́run sọ wa torí ẹni tí ń bá ń sọ yẹn gbọ́n ju yẹn lọ.
0: olúwa o.
5: àwọn ogun kan sì ń bẹ tọ́ ẹ pé téèyàn bá fi lè kónú ẹ̀ àti bọ́ ọ̀rẹ́ mọ níbi fi.
0: adániwáyé o.
5: ẹ̀yin náà wò ó nísìnyí. ìpinnu a ti sọnù rìn àjò ẹ̀dá yìí ibi ọmọ yìí fi ohun téèyàn mọ fi ń ṣàwádà kì í sì sọ ohun tí mo ń ráre. ó mọ ní òun ṣe pẹ̀lú ètò ìgbésí ayé ọmọ. inú agbo ilé tí wọ́n sì bí wa téèyàn ò bá rí ibi bẹ́ẹ̀ yẹn mọ́ wá kíáfù bíkọ́sì àwọn wọn mà ti wáyé wa wọn mà ti bá tiwa jẹ́ kọ́ lọ́mọdé wọn bá tiwa jẹ́.
0: àmì àti àmì.
5: téèyàn bá wá ń ṣàdúrà náà èèyàn mọ̀ ń ṣiṣẹ́ tó àdúrà ni. tòkì yẹn mọ jẹ ẹkọ fún gbogbo àwọn tí ń gbọ wa bóyá àwọn ọmọ wa náà táwa náà rí pé wọn ti ń tọ ẹni ọmọ bíbọ àwọn kankan bẹ tí ò ṣe fi ṣàwádà ká mọ mọ fi ṣàwádà mo débi mo dúró náà.
0: ẹ ṣe mo dúpẹ́ tí yín ò ní bàjẹ́ ẹ kó àkíyèsí ẹ kó ọkàn àgbà nǹkan ṣe. ok ọmọ bàbá musa káàbọ̀ àrẹ bíi ọjọ́ bàbá.
6: bàbá dada. Lórí bàbá tí a ní wọ́n ta àwọn ní nǹkan nígbà ara di. Ó dà pé bàbá yìí ti kọ̀mpìlì rí. A ti gbọ́ wọn rí.
0: Mi ti fiyè sí.
6: Ọ̀sẹ̀ tó lọ, a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ogun tí ń jẹ ọ̀fà.
0: Ọlọ́pàá bẹ́ẹ̀ ni.
6: Ọ̀sẹ̀ ilé náà.
0: A tún ti mẹ́nu bá gan.
6: Bàbá ọdẹ náà, wọ́n ti mú ọ̀rọ̀ fà wá.
0: Bẹ́ẹ̀ ni.
6: Kí wọ́n fẹ́. Tí ẹ bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ rà wé. Ẹ bá rí pé ní tí ẹ fẹ́ wọn àti ìsọ.
0: Kí wọ́n lọ rà wé.
6: Tó bá jẹ́ pé ìgbàgbọ́ kókó yọ́fà ló báyìí. Ní tó dé pé ẹ̀yin ròyìn ìbára àdé yín ṣe gbá àti sọ wọ́n ti ń jẹ́rìí.
0: Àbí
6: ẹ̀yin ẹ̀ lò ó.
0: Ẹ lò ó.
6: Wọ́n lọ́wọ́ wà pẹ̀lú wa ẹ̀jọ́. Ẹ máa bọ̀ kàn bá wa rìn.
0: Ẹ ṣeun.
6: Ẹ gbọ́.
0: Ẹ ṣeun.
6: Ẹ máa gbé wa gbé wa bọ̀ mọ́.
0: Ẹ ṣeun.
6: Ẹ kù là ká.
0: Àgbà òní tán lórí okùn bàbí bí ṣe máa rí náà.
6: Àwọn ọ̀gá wa. Ẹjọ́ àwọn ológun òru.
0: Ẹ
6: dààmú o. Ẹ wá gbaṣẹ́ yín lọ́wọ́ mi o.
0: Wọ́n máa ya owó ọ̀dọ́ yín gan. Wọ́n máa pọ̀ nílẹ̀.
6: Wọ́n wá gbaṣẹ́ wọn lọ́wọ́ mi.
0: Kọ́ wá gbaṣẹ́.
6: Ẹyìn iṣẹ́ yẹn. Ó wọ́n kọjá kẹ́kẹ́ ẹ̀ mọ iye tẹ́ fi ṣe ni. Ní wàá ṣe àwọn fóònù lé yín kiri.
0: Tó ọ̀rọ̀ ti yé báyìí o. Àwọn náà ti padà mo ti gbọ́. Àwọn tọrọ kan ọ̀rọ̀ ti. Nǹkan ṣe.

0: lo wa loju opo ye ka ro
1: enu e ka ro
0: e ka ro sa
1: e jo nitori omo mi ni
0: pe pe ye ko ma kon kile mo gbo isa kile fe
1: ati wa lori e omo odun meta ni
0: kilo se
1: o ti le ra kuro o le ra kuro
0: omo odun meta ti o le ra kuro okay o ti da hello sir Olorun lo yi o baba mi e ka bo oro re
2: lori iya ti won soro pe awon ti pe yo mo lo ka pe awon oro pin awon na bi ti ara won agbagba wa so le kan
0: hello ah kasa
3: e da wa fo ma da mo kama soro je no
0: e pe wo lokun be yen na yato fun yen wo lokun ta ti da si tori mo fe ka yanju gugu e wọ́n tún gbé dọjọ́ mẹ́jọ ọdún mẹ́ta tí òun náà ṣe ẹ̀sọ́ táǹsà yìí àbí ọyá pé pè yẹn pé ti wọlé lọ́dún mẹ́yẹn. hello olúwa ló yí bà mí.
2: lórí ọ̀rọ̀ ìyàwó yẹn àwọn náà bí tí ọ̀gá ọ̀sọ̀lẹ̀ kan káwọn tó wọn rẹ ara wọn sílẹ̀ torí tó bẹ̀rẹ̀ ìgbà bẹ́ẹ̀ lọ́kọ̀ ọ̀gbọ̀dọ̀ yé lálejò
0: ṣùgbọ́n
2: àwọn kí wọn lọ wá ẹyẹ kan tó ń pè ní ẹyẹ jíbówú.
0: ẹyẹ jíbówú.
2: bẹẹni kí wọn wá ipò ọbọ.
0: ipò ọbọ díẹ.
2: bẹẹni àtàjọ sí ẹyọ níje. ẹyọ níje.
0: tó.
2: tó o gùn wọn bá gbọ tán pé wọn dún pẹlú ọsẹ kí wọn pọ ọsẹ sórí kankan níje. sọ bá fẹ́ ìwé àkọ́kọ́ nìkan ni wọn ò fi kó para.
0: tó.
2: sọ́nà ti gbìyàn àkọ́kọ́ ọwọ́ ọwọ́ àlàáfíà ni ó fi máa ju kẹfẹ́ nígbà orí wọn
0: lórí
2: owó ti lọ pé sọ́nà ti wá ń fi sọ́nà lórí ẹlẹ́ẹ̀kejì ọwọ́ àlàáfíà náà ó fi ju kẹfẹ́ abẹ́ wọn ò jùgbà wọ́n kọ́ ju síbi tí omi ti ń bọ̀ wọ́n kọ́ ìsìnkú tó ní ń lọ ní agbára náà lágbára náà sọ́nà jẹ́ pé ọwọ́ ẹnìyẹn wà ní ọwọ́ ẹnìyẹn kù lẹ̀
0: ọwọ́ ẹnìyẹn ò kúrò ń bẹ̀
2: lágbára
0: lọ́n
2: ẹ̀fọ́ wo ènìyàn ni
0: o. òdúpẹ́ ẹ ṣeun irú ẹni tó pè láìpẹ́ yìí pé ọmọ ọdún mẹ́ta ò tí ì rákòrò.
2: mi ì sọ̀rọ̀ orí afẹ́fẹ́.
0: kàsà.
2: torí pé ibi ọmọ tí wọn ò rí placenta rẹ
0: ni. òun kọ́ o ọ̀tọ̀tún ni wọ́n rí placenta ilé wọ́n kàn rí pé láti gba wọn ti bi ọmọ ọdún kan ọdún méjì kò rákòrò ọ̀sán kan wà lójú kan náà ni.
2: tó bá di ẹyin
0: kò pè mí lọ́la
2: tó tẹsẹ ọba ti tin agbára ọlọrun
0: ni orin. tẹsẹ ọba ti tin ẹ ṣeun.
2: tẹsẹ ọba ti tin ní ìtumọ̀ ní fífi.
0: ẹ ṣeun mo dúpẹ́.
2: ọba ti tin ní agbára ọlọrun ni orin.
0: ẹ ṣeun mo dúpẹ́.
3: kọ́kọ́rọ́ ilé ayé sọnù. a ń bá láwùrọ̀ pípé ya yí pọ̀jù.
0: ẹ̀lẹ́ o.
4: ẹ káàárọ̀.
0: ẹ káàárọ̀. ẹ̀kẹ́.
4: àpò ètò.
0: ẹ ṣeun ní kwakwa pa bàbá mi.
4: Àmírò ẹni tó sọ pé ọmọ àwọn òrì yẹ.
0: Tẹ́sà.
4: Tí wọ́n lọ ràwé, ó wà ń bẹ́.
0: Ó wà ní ìwé. Tíyìn ò ní bàjẹ́, ẹjẹ́ ń fi tíyìn ẹ̀gan sọ̀rọ̀ ń pa ìwé. Ẹ mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ ni pé nírí wọn bá rí bàbá mi, ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀ ń dara pọ̀ mẹ́tò yìí látara ìròyìn àti òkìkí, ṣùgbọ́n ẹ wá jẹ́, ó ti yé mi náà, ẹ jẹ́ kì í yára.
4: Wọ́n
0: lọ ràwé. Ẹ ṣeun. Kásà Màdúkẹ́ ló ń sọ̀rọ̀.
3: Ọlọ́run ló ń ṣoun

0: oba ti nkan kan o tobi tonu aye oba ti nkan kan ojulo lo di orun wi be se be a le wi le se a le se le wi ewo baba loge ma pari awon agba ma so gbolo nkan le yoba awon ti ogbon pa ninu aye to ogore da ti aimo kan re lo sajule orun se je nfa koko iro wa ai da kan mo lana lo fi ya je opolopo o ma dari unu mo ba ku o ninu wahala baba ti won le ku o ninu wahala won ipe kun ipa yin keke eledumare ma ma saanu iran yoruba o fi awon agba to da o fi ke wa nile kootu ojire iru eyi ta ri ariru e rinu aye igba koko re ti mo ba ni na njo lori omi be lo pe ki lo keru re wa so bi to le ti ri agba bi ogun ti okorajo soju kan bi ara mama mi ni ola to si ma le alaafia ati ilera omo la keji lai fi towo se won odogo to je ki saniya oribo ba pe ti bo lo ti ri awon agbagba bi ogun wọ́n ṣe tán láti fi ọ̀nà ọ̀la tí wọ́n rán ọmọ làkejì.
1: ọmọ mi ò ṣùpá.
0: mélòó nínú ọ̀dọ́ tó ń bẹnu ayé lónìí ló lè ṣerú ẹ̀ka tó sọ àwọn àgbà.
1: máa ti ráka mọ́ lọ
0: olóṣù. ìrìn àjò ẹ̀dá àgbékalẹ̀ elédùnmarè ó ti kọjá òye ọmọ adáre wọn. iṣẹ́ ń yàtọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀. lójoojúmọ́ ni nǹkan ń dára sí ló tún tuntun sí. wàá àwọn àgbà yẹn ti wá foríkorí wọn ti fi ìmọ̀ kó ìmọ̀. torí ibi tí wọ́n lọ jìnà nínú ayé tààrà.

0: ti se agbekale iwe alagbara
1: kan ọdẹbi owu eyi o omo ya laseju
0: abala akoko ati elekeji edition akoko ati edition keji ọpọlọpọ ipe ni keta awon eyan doju konu aye lona abayo ti si Let's go and look at it critically with keen interest. Do you equally agree with me? This is a message from God Almighty. Oh my good God. Elders has done one lovely job. You can never forget them in life. Sincerely, you. The book we are talking about comprises a lot of solutions to human problems. Come to think of it. Gbogbo àwọn ìpèníjà kéékèèké tó tóbi lójú ti wáyé ọ̀kẹ́rẹ́ iwájú ọlọ́run gbìyànjú kó níwé ìrìn àjò ẹ̀dá ìkíní àti kejì
1: lọ́run.
0: Ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ló ń yẹjú fúnra ẹ̀ láìtọ́jú bọ́lí ẹnìkan. Tó bá wo pé lẹ́ni o wà ẹ́ di òní problem. Bẹ́ẹ̀ ti àwọn àrọ́mọdọ́mọ ẹ. Nígbà kan bẹ tí wọ́n máa wáyé kí tí wọ́n níríwé yẹn mọ́. Ti kú kọ́tàrún kọ́. Àwọn tó bá ní lọ́wọ́ nìkan ọ̀gọ́rọ̀ wọn nìkan ni ó láǹfààní. Tó bá mọ ohun tó ń bẹ nínú
1: ayé.
0: Tó bá mọ̀ ní àbáyọ tó ti là fáwọn èèyàn nínú ayé. Tó bá mọ̀ yí pé. Ilé yìí kọjá pé wọ́n ń kàtíkè fún bèbí. Tàbí wọ́n ń kàtíkè fọ́rọ̀. Bọ́rọ̀ ṣe jẹ́ gan. Àwọn tó wá ń bèrè kí báwo làwọn ṣe ríwèé ọ̀hún gan ra. Ìgbà kí ìgbà téèyàn bá déwájú ilé iṣẹ́ wa. Ìkànnì Lágelú FM àti Splash FM kan náà méjèèjì wà. Fẹ́lẹ̀ Elédùà ní ká jókòó sí nílé funfun bá
1: láti.
0: Ìgbà tí jọ́dọ̀ àwọn security wà bẹ̀rù wájú ẹbẹ́ ṣe ríwèé fún yín. Ẹgbẹ̀rún mẹ́wàá la tẹyọ kan. Méjì jẹ́ 20,000. Bẹ́ẹ̀ lómi àmà tún yọ ńgbọ́ báyọ̀. Ẹ mọ́ sọ pé gba ohun rárá o. Lómi ilé iṣẹ́ ọkọ̀ ń kọ́ bọ̀. Méjì yọ wá gba 15,000 ní ọgbà. Ó gbọ́dọ̀ kò gba 19,000. Ó jẹ́ kí n sọ láfẹ́fẹ́.
1: Torí pé bí kápá bá ṣì wà ó lọ́mọ kéékèèké
0: máa. Láti àárọ̀ lálọ tílẹ̀ bá ti
1: mú. Kódà
0: Sunday à ń wà bẹ́ẹ̀.
1: Torí pé bí kápá.
0: Tira àwọn security wa iwájú ibi tẹ̀ ti máa ríwèé fún.

dada ko ni baje eto ti bere bo se mo bere a tu jo se o de tun ma dogun kan ma kan si bi dinila eto ta pe ni alaye islam abala meta lo pin si abala akoko lori eto yi o ni abala ta pe ni abala wa si oro olohun kita ti mo bara soro olohun a tun bara soro olohun laaro toni abalele keji lori eto o ni abala ta pe ni abala di soro nabi bidinilla yen na laaro toni yo tun lanfani ati tesiwaju bakana abalele keta abala ta pe ni abala adua gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àdúà ló ń gbé agbára kọ́ a tó ṣàdúà fúnra wa láàárọ̀ tó ní ó sì dámi lójú pé àdúà ẹ̀yìn àtẹ̀mí ó gbà gbogbo nǹkan tó wà lérò wa táàrò yẹn ọlọ́run ó mú lọ lé àṣẹ èyí tó wá jẹ́ aburú bẹ́ẹ̀ ọlọ́run bá wa ní tilẹ̀kùn rẹ̀ a ní rí wàhálà nu ayé wa a ní rógun ajínigbé gbogbo àwọn tí wọ́n wà ní àhámá lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run dákun bá ní tú wọn lẹ̀ a tún ṣàdúrà fúnra wa lábalẹ̀ lẹ́ẹ̀kẹta bí ìdínlá tẹ́yìn kí n bá fẹ́ mọ bó ṣe ń lọ nílé agbára ẹ máa lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ta mọ̀ sí facebook Splash FM 105.5 Splash FM 105.5 Ibadan Ibe lati ma lanfani lati ma wo ba se nse nle agbara E ma gbe ba tin wo wa e like e comment ba wa share program yi Iru ko na like yin gan e love program yi Iru pe wa gan love fun yin gangan ko ni baje inshallah ele tumo se pe te ba se fe mo wa ba se se gangan ni agbara ori facebook ni ke ma lo splash fm 105.5 ibadan ibe leti ma wo wa life and direct iyen ni le agbara laaro toni ko ni baje yo mo da sibi din la ọ̀gá wa túnde ọ̀làwọ́ olóòtú ètò yìí kò ní bàjẹ́ fún yín láíláí bẹ̀rẹ̀ látòrí yín àti gba àwọn ọ̀gá lọ́gàá nílé iṣẹ́ alálùbáríkà tá a wà yìí ẹ̀ ní padà sẹ́yìn iwájú gbogbo yín máa lọ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan tó jẹ́ òṣìṣẹ́ ilé àṣẹṣẹ́ alálùbáríkà yìí tàbá ń sọ̀rọ̀ splash fm 105.5 gbogbo apáta a ní dèrò ẹ̀yìn òkè láàmà lọ ọ̀rọ̀ fàánà ọmọ kánà àlìyà àgbéga ọlọ́run kò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ìhákìlà haúláwà làkúwà tá ilà àbẹ̀lá gbẹ̀yọ́ lólùfẹ́ náà tẹ́ ń gbọ́ wa àbí tẹ́ ń wò wá káàkiri àgbà ńlá ayé ojú òní tì yín kò ní ti àwa náà gbogbo èròǹgbà ẹnìkọ̀ọ̀kan lọ́ba ni mo lọ lé àṣẹ bẹ́ ẹ ṣe ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́yìn sọ pé ẹ ní sùn ẹ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni gbogbo tẹ bá sọ fọlọ́run ọlọ́run ó gbọ́ gbogbo tẹ bá bèè lọ́wọ́ ọlọ́run ọlọ́run máa ṣe fún yín gbogbo èròǹgbà tì yín náà ọlọ́run mo lọ lé àṣẹ yóò mọ dá sí kò ní bàjẹ́ gbogbo tẹ bá bẹ lọ́n pátá yálà lóru òní ni àbí ní gbogbo àtẹ tí ń bẹ lọ́hún ọlọ́run ó file ẹnìkọ̀ọ̀kan yín lọ́wọ́ gbogbo èyí olólùfẹ́ káàkiri àgbà ńlá ayé tẹ ń gbọ́ wa àbí tẹ ń wò wá gbogbo ibikíbi tẹ bá wò kẹwà káàkiri àgbà ńlá ayé.

Masha Allah. Yo da ko ni baje. Eyan ke mo wa nle agbara ba se nse. Awa na nwo nkankan. Portugal. O ti se si won lara o. Diamond. Masha Allah. To ba ri be. A lo si abala wa si niyan. Sugbon ka to lo si be yen. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó máa ṣe dáadáa fún wa lórí ètò gbogbo yín la kí a tún retí àwọn míì náà lórí ètò yìí láti máa mú ètò dùn láti máa mú ètò wa dùn láti máa mú ètò gba ládá ṣe mọ̀ pé tá a bá ń ṣètò yìí bá a ṣe ń ṣe yìí tẹ́yìn náà kò yá mo fẹ́ máa fáwọn èèyàn ní nǹkan bóyá owó bí oúnjẹ àbí gbogbo tó bá sànfàní fáwọn èèyàn kódà kò já sọ àbí gbogbo nǹkan tó bá sànfàní fáwọn èèyàn tẹ́ ẹ bá ń ṣe fún wọn ẹ máa gba ládá lórí ẹ̀ mà ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run

láì ní gbára wa lásìkò. Abala àkọ́kọ́ la mọ lọ yẹn. Eléyìí tá a mọ̀ sí abala wá sí ọ̀rọ̀ Ọlọ́run. Láàrin ìṣẹ́jú díẹ̀ náà la mọ̀ wá. Torí pé a ní abala méjì lẹ́yìn abala wá sí ọ̀rọ̀ Ọlọ́run. Abala hadith ọ̀rọ̀ Ànábì. Abádẹ́ ń sọ nípa Ustaz Akewi. Wọ́n kó wá ni. Téèyàn bá rí àwọn hadith tí mo rí ń bì í. Kúnlẹ̀ rẹkẹrẹkẹ. Àfi kásìkò wà dáadáa kan lè ba àtúlẹ̀. Túlẹ̀. Ó di túlẹ̀. Máa ṣe Allah.

mashallah alaye islam la pe iyen eto da n gbo lowo lowo bayi eto ni alaye islam ibi lati ma salaye fun wa gbo to ba ruwa loju no islam pata yela nkan ta ti gbo ya bi nkan ta ti e ti gbo ri a to salaye gbo ko si nkan ti a gbo ri ge mo si ma so ile ti lo na ko si nkan ta gbo ri ṣùgbọ́n àtúngbọ́túngbọ́ lọ̀rọ̀ ọlọ́run yóò tún máa ṣe wá láǹfààní torí pa a máa ń gbàgbé ẹ mọ́gbà gbogbo ní ẹlẹ́mọ́ láǹfààní àti máa wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ tá a mọ̀ sí facebook splash fm 105.5 ìbàdàn lórí facebook nìyẹn ẹ comment ẹ like ìyẹn lórí facebook àbá yín ka comment yín ìbòlẹ̀ yín ti ń wò wá ìbòlẹ̀ ti ń comment àdúgbò tẹ ti ń wò wá tẹ ti ń gbọ́ wá live and direct ẹ lè kọ́ síbẹ̀ facebook bákan náà tá a bá ti délẹ̀ wá sí báyìí a sì ojú òpó sílẹ̀ bóyá yín ní béèrè kan àbí kejì tẹ fẹ́ béèrè yálà nǹkan tá a sọ ni àbí nǹkan míì tó bá ń ru yín lójú nínú ẹ̀sìn islam àǹfààní wà láti béèrè tó rà sí.

0: te ba nsoro nigba mi yo je ki yan ma mo pe ile ni la kai sugba isoro elomi oni je kan mo yi pe la kai wa e ri pe awo gba ajo ti mo tin wo ale mi mo pe ni la kai to bayi o koda bi le se ni la kai gan abi ka fi so lori nbi kan oro si so mo je ke yan mo pe lagbaja okun keke yen fun la kai opolu e pe ṣùgbọ́n gbà tó o bá sọ̀rọ̀ jáde ibi tó yẹ kó o ti sọ wọn ò ní mọ̀ pé o ní làákà yìí ṣùgbọ́n nígbà míì náà ìyá máa sọ̀rọ̀ tí wọ́n sọ pé kẹ mọ́ sọ̀rọ̀ ó mọ̀ sàn gan torí pé inú bu gan ni yín o abẹ́ rí báyìí ṣùgbọ́n tá a fẹ́ mọ̀ ni pé alikalamu yẹ́kṣífò okùlà yóò jẹ́ kẹ́ ẹ máa mọ̀ pé ẹni yìí ò ní làákà èèyàn ni nínú ọ̀rọ̀ sísọ ìyẹn tá a bá ń sọ nípa ọ̀rọ̀ ó mọ́ tún àṣírí ẹni tó bá ní làákà yìí àkọ́kọ́
1: nìyẹn
0: ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó máa ń tún àṣírí nǹkan kan wàlẹ̀ ozuma tún tẹ́kṣífò kolúba ṣẹ̀rí odì yíyàn àbí ká sọ pé ìjà jíjà tẹ́kṣífò kolúba yóò jẹ́ kẹ́ wa mọ̀ pé àṣẹ tó tiẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀ ní àkàjọ ń sùn àkàjọ ń jí ni nígbà tí ìjà bá dé tẹ́jọ́ ń jẹ tẹ́jọ́ mu tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń ra nǹkó tẹ́jọ́ ń ra bàtà tó ń sọ àṣírí rẹ fún tó náà sọ tiẹ̀ fún ẹ ṣùgbọ́n gbà tí ìjà bá dé ẹ̀ rí pé àwọn yorùbá máa sọ pé ìjà dé ni ó.

0: o le ti da won te jo nse yen mo
1: ile o mi
0: ti kan ba wa le wa shada e taxi fu ma din rija igba ti nkan ba le yen to safere wa to donate e ma wa ri pa won to rogba ye ka yen te jo wa to wo pe a eyan mi lagbaja ajo nje ajo mu ni to nawo fun won laaro losan lale ti nkan ba safere wa ri pe aye o ki nbo lo sisi gba yen wa to mo pe se bo se ri ni o mo ye awon ti won lowo lana nlo to to ja si pe ero ti nile won ngba ti o si nkan kan mo o le renikan kan mo bayi o mo npa won owe kan na ti n ba ranti pe ero ti nile anjo fe abi nkan ero ti nile anjo fe nito ye pe ma ti n gbe nkan kan na lojojumo ti won ni omo wa elomi o je taaro yo je tofe yo je tata lembe ero berebe le ma ri nbe ṣùgbọ́n à ń jọ̀fẹ́ kú tán àbí gbogbo ẹ̀ ṣe kí ni ó dáparo. Ìgbà tó bá ń dùn yẹn ò létí ìmú ní tiẹ̀ o ṣùgbọ́n tó bá ti sáfẹ́rẹ́ tí nǹkan bá le ìgbà yẹn gan wà tó mọ̀ pé ṣe bá yé ṣe rí nìyí ọlọ́mọdé ò lè mọ́ wa o. Ṣùgbọ́n kó tó di pé nǹkan ó dà yẹn náà máa ṣe bí ẹni tí kò sí nǹkan kan kó lè bá àdó ní tiẹ̀ mọ̀ torí pé bó ṣe ń ṣe tó náwó fẹ́lẹ̀ tó ń fẹ́lẹ̀ tó ń fẹ́lẹ̀ yẹn ò létí mẹ́ tó nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n wọn ni kò sí bí abẹ́ ọjọ́ méjì mẹ́ta wà á rí pé àwọn tí ó dúró dúró àwọn tí ó sàlọ́ ó sàlọ́ lọ́rọ̀ láìfò ṣe rí nìyẹn ṣùgbọ́n ta fẹ́ lò ń bẹ̀ ni pé ìgbà tó bá le là ń mọ̀ rẹ̀ tí nǹkan bá le yóò jẹ́ kéèyàn mọ àwọn tó jẹ́ téèyàn ọlọ́mọdé ò lè mẹ́ni kọ̀ọ̀kan wa. Ẹlẹ́ẹ̀karùn-ún tá a fi sí ojú òpó sílẹ̀ wàlẹ̀ fún akérò yakṣifu wà fún aza ojàti. Ọlọ́mọdé òṣìṣẹ́ wa torí wa àti my dear rẹ I love you torí tọrùn ìwà àti ìyàwó rẹ yẹn tẹjọ nífẹ̀ẹ́ ara yín yẹn ẹlòmíì like ìyàwó ẹ̀ gan ìyàwó ẹ̀ náà dẹ̀ like ẹ̀ tinútinú ṣùgbọ́n likeness náà jọ like ara wọn yẹn má jẹ́ àtàrà wa ò sí ń bẹ̀.

0: nígbà tí ìyàwó bá náà ní ìdí nǹkan kan bí a sọ bí a bá ta ọkọ ti fún ló àbí kò rà fún oúnjẹ ò tán nínú ilé gbogbo nǹkan ni ọkọ ń ṣojúṣe rẹ wọn jẹ agbẹ ò sí mbẹ tí nǹkan bá sá fẹrẹ ìyẹn fọkùnrin yẹn ẹni tí ó dúró nínú àwọn obìnrin yóò sọ wọn o obìnrin ò kì í dúó ní sùúrù lérè o àfọlọ́run ṣògo obìnrin mani tó bá ní tó bá ń dùn ní ìsìn ẹjọ máa ríra yín pẹ̀lú ọkọ ni lọ́sàn-án láàárọ̀ lóru ṣùgbọ́n tí nǹkan bá sá fẹ́rẹ́ bẹ̀rẹ̀ yẹn tó mọ ìyàwó tó dáa bẹ̀rẹ̀ lómi tó mọ̀ pé àṣẹ ìyàwó ò ṣe ìyàwó torí ní tó ń sọ nípa àwọn olùmọ̀ bó ló sì ṣe o síbẹ̀ ẹjọ́ ń jẹ́gbà tó wà ni ó wá sá fẹ́rẹ́ ó wá sá lọ ìyẹn túmọ̀ sí pé nǹkan márùn-ún máa ń tú àṣírí nǹkan márùn-ún yẹn la kà fúnra wa yìí ẹjẹ tún márùn yẹn kàkẹ gbọ ní kọọkan ìjèjì láì ní gbàsìkò rárá àkọkọ nù kan márùn tó máa ń tú àṣírí nǹkan márùn alikalamu yakṣifu ukula ọrọ sísọ wọn jẹ kí wọn mọ pé àṣẹlẹgbẹjọ rẹ ní làákà yìí ẹẹrí ẹlòmíín yóò kàn dákẹ yẹn tó jẹǹtù ni tó bá ní kó wá sọrọ báyìí ẹ mọ pé ọkùnrin ní làákà yìí ó mọrọ sọ ìyẹn túmọ̀ sí pé ọrọ sísọ mọ jẹ kí èèyàn mọ bí èèyàn ṣe nílà káìsí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wàlúzùmá tẹ́kṣífọ́lọ́ kùlùbà ìjà jíjà àbí odi yíyan gbà mí yóò jẹ́ kí èèyàn mọ ìtò ń bẹ lọ́kàn ọ̀rẹ́ rẹ àbólólùfẹ́ rẹ àbẹ́tẹ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ ńgbà mí ṣàgbúgbà tíjà bá dé orí ó dòwe ni yóò ní kí ni ìbolo tí ó yáwó ṣiṣẹ́ ni ó dà gbèsè ló jẹ́ tó fi ń ṣiṣẹ́ yẹn bó ṣe wà yẹn ó ṣe wà yẹn ó wò èlé ló yá àwọn nǹkan tí ò sọdẹ́ nígbà tí wọn ò jà bó ṣe wà yẹn ọ̀dọ̀ àbúrò mi ló ti wá yáwó tó fi ń ṣiṣẹ́ bó ṣe wà yẹn owó yẹn dẹ̀ ni wọ́n gbà padà lọ́wọ́ rẹ̀ níparí oṣù bó dẹ̀ ṣe wà yẹn parí oṣù ìmọ̀ àníkánmọ́ fún ni mi mọ̀ ìjà ló dé yóò wá jẹ́ kó o mọ kàn pé àṣelẹ́gbẹ́já bó ṣe rí sí mi ni bó bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe wọlé wọ̀de yẹn tẹ́ ẹ̀ bá tí ì ní gbẹ́gbọ̀n gbọ́n síra yín ò lè mọ tó ń bẹ lọ́kàn àbúrò rẹ̀ àbẹ́gbọ̀n rẹ̀ àbọ́rẹ̀ rẹ̀ àbá ẹjọ́ ń jọ ń ṣiṣẹ́ ò lè mọ tó wà lọ́kàn rẹ̀ sí ẹ odi méjì nínú àwọn nǹkan tó máa ń tú àṣírí nǹkan ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ wà sáfàrú yakṣifọ́ rifa akọ mọ́jà gbé ò síbẹ̀ ó gbìyànjú wọ tírávù wò ó rí mọ́wọ́ sí bọ́ sí ilé rẹ̀ ó dà kí ilé rẹ̀ dọ̀tí wọ́n ní kíni ó tírávù àbí kí wọ́n bá gbálẹ̀ àbí wọ́n bá dẹ̀ wà nílé yóò mọ́ bá wọ́n gbá yóò mọ́ bá wọ́n sá gbogbo nǹkan ṣùgbọ́n kíni ẹ wo ẹ fi kíní lẹ́jàre bá dé yóò àmọ́ gbá nǹkan rẹ̀ ìgbà yẹn ló tó mọ orí yẹn tó jẹ́ ọmọ bá kẹ ọmọ rẹ lójú àbí ọmọ ń kẹ nímú ìgbà tó wà ń bẹ̀ ni o ìwọ gbìyànjú kó rìnrìn àjò kó o bí o sì bọ sí ọmọ rẹ tó bá ṣe ń fún ní kó bẹ́ẹ̀ wọ́n sì mọ fún fàṣẹ tó bá ṣe ń fún gbà tí kódà ó dàbí ẹni tó kú náà ni kí èèyàn tó kú àwọn yóò máa nífẹ̀ẹ́ rẹ̀ torí bàbá tó bí àbí torí ìyá rẹ̀ ìjáwọn òbí rẹ̀ ó lọ tán ìjọ tó kú wọn tẹ̀ tí mo sọ wípé mọ̀ wọ̀ rí màá dó tiẹ̀ kódà ń tí ìyá àti bàbá ò lè ṣe fún ọ màá ṣe wọn náà wọn fi ìyà jẹ ọ nìyẹn o wọn lọ rò pé wọn fẹ tọjú rẹ o àgbẹ̀ bàbá àti ìyá rẹ wọn ò lè ṣe wọn ò lè fògùn sínú oúnjẹ fún ọ wọn ò lè ṣe ọ léṣe àwọn ò fẹ kí wọn ò ṣe ọ léṣe ni wọn ń wí yẹn o kò mójútó ra rẹ ni o mọ́jà gbé ò sí ń bẹ́ẹ̀ wà sáfàrú yakṣifọ́ rifa akọ kéèyàn ò rìnrìn àjò ó mọ jẹ́ kéèyàn mọ èèyàn nínú èèyàn kéèyàn tó dé odi mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin wà sàdáì tẹ́kṣifọ́ màdínà rìjà. gbogbo ẹyin tẹ n kóra yín kí lọrẹ ẹjọ ń jẹ ẹjọ mu àbí gbogbo kan dùn ó dẹ ń lárinrin bó ṣe ń dùn tó ń lárinrin yẹn ìwọ jẹ nǹkan ra le díẹ kó sáfẹrẹ díẹ bẹẹ ló tó mọ pé àṣọ ò lọrẹ àṣọ ò lẹbí àṣọ ò lára àṣọ ò ní alájọgbé torí pé kẹ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ni wọ́n ń bọ ọlá o wọn ti la tán báyìí wọn á sá sẹ́yìn ni o ọlọ́mọjọ lè mọ́ wa o ọmọjọ padà sẹ́yìn o ẹlẹ́ẹ̀karùn-ún kálíbà kó ń bẹ̀ ká sí ojú òpó sílẹ̀ wà lè fọ́ kìrú ìyẹ́ sífù wà fún àrṣà òjà oṣìmọ́ni lọ́ndàkùn mọ́ dòsì sí wa o wọ́n ní kí ọkọ àtìyàwó bá wà tọkọ yẹn tó ń dùn ṣùgbọ́n kan ń lọ bó ṣe ń lọ níṣẹ́ rẹ̀ wẹ̀rẹ̀rẹ̀ ṣùgbọ́n kan ṣà ń dùn tó ń dán ìwọ́jọ́ sáfẹ́rẹ́ báyìí díẹ̀ ó mọ̀ pé ò níyàwó ìgbà ẹni ó tó mọ̀ pé ó yẹ kóun lọ máa yàlè àbí kóun máa rìnrìn kúnrin nígbà tí ò sówó lọ́wọ́ ọkọ̀ mọ́ tàbí kẹ́lòmíì ti ẹ̀kọ́ ẹrú rẹ̀ kó sájáde pé ah ẹni tí mo bọ́ imi ò bọ́ jìyà ẹni tí mo bọ́ jẹ́ itó ṣẹ̀bẹ̀ ìjọ ń gbádùn bọ̀ ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ìyẹn túmọ̀ sí pé wà lè fà kiri yá ṣe fún wa fà á sa ọjà ó sì a máa jẹ́ kéèyàn mọ ì tí ò pé nínú ìyàwó ì tí ò lè dúró tíyẹ̀ nínú ìyàwó ìgbà tí nǹkan bá sáfẹ́ ilẹ̀ tó mọ́ ọlọ́run kó ṣàánú wa ìyẹn túmọ̀ sí pé àwọn nǹkan márùn-ún tá a kakalẹ̀ yìí ó máa ń tú àṣírí nǹkan márùn-ún ṣé bẹ́ẹ̀ ni kí ni àwọn ìrírí yín lè tó òyìnbó pẹ́ táwọn olóyìnbó ń pè ní experience lórí ọ̀rọ̀ tá a sọ yìí àbí nǹkan míì wo ló tún rẹ́yìn náà lójú ìyẹn nínú ṣlá a sì ojú òpó sílẹ̀ ẹ láǹfààní àti bá wa dá sí a pe nọ́mbà tó wọlé sílẹ̀ agbára nọ́mbà méjì náà ló wọlé tẹ́ẹ̀fì láǹfààní àti bá wa dá sí láàárọ̀ tù ní láàrin ìṣẹ́jú díẹ̀ ká tó wá bọ́ sí abala lẹ́ẹ̀kejì ká mọ̀ sí abala àdéhìí nọ́mbà méjì lè pè sí ìyẹn nílé agbára nọ́mbà àkọ́kọ́ tẹ́ fi pè wá wọlé láti bá wa dá sítò ẹ̀kọ́ lẹ̀ 070 14 47 5770 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 070 14 47 5770 àbí 070 69 49 3000 ẹgbẹ́ yẹn náà lẹ́ẹ̀kan sí 070 69 49 3000 àwọn nọ́mbà méjì tó wọlé agbára wá nìyẹn láti bá wa dá sítò láàárọ̀ tù ní bóyá nǹkan tẹ́ ẹ gbọ́ àbí nǹkan míì tó bá ń ròyìn lójú nọ́ọ̀sì àwọn nǹkan márùn-ún tó máa ń tú àṣírí nǹkan márùn-ún tó ń la kàkalẹ̀ fúnra wa yẹn ẹ jẹ́ tú nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí i kẹ́ ẹ gbọ́ nọ́mbà tẹ́ fi pè wá wọlé nìyẹn mashallah nọ́mbà alákọ̀ọ́kọ́ 070 14 47 5770 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 070 14 47 5770 àbí 070 69 49 3000 070 69 49 3000 tíyà àti òdo mẹ́ta nìyẹn. nọ́mbà méjì tó wọlé agbára wá nìyẹn láti pè wá sí láti bá wa dá sí láàárọ̀ tó ní. tọ́ba ti bá wa dá sí inshallah láàbọ̀ sí abala lẹ́ẹ̀kejì láìpẹ́ láì jìnnà ẹnìkan ìpè yẹn já àwọn nǹkan márùn-ún tó máa ń tú àṣírí nǹkan márùn-ún tẹ́ fi mọ̀ pé ọ̀hún síbẹ̀ ní í ṣe wà sí ní àfi sùúrù kọ́ lọ́hún kó máa ṣàánú wa 070 14 47 5770 070 14 47 5770 àbí 070 69 49 3000 070 69 49 3000 àwọn nọ́mbà yẹn nìyẹn. ẹni lọ́kùn lọ́jọ́ òde fún mi lọ́la. mashallah yóò da kò ní bàjẹ́ ẹ bá wa dá sí i láàárọ̀ tò ní mashallah ẹnìkan ti wà ní apá bíbà yìí salamu alaykum hello ilé náà tún rí bété salamu alaykum ọ̀nà méjì yẹn ó ń jára wọn ìpè yẹn ń lera wọn ni kì í ṣàwà òbíà èyàn pè wọlé ẹnìkan ti wà lápá àbíbà salamu alaykum orúkọ yín bí tẹ ti ń pè wá. Abibola lati ilu wo.
1: Eh.
0: E ka bo.
1: E ja re. Ako to ake re to.
0: Yes sir.
1: Oh, mo te ja yo.
0: Ala ma amin e Allah.
1: Dam o je a to ka dam. Yo.

0: yóò da kò ní bàjẹ́ sẹ̀mọ̀ pé ìpè yẹn náà ó ń wọnú ara wọn dẹ̀ ń jára wọn ni ẹnìkan náà sì ti wà ní apá bíbá yìí. Sálámù alaykum. Orúkọ yín ibi tẹ́ ti ń pè wá?
1: Orúkọ tẹ̀lé Abdulrasheed.
0: Abdulrasheed láti bo?
1: Láti
0: Yejide.
1: Olodo
0: nílùú Ìbàdàn, masha Allah. Amin. Ṣé àdúpẹ́ ọlọ́run ó ṣàánú wa. Lórí Facebook, Mashood MKO. Mashood MKO sí ìwọ̀n kan Fabiola sí tiwọn ni. Lórí Mashood MKO, má ṣe kọ́ bẹ́ẹ̀ nù. Lọ́dọ̀ Lábíọ́lá nínú ìsìn àbámọ̀ pé ó yẹ ká ṣe wádìí ẹ̀ o. Kó mọ̀ pé ààrẹ ṣe kọ́ntínú. Mashaala. Lórí Facebook bákan náà, Bọ́lá Razak. Àwọn náà wọ́n kọ́mẹ́ǹt. Bẹ́ẹ̀ni bá fẹ́ wo bó ṣe ń lọ. Splash FM. 105.5. Ìbàdàn. Lórí Facebook ǹtẹ́ mọ̀ fi láǹfààní láti máa wà nìyẹn. Splash FM 105.5 Ìbàdàn. Ẹ̀yin náà lọ kọ́mẹ́ǹt. Tẹ bá ń wò wá tẹ bá kọ́mẹ́ǹt àní láǹfààní àti orúkọ yín. Ṣùgbọ́n tẹ bá ti kọ́mẹ́ǹt yóò gborúkọ yín wá. Kódà àǹfààní wà láti béèrè. Ìyẹn lórí Facebook yẹn náà. Ẹ já wo ìpè ẹnìkan àbí èèyàn méjì sí i. Tọ́wá bọ́ sí abala àdìs ọ̀rọ̀ ànábì. Lórí tábà wojú aago wa. Ọjọ́ yẹn ń lọ díẹ̀. Ọjọ́ yẹn ń lọ díẹ̀ ṣùgbọ́n a bọ̀ sábàlà àdìs láìpẹ́. Sálámù alaykum. Wa alaykum salaam wa rahmatulah. Orúkọ ibi tẹ́ ti ń pè wá?
2: Orúkọ mi ni Sule àti Akala.
0: Kí lẹ porúkọ yín?
2: Suleha láti Akala.
0: Suleha láti Akala, ṣé obìnrin ni yín àbí?
2: Bẹ́ẹ̀ni.
0: Náà bẹ káàbọ̀ sórí ètò yìí.
2: Ẹ̀ka ẹ̀kúṣẹ́ ọ̀sà.
0: Yes, ma.
2: Olúwa.
0: Àmì.
2: Ní ṣàṣetì lágbára Ọlọ́run.
0: Àmì.
2: Ẹ̀mí ṣiṣẹ́ ṣe lágbára Ọlọ́run.
0: Ọlọ́run máa mí nínú.
2: Mo kàn lájú ìsìn mo kàn ní pé òkè tẹ́mi tẹ̀ jẹ́ just ń tẹ̀wọ́ fóònù mi wọ́n á rí pé ẹ wà lórí prógrámù. Mo ti sọ máa ń ṣe prógrámù lóru báyìí ni.
0: A máa ń ṣe. Ọjọ́ mẹ́jọ ni. Bọ̀ ṣe ẹgbẹ́ ọ̀gá tá a ṣe láàárọ̀ yìí.
2: Mi gbọ́ mo dà ní mo ta jíba nísìnyí.
0: Subhanallah. Ẹ máa gbọ́ ọjọ́ mẹ́jọ. Aago kan àbọ̀lá máa ń bẹ̀rẹ̀ ètò àlàyé ìsìn Islam la pé.
2: Okay.
0: All right, ma. Ẹ ṣeun.

0: ilé fun la wa fẹlẹ le nile ibadan ibele tin lanfani ati ma gbo wa kaakiri agba nla aye enikan ti wa lapa bi assalamu alaikum
1: aleko kala rahmatullahi
0: oruko yi bi te tin pe wa
1: oruko mi ni iyajibola latabode
0: iyajibola latabo lati abode na am amen amen
1: atọ
0: solo ma tun te ba de
1: lo ma ti
0: se ara la pa ka la
1: ara se ami ada se e se adu ko se gbo wa si da
0: se
1: la aro yi mo ko da da e so kan ninu ma run emi nkan marun ma je ki go ti won kan marun hmm e ti akoko ti boya mo ya mo gbe fira amaso ni pa ti ọkọ bá fẹ́ ìyàwó tí owó ń bẹ̀rẹ̀ kájọ ṣe dáadáa sí ra wọn ó mọ̀ rò pé ìyàwó ọkọ mọ̀ rò pé ìyàwó dáadáa ni ìyàwó àwọn nǹkan tí wọ́n rántí ń bẹ̀ nìyí
0: mashallah ẹgbóríkọ ọlọ́run tóbi ẹgbóríkọ ọlọ́run tóbi
1: aláàkíwá kẹbíà
0: ó gẹ pé tẹ bá mẹyọ kan sí màá kàn fún yín ní a màá fún yín ní a báyẹn pé ẹgbà tán méjì yẹn náà dáa méjì ẹ ti pàṣẹ bá na ẹ ṣe àdúpẹ́ ẹ ti pàṣẹ bá na. Òsára kiwi ti fún yín ní 55 àbí 60 nígbà tí ti mú bá o ti lọ́nu salamu alaikum. Wa alaikum salam wa rahmatulah orúkọ ibi tẹ ti ń pè wá. Láti ibo lẹ pé. Àdúgbò wo nìyẹn?
2: Ìlú ìlọ wà.
0: Ìlú ìwò.
2: Ami,
0: ami. Okay. Àdúrà yóò gbàlagbà Ọlọ́run àtàwa náà. Ẹ ṣe àdúpẹ́. Ìlú wo ní bàjẹ́ lágbọ́ Ọlọ́run? Ìbàdàn náà ò ní bàjẹ́, Ọ̀sun ò ní bàjẹ́.

0: torí kálíbà a máa lọ sí abala tó kù lórí ètò yìí.
1: Ilé ohun bí mo fẹ́ kọ́lé.
2: Ilé àwọn síbi ìlà o, tún á ní jẹ́ mi mọ̀.
0: Kálíbà láǹfààní àti gbọ́ abala àdíṣe náà dáadáa.
2: Ilé ohun mi mo fẹ́ kọ́.
1: Ilé ohun mi mo fẹ́ kọ́lé.
2: Ọ̀pọ̀ má tó.
0: Ó ti wá kéré jù láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ìṣẹ́jú.
2: Má tó ló yẹ mí.
0: Ta wọn wò pé ogun ìṣẹ́jú ládùúgbò tá a kó wáyé ó dà kò ní bàjẹ́ a mọ̀ sí wọnú ara wọn náà ni. À ń lọ sí abala àdíṣe báyìí tá lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lágbọ́ ọlọ́run lálọ́ gbọ́ ọ̀rọ̀ ànábì sọlọlọ àlìwọ sẹlẹmà látẹnu ustaz wa abá mọ̀álì ustaz akéwì àwọn ni ó mọ ṣàlàyé ọ̀rọ̀ ànábì fún wa báyìí. Bídìn ńlá ìtànbá tún bá wa sọ láàárọ̀ tòní ọlọ́njọ wúlò fún wa. Ìta gbọ́nu wá sínú ẹja gbọ́ ká mọ lò ẹja kọ́lẹ̀ ilé máa wúlò fáwa náà. Kódà wọn lè ní ká wá sọ̀rọ̀ láwùjọ. A lè rí ẹ̀ẹ̀kan méjì ń bẹ̀ tá a fi sọ̀rọ̀. Tọ́ba ti sọ̀rọ̀ báyìí wọ́n mọ̀ pé àwa náà èèyàn ni wá. Ọlọ́run kò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Ẹja lọ gbádìí à ń bọ̀ à ń padà bọ̀ níbi abala àdúrà.

0: Masha'Allah. Ẹ káàbọ̀ padà. Láti ibi tá a ti lọ gbọ́ ọ̀rọ̀ lọ àrò ànábì. Eléyìí tá a mọ̀ sí àdìs ọ̀rọ̀ ànábì, Masha'Allah. Eléyìí tá a tún gbọ́ láàárọ̀ tòun náà jọ ṣe wá láǹfààní. Kó mọ̀ ṣe níbàlejò aburú fún wa. Àtẹ tó sọ àtàwọn tá a gbọ́. Àtàyàtà lòkìá ọmọ ọlọ́mọjà sọ ti rẹ̀. Bẹ̀hákìlà áwùláwàlà kú wa ta ìlà àbẹ̀lá. Ó ku bí ìṣẹ́jú bíi mẹ́jọ méje táwọn àdìdí lórí ètò yìí. Àlàyé ẹ̀sìn Islam la pè tó yìí. Ètò ní àlàyé ẹ̀sìn Islam. Nìkan ni ọmọlúàbí. Splash FM 105.5. Ilé ìtawà nílé fún Báláwo fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ọjọ́ mẹ́jọ mẹ́jọ là ń ṣètò yìí. Láti aago kan àbọ̀ tí ó fi di aago mẹ́ta bá a ṣe ń ṣe nìyẹn. Èyí náà máa darapọ̀ mọ́ wa. Abala àdúrà ládé yìí. Bá a ṣe máa ń ṣe nìyí. Àníyàn lákọ̀ọ́dà síwájú. Kálukú náà máa dàníyàn bí tó wà báyìí náà. Kò síbi tádùá ògì ti gbà. Tiwa ni ká ṣàdúà. Tọ́lọ́ ni kò gbà á. Kákan mọ́ wà nínú ẹ̀gbin ni ò dáa. Bí ká wà nínú ẹ̀gbin yàrá kò dáa kò nínú ẹ̀gbin tó bá fẹ́ ká dúà ó gbà. Torí pé Ọlọ́run máa gba nǹkan tó bá mọ́ ni. Ọlọ́run ò ní tẹ́wọ́ gba nǹkan tí ò bá ti mọ́. Ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ ibikíbi táwa náà wà yẹn náà. Ẹja dàníyàn. Ṣé rí àníyàn táwọ̀kọ́ dà ní pé kọ́kọ́ ní àníyàn pé àdúrà tí mo fẹ́ ṣe máa gbà. Àìjẹ́kẹ́ lomi ò rí gbà àdúrà ni pé mọ̀ pé kóhun kàn mọ́ sọláìṣe náà yóò ti kọ́ fi àníyàn ba àdúrà yẹn jẹ́. Pé kí wọ́n ní kò mọ̀ ṣe náà àti iná méje. Iná àti iná tí ó gùn. Òun wà máa ṣe méjì mẹ́ta. Subhanallah. Ṣé wo gbọ́ nǹkan tí àdìs sọ pé wọ́n sọ pé subhanallah lásán. Wàlá alhamdulillah. Ìyẹn nìkan lásán. Tó bá lánìyàn yìí pé Ọlọ́run lè jẹ́ kó fi rí àánú gbà, yóò sì rí àánú gbà.
1: Àìríṣẹ́ ìjọba.
0: Gbogbo tó bá ti fún ẹ lórúkọ Ọlọ́run.
1: Pé
0: kó máa wí ní gbólóhùn. Lẹ́nu kó máa fi ṣàdúrà. Alákùn máa fi ṣàwẹ́wà o. Orúkọ Ọlọ́run mà ni. Masha'Allah. Àbí kó máa fi ṣàbọ̀fọ̀mọ́ fọ́lọ́run. Tó bá rí bẹ́ẹ̀. Tó bá ti ní ìgbàgbọ́ pé àdúrà rẹ máa gbà sọ́lọ́run nìkan ló sì lè gbàdúrà yẹn. Àáfàá kankan, pásítọ̀ kankan, ẹnì kankan ò lè gbàdúrà ju Ọlọ́run nìkan lọ. Tó bá ti kọ́ lánìyàn bẹ́ẹ̀, ìyẹn dúró báyẹn. Lẹ́yìn
1: eléyìí,
0: wàá ṣe àsálàtù fáànù nàbí wa Mahama. Sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ ìwọ sálàmà. Kúrò àkọ́yẹ gbólógbóló tó wí náà ni pé sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ ìwọ sálàmà. Ìyẹn náà dáa. Bọ́ a ṣe bẹ́yẹn tán. A wà ṣàdúrà fáwọn òbí wa méjèèjì. Ẹgbẹ́ mi dáadáa a ṣe àdúrà fáwọn òbí wa méjèèjì. Yálà wọn wà láyé àbí wọn ò sí láyé mọ́. Tọ́ba ti wá ṣàdúrà fún wọn tán. Àwa náà ẹ̀sìn wa máa bẹ̀rẹ̀ sí máa tọrọ fúnra wa. Mo ṣe ń ka yẹn náà, àníyàn nìyẹn o. Mo rò pé ti máa ṣe báyẹn náà. Ẹni tó máa tọrọ fáwọn òbí ó ti máa tọrọ fáwọn òbí ẹ̀. Ẹ mọ̀jà gbàgbé àwọn ọ̀gá wa, àwọn àfáà tí wọ́n kọ́ wa ní kí ó láti bẹ̀ lọ́hùn fún wọn. Tọ́ba ti wá ṣe yẹn tán. Àwa náà ẹ̀sìn wa máa bẹ̀ lọ́hùn fúnra wa. Ọlọ́run ọba láàánú o. Àsìkò gbàdúrà la tún wà yìí. Ojoojúmọ́ ni gbàdúrà máa ń wà. Ṣùgbọ́n jimá tó fi sọba àwọn ọjọ́. Àdúrà tún máa ń gbà. Ọlọ́run o. Gbogbo èròǹgbà kálukú wa láàárọ̀ yìí Ọlọ́run bá ni mo lọlé àṣẹ. Èyí tá a fi forí wọlé fúnra wa tó jẹ́ dáadáa la fi ń fà fúnra wa. Ọlọ́run kúrò kún jí ká rí dáadáa gbà. Èyí tá a fi láburú jìnnà máa fa burú sẹ́ni kọ̀ọ̀kan wa. Gbogbo ẹrú tó wà nínú ìgbèkùn báyìí tó wà nínú àhámọ́. Gbogbo àwọn ọmọ tí wọ́n kó àtẹ̀ntàmọ̀ ẹ̀ntẹ̀ntàmọ̀ àtọmọdé àtàgbà tó wà nínú àhámọ́ báyìí Ọlọ́run bá ni tu wọ́n lẹ̀. Ìwọ lọba tó mọ́ ṣe débẹ̀. Kó sáwọn tí wọ́n kó wọn nípò ẹ tiẹ̀ máa lọ léyìn. Ọlọ́run bá ni tu wọ́n lẹ̀. Tó bá tún wá tu wọ́n lẹ̀ tán. Ọlọ́run dákun mọ́jà wa náà bọ́ ha. Ó ṣàánú àwa náà. Mọ́jà wọn jẹ́ àwa náà gbé. Mọ́jà wa náà wà nínú òde. Mọ́jà wà nínú àhámọ́. gbogbo to n pa lekun olohun ko ba ni so derin elomi ati ja ati mu lekun re olohun ko so derin fun wa elomi ise ni wo ise lalubarika olohun ko fi leni kokan wa lowo elomi ni se sugbon alubarika ni o ti igun ise teni kokan wa so olohun ko fa alubarika si opolopo elomi o ti lo le iwe o ti jade o ti ni certificate lowo elomi ti lo le ke o ni certificate lowo elomi ti kose o ti sasiyori nbe o wa ku bi o se lo o ba ti ma lana nu fe da gberu to ni awon kan ta kakale lowo ona nu olohun ko la fun won won la pe toju won ba ti mo bayi ni san mo lagbo ti gbo si mo legbo olohun da ko ona nu olohun la keni kokan wa kara nu re gba elomi lolo ta wa yo ko lo nwa elomi nwa iyawo ti o ni alubarika olohun ko gbe pade ara won mo je ki won gbegun ilegun olohun fi wa lokan bale mo ja ri wahala elomi gbesi lo je obi ti kaluku wa je gbede si pata gbesi ta je owo ni adeun ni alukawa ni gbogbo an te ma gba je gbesi pata to wa lorun wa olohun ba ni san gbesi orun wa olohun dakun ba ni san gbesi orun wa won la pe adayanu won lo ba ti mo beru san gbesi gbogbo an ta gba san gbesi wa olohun lana be kan wa gbogbo to sunkun omo o fe bimo yala o ti bi o fe bi si abi ko te ti bimo kankan rara gbogbo eru be to wa nipo be olohun dakun omo alalubarika olohun fi ta won lo re won la pe olohun ni omo lodo ko si nkan ti o fi se o si ma fa won yen na ni gbogbo eru to sunkun omo olohun ba ni fun olohun alubarika iso re to nipon je wo ni ma fi so wa abore ma fi bo wa ta ba wa lori okada ma fi so re so wa mo jari jamba okada mo jari jamba moto mo jari jamba na mo jari jamba omi gbogbo jamba yo lo ma la wa nbe mo fi jamba se wa o si ju anu wo wa ilo bibo wa mojo baraye ninu to ba tin lo laaro ka ma wo ilale lo alhamdulillah mo fi bi pa wa mo fi ya je wa nigeria mo ja rogun orílẹ̀-èdè àgbáyé mọ̀já arógun mọ̀já rí wàhálà fi wá lọ́kàn balẹ̀ mọ̀ká wa láyà sókè síjọ àánú rẹ̀ wọ ọlọ́run gbogbo bí tá a tọrọ àdúrà yìí dé pátá ọlọ́run bá ní mo lọ lé àṣẹ bí tá àrántí tọrọ dé ọlọ́run kò fi wá lọ́kàn balẹ̀ mọ̀ pa wa lẹ́kún mọ̀ sì pa wa láyà kó síjọ àánú wò wá ọlọ́run wọ lọba tó lè ṣe bẹ́ẹ̀. Gbogbo bí dára ti tọrọ dé pátá. Gbogbo ẹni tí ó wà nínú ìnira lẹ́ẹ̀kan sí i. Ọlọ́run bá ni tú wọn lẹ̀. Gbogbo ẹni tó ń tọ́jú nílé ìwòsàn pátá. Àbí gbogbo ààyè tó ti ń tọ́jú wọn. Bóyá lé ni bí á lé ìwòsàn ni. Gbogbo ẹni tí ò lálàáfíà. Ọlọ́run bá ni fún yẹn lálàáfíà. Ẹsẹ̀ ara yín bá ní kẹfìn rìn wọlé. Àwọn náà ta wá ń gbé ti wá ń rìn. Ọlọ́run dakun mọ́ fẹjú ẹ̀ síta. Ó síjú àánú rẹ̀ wò wá. Gbogbo àdúrà tá a ṣe pátá látòkè dé lọ́run bá ni mo lọlé àṣẹ. Ohun tá a bẹ lọ́run jẹ́jẹ́. Ohun tá a sọ fún ìrànlọ́sọ́kọ̀ lọ́run bá ni mo lọlé àṣẹ. Fatiha náà láàfin kanlẹ̀ tàbí ṣe kútúbà rẹ̀. Wọ́n la pé ìtò kéré jù nígbà 17 times fún òkè sọ́dọ̀ lè Fatiha lójúmọ́ káàkiri àgbà ńlá yé ẹnìkọ̀ọ̀kan nìyẹn o ẹ̀ wá wòye Fatiha tí wọ́n wò kí káàkiri àgbà ńlá yé.

0: Òun ní òkè ọrun àti ní ayé àlàáfíà, ìfẹ́ iná rere sí ènìyàn. Ọmọdé àti àgbà ta tún torí ojú máa tò ní. Mo kí Ọlọ́run kú iṣẹ́ nínú ayé yín. Mo kí ọba, mo kí ìjòyè, mo kí gbogbo ọ̀tọ̀kùlúùlú. Ẹ̀kú ojúmọ́ o, ẹ̀kú ojúmọ́, ẹ̀kú ojúmọ́ mọ́. Mo gbàdúà lórúkọ Olúwa, ẹ ò ní gbèrè tìyí. Lórúkọ Olúwa, ẹ ò ní sẹ̀sí. Mo kí gbogbo ẹni tó ń gbò mí níbi gbogbo tẹ́ ẹ bá wà. Mo kí ènìyàn gbogbo. Mo kí oyún inú. Mo kí àṣẹ. Mo gbàdúà gbogbo yín pátá. A ò ní pàdánù rẹ. Gbogbo wàhálà wa láyé yìí lórúkọ Jésù kò ní já sásán. Ẹni tó ń sàmí, mo béèrè ojú rere, àánú àti ìrànlọ́wọ́ tó ò lè jẹ tán. Ó yá kó jáde sí o. Mo béèrè ọwọ́ Olúwa, ó yá kó kan ayé rẹ. Ọwọ́ ìrànlọ́wọ́, ó yá kó kan ọ. Ọwọ́ ìgbéga, ó yá kó kan ọ. Gbogbo ẹni tó bá ń lépa rẹ lọ́nà kan àbọ́nà mìíràn, irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe ra rẹ̀. Ẹ má fẹ́ pa ọ́ lára lọ́nà kan àbọ́nà mìíràn, irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe ra rẹ̀. Ojú ò ní tì ọ́, àìsàn kò ní dè ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Matthew sọ pé èmi ò fa àìsàn. Àìsàn ò ní dè mí mọ́lẹ̀. Àtẹ̀mí àtọmọ. Èmi ò fa àìsàn. Lóṣù tí mo wà yìí. Àìsàn máa sá fún mi. Àìsàn fi ara mi sílẹ̀. Lóṣù yìí èmi ò fa àìsàn. Lórúkọ bàbá èmi ò fa àìsàn. Lórúkọ tọmọ èmi ò fa àìsàn. Lórúkọ tẹ̀mọ́. Lóṣù kẹfà èmi ò fa àìsàn. Ọwọ́ Ọlọ́run wò mí sàn. Agbára Ọlọ́run wò mí sàn. Ẹ̀jẹ̀ Jésù wò mí sàn. Lóṣù yìí ibi wàhálà ìdààmú àti ẹkún kì í ṣe tèmi. Lóṣù yìí èmi ò ra ànúgbà. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹnìkan wà tó ti ń wóyún ti pẹ́. Olúwa lóṣù yìí la dá ọ lóhùn. Olúwa lóṣù yìí la dá ọ lóhùn. Olúwa lóṣù yìí la dá ọ lóhùn. Wọ́n ní tó o bá ṣe tán ọ̀ka Psalm 126 kò ká sínú omi. Ọ̀ka 127 kò ká sínú omi. 128 wọ́n láwọn ó sì dáhùn rẹ̀. Ọlọ́run sọ pé òun ti ṣe. Wọ́n kà ní kí n sọ fún ọ pé kó o má bínú torí pé ìbínú ń ba oyún jẹ́ lára rẹ̀. Mo gbàdúà mo máa lọ́jọ́ ayọ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru agogo 3:30 lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru agogo 3:30 sí agogo 5:00 ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú ó tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Matthew, láti bí ọjọ́ mẹ́ta, à ń sọ nípa orí àbí bẹ́ẹ̀ kọ́. O ní láàárọ̀ Thursday, bàbá ti kó studio, a máa bọ́ síta lẹ́yìn, a wà máa ṣiṣẹ́ lórí orí wa. Wọ́n wá máa gbọ́ o. Orí tí mò ń sọ nípa rẹ̀, Isaiah 1:5, ó ní gbogbo orí ló ń ṣàìsàn, gbogbo ọkàn sì dákú. Sọ wá rí ìwé Jeremiah 17:14, ó wá sọ pé wò mí sàn, Olúwa, èmi ó sàn, gbà mí là, èmi ó là. Ìyẹn ni pé nítòótọ́ ni gbogbo orí ń ṣàìsàn o, ṣùgbọ́n wá wo èmi sàn. Ta ló sàn mí? Ayérayé wo ọ sàn báyìí? Láàárọ̀ ìbàbá mi wo ọ sàn? Matthew, tí orí èèyàn bá ń ṣàìsàn, máa wo nǹkan sàn, gbogbo nǹkan ó máa ṣe ní òfin. Matthew, bí orí bá ń ṣàìsàn, gbogbo nǹkan ló máa ṣe ní òfin. Wọn kì í kírú ẹni bẹ́ẹ̀ kú oríire. Wọn lè congratulate ẹ̀. Why? Orí ẹ̀ ń ṣàìsàn. O máa rí torí bá ń ṣàìsàn, wedding ó máa ṣe ní òfin. Ẹ kàkà kó ṣe wedding, orí ń ṣe lọ́wọ́. Ní ṣe wẹ́dì. Number 2, orí bá ń ṣàìsàn. Tó bá fẹ́ travel out. Ẹ̀sà ìwọ wo ọjọ́ tí orí adé tó travel. Passport tó lò wá láti UK. O náà ló ń lò padà lọ. Ó dẹ̀ di airport. Kí wọ́n sọ fún wọn lórí ìrẹ́kọ̀ yìí. lati airport o wa n pariwo o n pe mi baba wahala wa o mo ni wahala ke lo wa se bi mo ti ni ko duro ka pari ibade mi ko to ma lo e won wa lori re ko da ni ori e lo wa nbe ori e lo wa nbe o de pada sibe the same counter ti a ti so pori re ko ke won tun so won lori e na ni nitori pe ma je mu olorun o nbe pelu mo gbadua ibi tori tin yo elenu ori e gba wo san bayi o san ori e gba wo san olori e gba wo san number 3 success in my debt.
1: Yes, sir.
0: I say, you're in my debt.
1: Yes, sir.
0: When it's all in your leno, Matthew, oh my God,
1: yes, sir.
0: Konele se graduation.
1: Yes, sir.
0: Oh my Lord, sile we. Suba kone, sa si yori.
1: Yes, sir.
0: Eni ori ba njo leno. Boba doja kale.
1: Yes,
0: sir. Yes,
1: sir.
0: Ani o ne bara.
1: Yes, sir.
0: Ani mura wakati ya fere yi. Na ton beri.
1: Yes, sir.
0: No we le yi kwe. Ekyo, enye ti yi.
1: Yes, sir.
0: Ese ni juwe fwa. Ibi ati nta uri jine yi. Se feke yi wa.
1: Yes, sir.
0: Ibi oti ri
1: yi.
0: Ibi oti ri
1: yi.
0: Mok ba dua. Ori o ne mta kwa. Ori o ne mta kwa. So kwe ori o ne mta kwa.
2: Ori o ne mta kwa
0: mi. Mo ni so kwa ori o ne mta kwa
2: mi. Ori o ne mta kwa
0: mi. Ole ma pataki ori.
1: Yes, sir.
0: Ma gbo awon oro ti an so nipa ori ori la fi meran lawo ko le ma bo se se pataki to en te yan ba mo egun won ni tori ti ese kini o to munu elekeji won ni ori la papo apa fo sa sile eske sa ori se pataki ninu aye re eleketa won ni agi binu ori ka wa fifila ka fi debate iyen ni pe ori se pataki ju ibade lo elekerin won ni ori eni ni ma n gbe alawo re ko ni agbe ko ni ori eni ni ma je ke eyan pade eyan rere loruko Jesu o pade eyan rere elekarun won ni olori ogun rogun ma n dojuko elekefa o ni ori la fi da omo Matthew
1: baba mi
0: ta ba ti yo ori ku onu
1: eyan
0: a le da mama mo gbadua ori o ne pa oja ori o ne pa oja ori o ne pa oja idi ni yi tori re ba wa wa important number 1 to gbodo ma gbe ori re si Matthew
1: baba
0: ma gbe ori re si abi adua
1: yes sir
0: ori re si kini mo pe
1: abi adua
0: so wa ri bo se n gbe sabi adua
1: yes sir
0: ke se gbogbo eyan lo lanfani ati fowo kan ori
1: re
0: eh baba kan gbowo njo kan o lo fe gbadua fun o fe gbowo le owo wo ni se ta ori owo temi ori temi te fe gbowo le se ti bere lowo emi olori mo ti ni ka se kini o emi mo ni nkan mi o eyin le de lowo
1: yin
0: e ma impact kan buruku sinu aye mi tori paye ti gan o ni di adua e wa fe gbele lori baba e ma gbele lori Matthew
1: baba mi
0: iwo lo le decide lati gbe ori re sibi to ba wo mo gbadua ori o ne ba oja o sa mi mo ni ori o ne ba oja ori o ne ba oja ori o ne ba oja tori le je gbadua meta yi adua la koko e pariwo I ma so pe iwe eleda mi o gbodo da won lohun nibi ti a ti n ba oja o ya so da dua ememima iwe eleda mi o gbodo ba won ja o gbodo da won lohun nibi ti won ti n ba oja o gbodo da won lohun iwo ori mi o gbodo da won lohun nibi ti a ti n ba oja Jesu oluwa wa Jesu oluwa wa wa ri to ba ka numbers 22
1: yes sir
0: wa ka iwu ta balamu ati balaki
1: yes sir
0: ibi o tin pe ori omo israeli abi be ko bi owo le ori re e pe uruko Jesu gbogbo bi o ba ti pe ori mi me pe oluwa ma da mo lohun ibi ki bi ti o ba se kini o ma ti pe pe oluwa ma da mo lohun je gbon adua re gbogbo bi ti an ba ti kori mi laye pepe oluwa ma da won lohun gbogbo bi an ba ti kori mi laye pepe oluwa ma da won lohun gbogbo bi an ba ti pe ori mi laye pepe oluwa ma da won lohun Jesu oluwa wa egbe leketa iwe eleda mi lana fun mi nibi ti o sona se gidi mo pe o je gbon adua re in the name of Jesus iwe eleda mi lana fun mi nibi ti o sona lorun ko Jesu o ya o lana fun mi In the name of Jesus, loud now for me. In the truth, the son of the well, let me loud now for me. In the truth, the son of loud now for me. In the truth, yes, Oluwa, egba elekerin yi eso fun Oluwa wa ba ori re soro wa ni ori mi lo gbe nkan re se ori mi lo se kini mo o ya je ngbon adua re aye kan ti mo wa yi iwo ori mi lo gbe nkan re se lo gbe nkan re se lo gbe nkan re se lo gbe nkan re se laye to wa yi iwo eleda mi lo gbe nkan re se o ya loruko Jesu lo gbe nkan re se lo gbe nkan re se ori mi lo gbe nkan re se iwo eleda mi Jesu Oluwa wa Jesu Oluwa wa e wa gbe owo lori mi o wa so pe iwo eleda mi ki le to mi o ogbodo mi le
2: ogbodo mi le
0: o gbe se mi iwo eleda mi eleda kelebu oladiran olulade ki le to mi o ogbodo mi le en gbo adua re Eso eleyi
1: yes sir
0: Oluwa je kori temi no da pe se
2: Oluwa
0: je kori temi no da pe se je ngo adua re
2: Ebima oh kuna da adua re Oluwa je kori
0: Ya kori mi o da pe se.
2: Ya kori mi
0: o da pe se.
2: Ya kori mi o da pe se.
0: Ori mi di a pe se. Jesu Oluwa wa. O si ma pe o. O ra nu gba. Ori oni ta ko. Ori oni gba o je. Ori e da pe se. Loruko baba. Omo. Atemo. Ori e da pe se. Lowo Oluwa. Ori e da pe se. Aye da pe se. Iseda re o di apese loruko baba omo atemi mi ori e da apese o ma se o ti ri be Jesu Oluwa wa
2: fire
0: lagbara Olorun mo lo si Jerusalem ni ojo keje osu kesan e je ajolo bo pa ti de torun ri ya ajolo taye awon ori ofe to le se fa mo bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu jodane oluwa ni ntale yin lori ekeji ta ba ti jade inu jodane oluwa ni ntale yin lori o mi yen kan na ni Jesu fi se baptism a ma de oku oke kan ti an pe ni Sinai ba se lo yi mo gbadua yo dara fun o je kan o bi ri olo bu enikan to mo pastor kan to mo to fe ko lo abenikan to ti se oluriri ko ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo yo dara fun phone number yi e pe tabi ke send the messages emi na fe lo Jerusalem won join mi mo group ti awon eyan wa yo dara fun o ri ran lowo o ore re o se be Jesu Oluwa wa phone number hello phone number 08 66 48 14 55 08 66 48 14 55 Yo da for o ri ti e se Jesu Oluwa wa
2: Amen.

0: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam. The feeling of quality since 1980.
1: Tí ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
2: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gba ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
3: Indomie wrappers on your table.
4: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
3: Something big, just like that.
4: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
3: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
5: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
6: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
7: Airtel.
8: Omo ti gbowo lori bayi e de leta naira 500 naira ko kan kankan lati ra mo
9: papa lo so be fun e ore wa
10: emi ma ti chopa
9: pelu edegbeta naira 500 naira nje lo mo wi pe itangbesi aye re le yi pada
8: se lo to bawo sa won sese de ni mi o gbo nipa e so fun mi si
9: afi bi eni wi bi ana ni ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà. Àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
8: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
9: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣìẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣìẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣìẹ̀, ṣó ti káàṣìẹ̀, mo ti káàṣìẹ̀.
11: Kí ni gan-an ni wọ́n ṣe tìmọ̀tìmọ̀ fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kòòrùn gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmọ̀tìmọ̀ tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
12: Màjọ́ mi ṣe mi ò máa ṣọ́kẹ́.
13: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa splash fm pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday tí ẹ̀kẹ́ni olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba murtala adébáyò àkàdé ẹ̀mẹ́fà ẹ̀wá gbọ́ o ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe literature doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní trenchard doll nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀
1: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
2: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill.
1: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.

0: na phone was waju. Ha! Oh my God. Rage manuki da ha. Baronwa. Loru ko Jesus anuma wole wa.
1: Amen.
0: Ibukuma wole wa.
1: Amen.
0: Owo ma wole wa.
1: Amen.
0: Ola ma wole wa.
1: Amen.
0: Osu ya pe o.
1: Amen.
0: Abu Olorun daju.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Oyin reda, oyin reda. Ah, eno Jesus waju kai. Ramileha. Olorun mi o. Bo pase adu. Sinu oyin yen. Ayafi to ba pari adua loku. To ba ile pari adua yi. Ti ori oyin yen lo. Loruko Jesus wa de nebo ko.
1: Amen.
0: Hey, wa de nebo ko.
1: Amen.
0: Hey, wa de nebo ko.
1: Amen.
0: Wa de nebo ko.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ogo rajade.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wa de sebi oba.
1: Amen.
0: Yes, Oluwa wa.
1: Amen.
0: Oka iwe Deuteronomy chapter 28 from verse 1 to 30 loka. Deuteronomy chapter 28 from verse 1 to 30 lo ma ka sinu iye ja pade ni ale la go mejo la ma pade la gbara olorun ni ori social media wa gbo mi sa emi so tele loruko Jesus aye radide eyin te won TikTok lo si ri owuro o ba wa nbe lori Facebook o ba wa nbe apostle doctor SMO Mustafa JP baba sebi oba to ba ti ri blue wa ju e ke se ti anu e to ba ti ni blue ibe gangan ni original lori YouTube o ba wa nbe baba sebi oba TV wa ba wa nbe bo so tele loruko Jesus aye radide
1: amen
0: o wa aye radide
1: amen
0: aye radide
1: amen
0: aye radide
1: aye
0: radide
1: aye
0: radide
1: aye
0: radide aye radide in the name of Jesus
1: amen
0: iso ru oni abami ni kini mo pe abami ayayaya mo reti e la gbara olorun gbogbo program we ye gbon kankan sa gbogbo program we tan pe 1 2 3 oni lo ma pe o ni ibade iso ru la fi se iso ru la fi se ni ru badan oru gbara mi fun mi e kan meji la se number 1 ma fun e lomi omi gbara mi fun mi number 2 a se fowo ni gbogbo branches patapata lati se fowo fun o gbo sa aye mo gba kan lowo eyan baba yen so pe daddy ni lo fowo kini tumo e koko gbo na mo nbo
2: olorun monster of solomon o mi odupa o mo gbe nda o emi ati leri o oti leri o eri ti mo ye ki mu wa yi ojuma ti mi ti mo ba wa ninu ijo olorun odupa o odupa o ijo kinya na ti mo ki gbe wa bayi ni ilu ibadan e lo si kusiji kan ni port harcourt mo de ni ijo ni ijo yen lohun won so fun mi pe baba o si le pe baba lo si kusiji ni port harcourt pe won ma to di ijo yen okan mi dawo okan mi po wu sugbon mo dupe lowo olohun ojo ti mo wa si ibe yen pelu omi je loju ni mo ba de be yen o surprise mi won mo ro pe ronu gbugbo awon eyan n pa bi mo se gbo eri yen lori radio mo wa ya je ke mi na se lo dambe yen wo na igbagbo mi ni ijo yen o n sise lesile sugbon mo dupe mo ri iyanu sojogbo ori mi lo ti mi o ni ri mo gba contract kan ni contract yen emi mo bere foundation re o je so paper asa lati nu ile ijo ti won se ti agbase yen ti mo gba awon sanwo prayer pe ko lo a se ilu e fun omo bibi inu mi olorun da mi lohun olorun mo dupe mo ri owo iyanu mo wa gbase yen pelu nigba aye mi fele ọdún yẹn tí n bá nígbàdé ìgbà yẹn ni wọn ṣe ọ̀nà àdúgbò chọọchì yẹn lọ́wọ́ ní ọdún náà mo wá bẹ̀rẹ̀ sí tọ kankan gbàdúrà olúwa wa dá mi láre mi ò mọ̀ pé nínú àwọn bọ́ìsì tí mo kó síbi iṣẹ́ wọn ti lọ sọnà dé mi níbi ìjẹ bọ́ì yẹn mi lè darúkọ ẹ lórí afẹ́fẹ́ ọfẹ́ òun ló máa gba báàgì lọ́wọ́ mi tí mo bá ti lọ sáìtì pé mo tún fẹ́ lọ sí sáìtì ọ̀nà àdìkejì àbí tí mo fẹ́ padà sí òun ló máa gba báàgì lọ́wọ́ mi dé bọ́sítọ̀bù ó wá ń sọ fún mi ní ọjọ́ yẹn lọ́hùn pé èmi ń kọ́ pé mo kí n múra o lórí ogun amúnilọ́wọ́ lẹ́nu ìjẹ́ lẹ́nu mu mo ní wọ́n lọ́hùn to emi na sa fo kan yen gbadura sugbon so na about mo pari ile yen ni mimo di oke lati mo foundation mo akondeke akunu ama block wa mi property won ro fule so lede gaja bobo yi ase o ti lo gbeyin lo ba eni ti mo gba se lowo e ipe awon la fe ma ba re ile eni to ba de sise ti o ba se finishing ko se ise o so a lo so fun won sa pe igba ti mo wa pada bra egbe ti bobo yen ma pe mi pe ah emi nko elo ni mo fe gba fun ile rire won so fun ni jo yen pe ile to ni ki wa re o ma ko si wa ni ye ba o ni awon o ti poju kini dan awon egun lo ma wa re o ah o le egun ke ise te mi diya fun lati nu foundation ti mo fowo re owo ti mo san wo fo sise ti mo se gbogbo e mi je lo le mi ji cement mi ji block mi o jiri o ko ori fun mi mo be ra pe mo ko cement fun mi mo ra pe sa lege kan sa mo sa lo ba awon ti wa ntu wa ta gbo lo ma daru pelu ri afefe won ni se ti lo afi ki mu ra epo mo fe gba pelu mi ji lo du ni mo denu jo yin sugbon mere ku kan to kan sele ni oju mi ni pe e kan ma da mi lohun pe ki mu ki lo wa ninu baagi mi mo lo mi atororo ni ki mu mi ye ki lo fowo mi nu ni ta mo fowo nu tan mo to fe pada siwaju yin pe baba mo ti fowo nu awon to wa pelu yin won ba so pe baba ti da mi lohun yen pe mo ni gbagbo ki lo meri wa loko wa won ni ki lo meri wa mo a ma we ko mi mi mo pada si bi ise yen ijo keji baba mo gbo lohun ti tobi lara yin mo gbe ga o baba mi ni oluwa e ni fi omo sise ranse o e ni faya se o e ni fo omo sise ranse e ni faya se o baba mi arugbo wo le lohun o so yin da o be si gbe ori wa ti mo gbogbo gba ni gbogbo ojo baba mi e ni je kuro omo yin o ni je kuro aya yin o ni je kuro kini the worst part ti mo kan fe so ni pe ina se kun ni baba ni daddy ni kile be ka se bayi oda ko buru oda on ri gbogbo nkan te se fun o sugbon yin owo tawon igbon la fe gba lori ise on fi 100,000 kun owo yi fun yin baba gbogbo ra mi mo mi kan le mi ni he se bayi ni yanu ti baba mi lo mu wa mo dupe o baja te fi pon gbogbo wa otomode atagba ko ni jabo leyin a ni jabo leyin yo a ni yo sonu Ọlọ́run sọ yín dalúgbò wò ní o òní dímọ̀ lọ́kọ̀ òní dímàdà ẹnu òní dímà ní o ọ̀nà àtijọ́ àti mú yóò ní ojú o ọ̀nà ìṣèlérí yóò ní ojú o ọ̀nà àlàáfíà yóò ní ojú o ẹ̀ẹ́rìn ló bú pópó ẹ̀ẹ́rìn ló funfun pápá mi ẹ̀mí farapa lójú ọ̀nà ẹ̀mí dọ́kọ̀ ẹ̀mí dẹni àgbègbè ìbàdàn ẹ̀mí gígbàdà àlàáfíà tí èèyàn fi ṣiṣẹ́ ìrànṣẹ́ Ọlọ́run ẹ̀mí má Ọlọ́run àwọn ọba Ọlọ́run pé 1930 abamijogo ẹ̀ fún yín o abamijogo ẹ̀ fún yín o àlàáfíà Ọlọ́run yóò máa bá yín sùn yóò máa bá yín jí o àní yọ sọnù bí ìgbàlẹ̀ lẹ́yìn yín o àní yọ sọnù bí ìgbàlẹ̀ lẹ́yìn yín o àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín o inú mi dùn ayọ̀ mi kú mo wà lẹ́yìn yín o ẹ pè mí àti èmi àti ìdílé mi o má jẹ́ ayọ̀ sọnù olúwa kó wà pẹ̀lú yín o.
0: Gbogbo ìwọ ta ti gba iṣẹ́ lọ́wọ́ ẹ ó yá gbà á padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà in the name of Jesus. Ẹgbọ́n mi sà àfikọ́rọ̀ ẹgbọ́n o èmi dúró bí wòlíì mo sọ tẹ́lẹ̀ fún ọ gbogbo agbára tó ní òní dìde láyé mo kọjú sí mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù agbára yẹn gbiná in the name of Jesus kò á dẹ̀ ṣe bí ọba Jésù olúwa wa mo ń retí ẹ ní òru òní in tó bá ti ná ẹ jẹ́ ọ ná ẹ má jẹ́ kí òun kó òun kí ó da ẹ dúró ọ̀rẹ́ má jẹ́ mú rẹ tòní tó o bá ti ń san ẹ má fi kí mọ́rọ̀ ìbùkún bẹ́ẹ̀ ni ìwọ náà gbọ́dọ̀ dìde lórúkọ Jésù wàrà ànúgbà wà á dẹ̀ ṣe bí ọba sọpọ̀ ògo mi ajáde gbàdúrà gbogbo ẹ̀yọ́ lọ́jọ́ bí òní oní wedding anniversary mo bùkún fún ọjọ́ yín mo bùkún fún ìgbà yín àti àkókò yín àti ìgbéyàwó yín ire àti àánú ibuku lati orun wa ko wo nu aye re
1: amen
0: ko da labuko fun
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: ah celebrate o wa nbi da pe nikan ni izu agbe joseph happy birthday to you loruko jesus wara anugba
1: amen
0: da pe level lo nje be loruko wara anugba
1: amen
0: mo ni wara anugba
1: amen
0: ogo ra jade
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: bless apere gbagbo e mo ya fi mo loruko oluwa ti o da aye ati orun loruko ojo orun ko ya fi mo
1: amen
0: apere gbagbo yo se wonder
1: amen
0: yo ti se ami yo se to sile
1: yo
0: se dande
1: amen
0: loruko ojo wa mu eri e wa
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: oju senekan fi da loju bayi pe
1: emi gaga lariko

0: àjò olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe yorùbá jọ lójú ohun ilẹ̀ yorùbá ń pè yín ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀ganú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́ ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀ èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jilẹ̀ fúnra rẹ̀ jilẹ̀ fúnra.
1: Kò sí lọ́kọ̀ sọ mi ẹ kọ́mpánì yìí ti fẹ́ sọ ní.
2: Omi nira tó fi ọwọ́ ta.
3: Mo bó ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 kó ká nǹkan kan láti rà mọ́.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa.
5: Èmi máa ti jọba.
4: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà.
3: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni.

0: tun ma san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pela ko tun ajeje na ma lagara to ni yuba yuba owo to le ni 1,000,000 naira 50,000,000 naira lo wa le lati pin kashi eti wa di alagba lugu omi okun ti ko se gbotan o se gbogbo eniyan mu kewe wa gbon be o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n táyò kan gba àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri, àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumjumjum promo látọjọ́ Jímọ̀, ọjọ́ 24 oṣù kẹfà, sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20 grams, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di ₦1,069, ó ti kúrò ní ₦2,150 tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500 grams pẹ̀lú ẹyin páàkì mẹ́fà ní báyìí, ó ti di ₦2,379. Ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, washing machine tó ti gas cooker, gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì ₦2,500, double sausage shawama pẹ̀lú pepsi ₦3,600 àbí chicken and chips pẹ̀lú pepsi ₦5,000 péré àjẹmọ́nù ₦61 ló wà lórí Lipton Ice Tea 40 cl pack of 12 pẹ̀lú ₦4,199 péré pepsi mirinda àti 7-Up 60 cl pack of 12 pẹ̀lú ₦4,079 yàtọ̀ sí ₦4,548 tó wà tẹ́lẹ̀. Kàn sí ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje. Ilé ìtajà Foodco, ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
4: Be prepared for global opportunities.
5: Study at Trinity University, Yaba, Lagos.
4: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
5: We equipped you with skills the world demands.
4: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
5: cybersecurity, computer science, accounting, economics, marketing,
4: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
5: Trinity University, building on the rock.
6: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún yẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
7: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti to.
8: Se mi o so fun e.
7: Jara e. Ma je ki fun e ma fi data re se ogle. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
8: Ero ibani soro la to le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
7: Je igbadun data re ni gbelemu. Leave it 100 MTN.

0: sì sọ wípé àwọn kan náà wà tó ṣe pé ó mú sẹ́gbẹ̀ẹ́ tọ́jọ́ ń hu ìwà burúkú náà kò jẹ́ bó ti jẹ́. Ẹ̀yin náà lè ka ìyókù sínú ìwé ìròyìn The Nation fún ti ọjọ́ òní Tọ́lání. Iná lọ́pọ̀n súnkàn karòyìn karòyìn. Yé ìròyìn.
1: Ọ̀dà ẹ̀jẹ̀ ká gbéra tán ká wá lọ báyìí sílùtì Àbújá. Láti Àbújá a tún lọ tààràtàrà a máa tún yà láwọn agbègbè míì. Ọ̀dà ẹ̀jẹ̀ ká kọ lọ sórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpẹ̀jọ́ káyà nípínlẹ̀ ti Kaduna. Wọ́n ní bí a kò bá gbàgbé àjọ̀rántí ni ò wípé ẹni tó ti lo Dáúlà rí nípínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bíi gómìnà wọn rí Malam El-Rufai. Wọ́n ní ìgbẹ́jọ́ rẹ o, ó tún gba ọ̀nà àrà mìíràn yọ lórí tábìlì ilé ẹjọ́ nígbà tí wọ́n jẹ́ ká rí gbọ́. Wọ́n ní ilé ẹjọ́ gíga àti ìjọba ìpínlẹ̀ wọn ní Kaduna lẹ́yìn tó jẹ́ wípé àwọn agbẹjọ́rò ti Malam Nasru El-Rufai wọ́n lọ sẹ́kẹ̀tà ilé ẹjọ́ náà. Bẹ́ẹ̀ ni wọ́n gbé àwọn ìwé ẹ̀rí pé ẹ wo ilé ìwòsàn láti gbà. Ọ̀rẹ́ bàbá gan ó tẹ̀ wọ́n púpọ̀. Ẹ jọ̀wọ́ jẹ́rẹ̀ olúwa wa o, ẹ jẹ́ ká gba onídùúró wọn. Wọ́n ní ṣùgbọ́n ṣá ọ̀rọ̀ ọ̀hún ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́yìn yọ. Wọ́n ní ń gbọ́ ọ̀rọ̀ bẹ́yìn yọ ni wọ́n bá wo gbogbo àwọn àkọọ́lẹ̀ ilé ìwòsàn tí wọ́n dá kọ́ bẹ̀ pé ẹ wò ó ibẹ̀ la sáré gbé baba lọ, ibẹ̀ wọ́n ti ń gba ìtọ́jú. Ẹ bá ní gbà wọ́n láàyè kí wọ́n lè ní àǹfààní sí ìtọ́jú eléyìí tó péye. Ẹ bá gba onídùúró wọn kí wọ́n lè wá máa jẹ ẹjọ́ ọ̀hún láti ilégbèé ara wọn. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé látàrí bẹ́ẹ̀ ilé ẹjọ́ gbìnàyá ìwádìí alágbára o. Wọ́n ní wọ́n pe ilé ìwòsàn náà ṣùgbọ́n nígbà táwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ìwòsàn ọ̀hún táwọn sọ̀rọ̀ wọ́n ní rárá o, lójú oorun àbí lójú àlá làwọn ti wà ní agbọn ìtọ́jú Malam El-Rufai. Wọ́n ní adájọ́ bá ṣe àlàyé pé níwọ̀n ìgbà ìgbà tó ti rí bẹ́ẹ̀ adájọ́ dá Irus Kehobo ó ní ẹ̀gbọ́ ó ń dànù tómi ti ké ni kò sí ìlànà títí ìgbà onídùúró eyín fún Malam El-Rufai. Ó dá ẹ̀yìn ń bèrè pé ń bo lọ̀rọ̀ ti ń bọ̀ torí pé okùn ò le gungungun kó mà níbi tí wọ́n ti fà wá. Yọ́n ní bí a bá ń fọkàn bá bọ̀ tá a bá jọ rántí tá a bá gbàgbé a ó jọ rántí o wípé ṣáájú tẹ́lẹ̀ rí lákàtà àjọ eléyìí tó ń pin wọ́ àwọn ìwà ìrúfin àti ìwà ọ̀daràn gbogbo láwùjọ wa ẹ̀yìn àjọ ICPC. Òun náà ló gbé El-Rufai lọ síwájú ilé ẹjọ́ o pé ẹ dákun àwọn ẹ̀sùn kan ó dé etí gba àjọ náà àwọn tọ́nà wà díẹ̀ àwọn ẹ̀sùn iná o àjẹbánura àṣèlú agbára. Wọ́n ní ṣùgbọ́n ṣá ilé ẹjọ́ ọ̀hún wọ́n mọ̀ ti da ìbéèrè kan nu o èyí tí ń bèrè pé ẹ dákun ẹ jẹ́ ká gbo onídùúró Malam El-Rufai ilé ẹjọ́ ó yí dànù. Ọ̀dà láti ìpínlẹ̀ ti Kaduna ẹ̀jẹ̀ ayé àti Taraba ilé ẹ̀kọ́ gíga yunifásitì wọn níbẹ̀ o àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọba eléyìí táwọn wà lágbo ti ẹgbẹ́ ti ASUU nígbà táwọn bọ́ tàbọ̀nbọ̀ wọ́n ní a ti gbé ìkéde ìkìlọ̀ kan bọ́ ta pé ẹ wò ó ìjọba ìpínlẹ̀ Taraba gómìnà Agbuka Vaz ẹ dákun torí ọlọ́run o àwọn owó kan ń bẹ èyí tó jẹ́ pé ìdúnàádúrà òun náà ni wọ́n fi jọ fẹnukò lẹ́yìn tó sì jẹ́ pé láti ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòólémàrún ọdún 2025 dé àsìkò yìí ìjọba kùnà láti mú ìlérí rẹ̀ ṣẹ. Nínú àtẹ̀jáde eléyìí ti ẹgbẹ́ ọ̀hún tó fi léde sárọ̀ọ́tọ̀ àwọn oníròyìn ní ọjọ́rùú ọ̀sẹ̀ tá a wà níbẹ̀ níbẹ̀ ni ẹgbẹ́ ASUU ẹ̀ka ti ilé ẹ̀kọ́ gíga fásitì wọn ní ìpínlẹ̀ Taraba ni wọ́n ti ń ṣe àlàyé wípé ìpàdé wáyé ní ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòólémàrún ọdún tó ré kọjá bẹ́ẹ̀ àwọn fẹnukò fáwọn ìlànà àfikún kan àjọmọ́nú kan ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ tó jẹ́ olùkọ́ ó ní ẹjọ́ mọ̀ pé láti apá abẹ́ǹkan láti àyà àgbà náà àwọn ò rómìnira o bẹ́ẹ̀ àwọn ò rí ẹ̀jẹ̀. Ẹnìkan tó jẹ́ alága èèyàn fún ẹgbẹ́ ọ̀hún ọ̀mọ̀wé Joshua Garuba Mbave òun náà ṣàlàyé lórúkọ ẹgbẹ́ wípé ẹ̀gbọ́ ó tó gẹ́ alùbàtó gbọ́dọ̀ máa dárin o ó ní gbogbo àwọn tó jẹ́ pé olùkọ́ àgbà ni wọ́n tó yẹ kí wọ́n máa wọnú yàrá ìkẹ́kọ̀ọ́ kó àwọn akẹ́kọ̀ọ́ ó ní kálukú wọn ti ṣiṣẹ́ ó ti sú wọn báyìí o kódà ìmẹ́lẹ́ṣe bẹ́ẹ̀ ó ti wọnú àgọ́ ara nítorí pé kúṣẹ́ a máa mú korí oníṣẹ́ kó máa yani. Ǹjẹ́ lẹ́yìn ìkìlọ̀ yìí kí ló tún ṣe tán láti tẹ̀lé e ìyẹn lẹ́yìn náà ṣe nílò ẹ̀ ẹnẹ̀wọ́ gan ìwé ìròyìn Daily Post kí ẹ lè kà á sọ̀rọ̀ iwájú.
0: Tọ́lání Aládélájà eléyìí tá a gbé sórí afẹ́fẹ́ lẹ́ẹ̀kan mo lérò pé pẹ̀lú bí a ṣe wà ní ìsìn ó yẹ kí ọkọ̀ panápaná ó yẹ kó ti wà níbi tí a lọ lẹ́ẹ̀kan.
1: Ó yẹ kó so bíi méjì mẹ́ra.
0: Torí ká má sọ pé a ti kúrò lórí nǹkan tá a sọ lẹ́ẹ̀kan o.
1: Ó yẹ kí ọkọ̀ panápaná kó tóbi méjì mẹ́ta.
0: Ó yẹ kí wọ́n gbé omi sí inú ládùúgbò wọn tí ń bẹ lẹ́yìn. Kí wọ́n sì pa iná náà kú fínfín. Kọ́lọ́hún kó ṣàánú wa. A mọ̀ pé ẹ̀yin panápaná ẹ̀ ń gbìyànjú ṣùgbọ́n tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹ jẹ́ àtìtì ṣe pàápàá ọlọ́run yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ o nígbà tí iná bá tún ṣẹlẹ̀ inú òjò ṣe rí pé nǹkan míì ń bọ̀ bẹ́ẹ̀ ni kí ọlọ́run kó ṣàánú ẹ dákun kí àwọn èèyàn wa náà tó bá pé nǹkan kan míì ti yàtọ̀ lórí eléyìí tá a sọ lẹ́ẹ̀kan kan jẹ́ kí ọ̀gá wa ó gbọ́ o ní báyìí ẹni tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹjọ́rò torúkọ rẹ̀ ń jẹ́ frank tiẹ́ tiẹ́ iná ni ó ti kọminúgbà lórí àwọn ẹ̀sùn ṣọwọ́ kúdúrú gbígba rìbá èyí tí wọ́n fi kan fẹ́mi gbàjàbí àmílà tí ṣe olórí gbogbo àwọn òṣìṣẹ́ tó ń bá ààrẹ bọ́lá ahmed tinubu ṣiṣẹ́ ní aso rock nílùú àbújá nígbà tó ń sọ̀rọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹjọ́rò ta wíyí tiẹ̀tiẹ́ ó ṣe àpèjúwe ohun tó ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ìkùnà orílẹ̀-èdè tó burú jáì tó sì sọ wípé ìjókòó-lé aṣòfin àpapọ̀ méjèèjì ó yẹ kó kọ̀wé ìbínú sí ààrẹ bọ́lá ahmed tinubu lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí wọ́n tiẹ̀ tún mú wá sírántí bákan náà wípé ẹni tó jẹ́ olùdarí àgbà director general fún ìgbìmọ̀ kan tí ó ń ṣe ìpolongo àjọṣepọ̀ rere láàrin nàìjíríà àti àwọn èèyàn wa ti ń bẹ nílẹ̀ òkèèrè tí wọ́n ń dàpè ní PFIPC láti pàṣẹ adéníyí adéyẹmí wọn ló fẹ̀sùn kàn wípé gbàjàbí àmílà olórí àwọn òṣìṣẹ́ ní ibùjókò ààrẹ làbújá wọn ló gba mílíọ̀nù lọ́nà irínwó náírà tá a mọ̀ sí 400 million naira láti pàṣẹ ẹnìkan tó fi ṣọwọ́ sí i tí ó sì tún wá ń béèrè 200 mílíọ̀nù náírà sí 200 million naira láti lè fún ní àǹfààní tó ń béèrè fún iléeṣẹ́ ààrẹ ilẹ̀ nàìjíríà the presidency ó wá ní irọ́ gbu òfúùtù fẹ́ẹ̀ tẹ àṣà tí ò ní káwọn náà ní ẹ̀sùn tí wọ́n fi kàn yí o wọ́n ní ohun tó dájú tó àdá ni pé gbàjàbí àmílà tí ṣe olórí àwọn òṣìṣẹ́ ní ibùjókò ààrẹ aso rock làbújá kò kàn lè buwọ́ lu àwọn lẹ́tà pé ó gba ẹnìkan síṣẹ́ ipe tinubu ló leléyùn ní ìparí ó ní àwọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àkíyèsí àwọn ibi tí nǹkan ti wọ́ wá lórílẹ̀‐èdè nàìjíríà ó ní irú àpẹẹrẹ tí à ń tọ́ka sí yìí ó jẹ́ ohun àbùkù gbáà tí ò yẹ ká lè dákẹ́lé lórí tọ́lání wọ́n agojá kanra mọ́kìnrin mo fẹ́ ká pàtàkì tó lọ bí ìbá ìka tìfúntẹ̀dọ́rọ̀ yìí tán kúrò ń bí o ayé kí mo takú ti tún dé nù.
1: wọ́n parí ó dá náà jẹ́ kémi ó gbé yín débẹ̀ ká lọ tààràtàrà ọ̀rọ̀ ọ̀hún náà ní ń bọ̀ ta ọ̀ láti akàtà ẹni tọ́jú ààrẹ aya ààrẹ ti orílẹ̀-èdè nàìjíríà yẹn sẹ́nitọ́ olùrẹ̀mí tinubu ẹni tó tẹpẹlẹ máa wí ìyanu ẹ̀ wípé ó ń ṣetán o láti jí kiri mọ́ ìgbáyégbádùn pàtàkì jùlọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nígbà tó ń jẹ́jẹ́ àtìlẹ́yìn ọ̀hún ó ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún sọ iwájú wípé bá a bá ní ká sọ ẹ gbọ́ ìtọ́jú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ń ṣetán láti lè tẹpẹlẹ mọ́ pàtàkì jùlọ àwọn ọmọ obìnrin láwùjọ wa àwọn ìyá lọ́mọ láti rí dájú pé àwọn náà ní àǹfààní o sí ìlànà ẹ̀kọ́ ẹ̀kọ́ já gerege ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà nínú gbólóhùn sẹ́nitọ̀ olùrẹ̀mí tinubu ẹni tó gbé ọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ ká lánàá òde yìí nílùú ti àbújá lásìkò eléyìí tó mú àwọn iṣẹ́ àkànṣe àwọn ìwé lónìrànran èyí tó tó ẹgbẹ̀rún 100,000 tó pin bẹ́ẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́bìnrin o láti rí dájú pé ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ti olùkọ́ léyìí tó jẹ́ pé ó ń kọ́ wọn ń ṣẹ́mbẹ̀ ẹ wo bí o ìwé la fún yín yìí ẹ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ kọjúmọ́ tá a ran yín wá kọ́ ìwé la ran yín láti wá kà ẹ kọjúmọ́ ẹ gbájúmọ́ kẹ́ẹ̀ka ní àkàjà gerege nígbà tí aya ààrẹ tí ó parí ọ̀rọ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni olùrànlọ́wọ́ pàtàkì fún aya ààrẹ orílẹ̀-èdè ti nàìjíríà lórí ètò ìròyìn àti ìkéde yìí òbùsọ́lá kúkọ̀ yìí nígbà tí ó ṣàlàyé ó ní bẹ́ẹ̀ ni aya ààrẹ ilẹ̀ yìí o abilékọ tinubu ó pín àwọn ìwé ọ̀hún fún àwọn akẹ́kọ̀ọ́bìnrin láti rí dájú pé ó túbọ̀ rú wọn sókè nípa ìlànà ẹ̀kọ́ jíjà gerege ṣùgbọ́n ní abala ibẹ̀ jẹ́ lọ sípínlẹ̀ èkó torí pé gómìnà babájídé sanwóolu wọn ni òun náà ti ta àjọ eléyìí tó rú sí ìdàgbàsókè ẹkùn ti gúúsù ìwọ oòrùn orílẹ̀-èdè nàìjíríà lójì pé ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ nígbà tó tẹ̀síwájú nínú àtúntò rẹ̀ ó ní àkọ́kọ́ ná bá a bá ní ká wò wá o ibi tí ọwọ́ ìdàgbàsókè tó dé dúró àti ibi tó ti ń bọ̀ àti àfojúsùn ibi tó ń lọ ọrọ̀ àjọ náà láti jọ̀wọ́ jàre ẹ mọ́ sọ àfojúsùn yín nù ó ní nítorí wípé àwọn ìpèníjà kan ó dúró níwájú ẹkùn ti gúúsù ìwọ̀-oòrùn orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn tó sì nílò àwọn ìgbésẹ̀ yàjó nítorí pé ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní sáà kékeré kọ́mọ lọ ṣe bẹ́ẹ̀ kọ́mọ lọ bá ewu jáde nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó parí ọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni bẹ́ ẹ ṣe ń wò yìí ẹ jẹ́mọ̀ ìpín ẹkùn ti gúúsù ìwọ̀-oòrùn orílẹ̀-èdè nàìjíríà ó nílò àmójútó eléyìí tó perégedé o ó ní yàtọ̀ fún àmójútó ó nílò àfọkànsìn láti rí dájú wípé gbogbo ohun tá ń pè ní ìpèníjà ó kéré ó bíntín ó fẹ́rẹ̀ gẹ̀dẹ̀ orí tó ń bí ó ó pòórá dànù kúrò ní tìbútòrò ti gúúsù ìwọ̀-oòrùn orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin náà lè náà gan
0: o
1: ìwé ìròyìn the nation ojúwe ìkẹrin àti ìkarùn ẹ̀ka
0: mo gbọ́ àwọn kan ń polówó ọjà níta ẹ jẹ́ àfarabalẹ̀ kó gbé sókè kamọ́ tó fẹ́ sọ gan.
1: ẹran ta ń ta o ẹran ta ń

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Flash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹgbẹ́ ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Flash FM ní ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us.

Mama. Igbo gbo bi te tin gbo afani splash 105.5 FM. Ile fun bala gbo felele ni ilu Ibadan. Ile baba Akande gaga ile oba Akande ti o pe meji. Lori eto ja won si royin re idaraya lati ese kuku. Orede Nigeria, ile Adulawo ati jakejadu agbaye. Loruko lowo button fo wuro Toni. Desmond to the G agbawo totan ta agbawo to fase mu ni Tunde Olawo Alexex lolooto eto ja won ti Aderunke Adesila loruko temi Olori sport Olori iroye re idaraya Ibadan kama vinga ti gangan eyin temi oni lojo eti asiku ola jimo be o ti soju e nikan ku je ni gungi are e ni ma yan fona o ya lo ni komo komo lo ni were were lo ni ki amosa lo ni waran sasa e je n lo sagbon cash e ki n gba be yen wole tori TGIF edition e to ja won si le ni bo je mo wi pe TGIF yen gangan oni tun wa ni cashport friday iyen lori cash e bo je mo wi pe apo yin bo lo sororo ki weekend le dun ko le santo ko le meleme ki gbogbo e le ta lenu ko le ta tata ko tun wa le shata shata mo iyen feyin ti wa 347-1004-1#. Òun náà lẹ́ fi ta láti jẹ́ o lójú òpó cash e tàbí kẹ lọ www.cashier.ng www.cashier.ng òun náà lẹ́ fi ta láti jẹ ìyẹn láàárọ̀ tòní ẹ má wàá gbàgbé pé key point kan wà òrìjó ńlá ń bẹ ìyẹn fún cashport friday léyìí tó túmọ̀ sí wípé bẹ ẹ bá fẹ́ ta láti jẹ ẹ láǹfààní láti lo 3-1 ticket wa lójú òpó cash e láàárọ̀ tòní ẹ̀yìn ní kí n ṣáàwó bó ló ṣe lọ ẹ̀yìn náà wọn kò 3-1 ticket wọn kò 500 naira péré lẹ́ẹ̀fìta ẹ̀kan nìyẹn ṣùgbọ́n tẹ bá wa lọ ta lẹ́ẹ̀mẹta pẹ̀lú nọ́mbà yẹn kọ̀ǹpútọ̀ wa times number tẹ fi ta lẹ́ẹ̀mẹta yẹn by 10 3 times 10 30 ni ìgbà tí ìyíkó tó bá wáyé bí ọ̀nà 30 number tí yóò ti mọ sáré kiri lójú kọ̀ǹpútà dédé jẹ́ wípé ìyá tó wà láàrin ẹ̀yìn tí nọ́mbà yín sáré lórí kọ̀ǹpútà bí ọ̀nà 30 àtẹ̀tí ń sáré kiri lọ́nà kan àbọ̀nà méjì àbọ̀nà márùn ẹ rí wípé ó lọ fàgàn probability wà wípé yóò tètè gbé ti yanu ìyẹn tí nọ́mbà lọ lọ́nà 30 yẹn ju ẹni tí ń lọ lọ́nà kan lọ òrìjó 3-1 yẹn 3-1 ticket lójú òpó cash ẹniyẹn ẹni tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún 18 kò lè kọlu cash ẹ ọdún 18 sókè òun náà ló lè ta 347-1004-1#. Ok láti bẹ̀ ẹni ẹni lọ sínú ìròyìn eré ìdárayá ní sànsàn láàárọ̀ tòní tó dẹ̀ jẹ́ wípé inú eré ìdárayá bọ́lá fọwọ́jù ṣáájọ basketball ni màá ti kó ikọ̀ d tigers tó léde nàìjíríà mọ̀ pé mo ní pé wọ́n bẹ̀rẹ̀ fifa world cup qualifiers ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lánàá o ìyẹn ní luanda lórílẹ̀‐èdè angola ó dẹ̀ jẹ́ pé fìgàgbàgà àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ta lẹ́nu kẹ́nu gbogbo fìgàgbàgà mẹ́tẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ gbà ẹ̀ tí wọ́n bá ti jáwé olúborí inú méjì ọlọ́run gbọ́ ó ti rọ̀ ìyẹn fún wọn wọ́n ti fẹsẹ̀ kan wọ́n ti fi wà nínú láti lọ kópa nínú ìdíje ìfẹ́ àgbáyé eré ìdárayá bọ́lá fọwọ́jú ṣáájọ́ ìyẹn látàpá abẹ kan ṣojú ilẹ̀ adúláwọ̀ àmọ́ lánàá ìfigagbága àwọn àkọ́kọ́ orílẹ̀-èdè nàìjíríà wọ́n fi ìyàjọ́ orílẹ̀-èdè tunisia wọ́n tún wọn láṣìírí o àmì 84 sí àmì 81 84.81 points òun náà ni d tigers orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n fi na orílẹ̀-èdè tunisia ìyẹn ní àná victory yẹn ó ta lẹ́nu chimezie metu at ike iruegu àwọn méjèèjì náà mọ̀ ṣe dáadáa fún orílẹ̀-èdè nàìjíríà lọ́dọ̀ jẹ́ pé àmì 17 òun náà kọ̀ọ̀kan nu wọn òun ló mi o west iwundu òun náà ní àmì 14 fún ikọ̀ d tigers orílẹ̀-èdè nàìjíríà uc iruegu yẹn uche iruegu òun náà ó lámì 13 fún orílẹ̀-èdè nàìjíríà ilé tí nàìjíríà náà ṣàfi ṣe dáadáa nínú ìfigagbága náà ìyẹn lánàá bẹ́ẹ̀ bí ìfigagbága ṣe wá bẹ̀rẹ̀ lórí pé nàìjíríà jáwé olúborí búùsì ńlá òun náà ni o fún ikọ̀ d tigers orílẹ̀-èdè nàìjíríà. Ok wọ́n mọ̀ ti sọ báyìí báyìí
iye city Nigeria fun idije Commonwealth eleto ma waye ni Glasgow lole de Scotland ni pari osu ta wa yi eyin ni tan se baba isi won ile ise are ole de Nigeria awon na ni won gba won elere dara yohun na gba won lalejo yen ni ana o pelu ba se se send off yen fa awon asojo ole de Nigeria ni aso villa ni lo abuja yen lu lewa abuja lana nibi teni tin se olori osise lole de Nigeria iye chief of staff temi gbaja bi amila bi baba gbaja bo ti se ngba won iyen ni alejo loruko are ole de Nigeria to fi mo awon asoju ole de Nigeria lọlọkan ojo kan be won je odi mimo o ya fa won ti lo sojo lede ninu idije Commonwealth pe dakun e ja si a Nigeria o mo fe lelelele o asoju lede ni ke lo je be ba lo be e si kami eyebo e ko medabo e jo surplus e da medale ki everywhere ko so nto kawon eyan mo pe team Nigeria ohun leleyi Niger no dey carry last be aso ele tawon team Nigeria ma wo so sun dije Commonwealth todun ta wa yi Puma ohun na lo pese e o si pelu e iyen fun won mo lunch e na lana yen yen nibe yen na lara won to wa nbe ohun na lati ri alakoso fun eto orajo lede Nigeria yen wale edo be Solomon Ogba eni ti se Nigeria igba keje are fun Nigeria Olympic Committee bakan na oga agba iyen fun National Institute for Sport Philip Shuaibu to fugba kan ri je igba keje gomina nipele Edo be Mary Onyali lede dara lo lede Nigeria ni Olumide Oyedeji ba lohun ko di Tigers tele lo lede Nigeria to fi mo bu kola olopade iyen director general NSC gbogbo won ohun na ni won wa nbe lati fi Olorun si iko di fi city Nigeria inu idije Commonwealth ma wa yi lo shuta wa yi okay e je lo ninu ro to ni se pelere daraya awon akanda eda tori wi pe igbe won tori se re daraya lapapa lo le di Nigeria National Sports Commission awon na ni won ti yan awon ajo loloko ojo kan ti o mo ri sawon ere daraya akanda eda lo le di Nigeria lara awon eka ile ti won ti yan ohun na lati ri para athletics amputee football para powerlifting para soccer para swimming para volleyball ati para badminton ohun na ni won yan fun Nigeria Amputee Football Federation won yan ni ti se alakoso tele fere daraya ni ipele Bayelsa Okukere Michael Jones ere ohun na ni won yan gege bi are won

Best Radio Yemi Adesina Adeola. The one you are be a Nigerian para. Para Swimming Federation, not every we are medal. She Iba Kejire. Para Volleyball, Mohammed Abba, Nanya Biare, Bakana, Honorable Jim Okolo, Nanya Kagabi Iba Kejire, or a show Diko, who I'm bet, that's what I'm dying with, you don't call Lukulori, and you inaugurate him up with Egba, at if he. Koko Jomi eyin la wa ko re e ma wa lo e ke le dara ya awon kan deda to le di Nigeria. Okay, Iko Barawo FC possible e da bi la fese gba niyan o awon na ni won ti kede o ipe awon kan lara awon ti won jo nsise iyan technical crew won won fi ko egba agba bolu sile lara won lati ni technical media medical to fi ma administrative department ẹka tó ní bọ́wọ̀ ṣẹṣẹ ń yá sí ẹka tí ń gbẹ́ròyìn jáde ẹka tó rí ṣètò ààbò àtàwọn kan ẹ̀rìn àwọn olùkọ́ni wọn òun náà ti ní ọsọ bàbá sí ikọ̀ pé alátúntò ó fẹ́ bá wọn òun kálukú ló ṣàǹtà àtúntò nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà nísà ilé ìta wa yìí. Ok, FC Ebede àtàwọn agbábọ́ọ̀lù àtàwọn olùkọ́ni wọn òun náà ni wọ́n ti lọ sórílẹ̀-èdè Denmark fún ìdánilẹ́kọ̀ọ́ olóṣù mẹ́ta eléyìí tí wọ́n ti mọ kọ́mí mú ìdàgbàsókè báyìíkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà àtàwọn agbábọ́ọ̀lù àtolùkọ́ni gẹ́gẹ́ bí àwọn aṣojú ọ̀hún eléyìí tí ààrẹ kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà Barista Church Olise eléyìí tí ó lé ìwájú rẹ̀ tó fi máwọn olùkọ́ni wọn lọ́kọ̀ọ́ òjọ̀ kan. Òun náà ni FC Ebide fi ní àwọn bá tún bọ̀ fẹ́ mọ́ pèsè àwọn ọmọ tán mọ̀ ṣe dáadáa fórílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ yìí àti nílẹ̀ òkèèrè ìlànà ìmọ̀jẹ̀ akọ́ṣẹ́mọṣẹ́ yẹn ó gbọ́lọ̀ wáyé ó dẹ̀ gbọ́lọ̀ ṣẹlẹ̀. Agbọ́ iwájú ikọ̀ Remo Stars Victor Mbaoma òun náà ló ti súnmọ́ àti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Police FC ìyẹn ní orílẹ̀-èdè Rwanda. Ikọ̀ orílẹ̀-èdè Rwanda òun náà láyé wà báyìí. Arákùnrin ṣe dáadáa fún ikọ̀ Remo Stars ìyẹn ní sáà tó kọjá. Ṣùgbọ́n omi kan pọ̀jọ́ kà lọ ni tí ikọ̀ ọ̀hún tó fi padà wọ inú omi tó ń gbé ni padà sẹ́yìn. Ìyẹn relegation Victor Obama Sire kì í ṣàjèjì líìkì orílẹ̀-èdè Rwanda tí ó ti kọ́kọ́ kópa fún ikọ̀ APRFC rí ní tó padà ìyẹn sí orílẹ̀-èdè Nàìjíríà ẹjọ́ túmọ̀ sí wípé yóò tún padà ìyẹn sínú líìgì orílẹ̀-èdè náà. Ókè nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ àjọ tó ń bọ̀ láláfẹsẹ̀gbà nílẹ̀ adúláwọ̀ àjọ CAF àwọn náà ni wọ́n ti jẹ́ kó di mímọ́ o. So ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ preliminary round ìyẹn ìpele àkọ́kọ́ rẹ̀ ọjọ́ kọkànlá títí da ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2026 ló máa wáyé kí míì kó tó wá padà wáyé ní ọjọ́ kẹrìndínlógún títí da ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá ọdún tá a wà yìí. Léyìí tó túmọ̀ sí wípé àwọn ikọ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà Rangers ni Rivers United ni Shooting Stars ni Ogun Ọ̀pátá ó jẹ́ pé ní oṣù kẹsàn-án náà ni wọ́n mọ kópa o nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀. Ókè ìgbésẹ̀ àkọ́kọ́ kọ̀ọ̀kan wáyé lọ́jọ́ kẹrin sí ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ìgbésẹ̀ kejì ni ó wáyé ní ọjọ́ kọkànlá sí ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ikọ̀ Flamingos orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ikọ̀ ìjọba ẹwé obìnrin tọ́jú orí wọn lábẹ́ ọdún mẹ́tàdínlógún àwọn náà ìgbáradì ti bẹ̀rẹ̀ o tó dẹ̀ pé wọ́n ti bọ́ sí ìpele ìgbáradì wọn tó gbẹ̀yìn ìyẹn final training ṣáájú ìfigagbága wọn tí wọ́n máa gbá kojú Benin Republic ní ìgbésí àkọ́kọ́ ta ní ìlọ́kọ́ panu díje fẹ́ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tọ́jú orí wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún lórílẹ̀-èdè Morocco ní ọjọ́ Sátidé. Ìlú Kẹ̀lẹ́ náà sì ti gbàgbésẹ̀ àkọ́kọ́ ìyẹn nípínlẹ̀ Ogun ó tó wá di pé ìgbésẹ̀ kejì wọ́n máa lọ gba ìyẹn ní orílẹ̀-èdè Benin Republic. Àwọn ọmọ olùkọ́ni Hakim Busari jẹ́ kó gba àwọn ìgbáradì eléyìí tí wọ́n ti ṣe sẹ́yìn ọmọ ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ àwọn alátakò wọn forí kó lọ́wọ́ wọn ni wọ́n sì ránṣẹ́ ìyẹn wọ́n ránṣẹ́ sí Benin Republic pé ẹ wo ẹ bá bẹ́ a máa bẹ yín ìyẹn ní ìbẹ́kúbẹ́. Ókè ẹjẹ́ ń lọ sọ́dọ̀ àwọn ọkùnrin wọn ìyẹn ikọ̀ Golden Eagles orílẹ̀-èdè Nàìjíríà yẹn kọjẹ́ wẹ́wẹ́ ọkùnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún torí wípé ikọ̀ Golden Eagles náà ti fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ lálẹ́ àná ẹ lọ sí orílẹ̀-èdè China fún ìdíje ìdíje 2026 China International Youth Football Championship eléyìí tó máa wáyé láàrin ọjọ́ karùn-ún títí da ọjọ́ kọkànlá oṣù keje ọdún tá a wà yìí ìyẹn ní Yichuan òun náà ni ó ti máa láǹfààní ìyẹn láti wáyé.

0: àjọ tó ń sọ̀rọ̀ láti sọ̀rọ̀ lórílẹ̀ china àwọn náà ni wọ́n ṣe àgbékalẹ̀ ìdíje náà tó dẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè china orílẹ̀-èdè australia orílẹ̀-èdè tanzania tó fún orílẹ̀-èdè nigeria àwọn orílẹ̀-èdè mẹ́rẹ̀ẹ̀rin ilé ìtàn máa kópa ńbẹ̀ nìyẹn níbi tá a ti rí ikọ̀ golden eagles torílẹ̀-èdè nigeria ó dẹ̀ jẹ́ lọ́nú ìròyìn tó ní ṣe pẹ̀lú agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nigeria nílẹ̀ òkèèrè victor boniface ó ti padà sí bùba agbáradì fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayer leverkusen ni wọ́n fi kinní ọ̀hún ṣọwọ́ ìyẹn sójú pa ayélujára wọn ìyẹn lánàá àmọ́ ìròyìn míì tó tún ní ṣe pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù wa nílẹ̀ òkèèrè àtàwọn eléré ìdárayá lápapọ̀ òun náà ni màá ṣàgbéyẹ̀wò rẹ̀ láàárọ̀ tòní lórí àwọn ẹ̀sùn tó fi máa ń ka àwọn agbábọ́ọ̀lù àbáwọn eléré ìdárayá orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ òkèèrè ṣùgbọ́n orí ti padà kó daniel daga agbọ́wọ́ àárín tẹ́lẹ̀ fún ikọ̀ flying eagles orílẹ̀-èdè nàìjíríà ó ti kó yọ o nínú oṣù kẹta ọdún tá a wà yìí òun náà ni wọ́n ní kọ́ lọ fi ẹ̀wọ̀n oṣù mẹ́fà kó lọ fi jura lórí wípé ó fi pábá ọmọbìnrin kan lò pọ̀ ẹ̀wọ̀n ó jọ lò pọ̀ ìyẹn sọ yẹ́ẹ̀sì ìyẹn ò sọ yẹ́ẹ̀sì don't stop I like it ló gbọ́ ìyẹn ò sọ yẹ́ẹ̀sì o kò sọ yẹ́ẹ̀sì ó ṣàfi ìyẹn ṣàlọ bẹ́ẹ̀ wọ́n ṣàlọ òde ọ̀ràn wọ́n jì mọ́ ọlọ́run ó dẹ̀ pé àti ọdún tó kọjá ìyẹn ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 2025 òun náà ni wọ́n ti fi ẹ̀sùn ọ̀hún wọ́n ti fi kọ́ lọ́rùn ìyẹn nígbà náà lọ́ngbà tó wà lẹ́ni ọdún mọ́kàndínlógún àtùgbà náà nìkan ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ ni wọ́n ti yẹ Molde FC lórílẹ̀-èdè norway lọ́ti ní norway ń bí ilé ò lè mọ tré pẹ̀lú wa o kó mọ lọ kó lọ wábì kan jókòó sí ò lè mọ sojú wa ìyẹn nínú figagbága kankan ṣùgbọ́n ikọ̀ Molde náà lánàá ni wọ́n padà jẹ́ kó di mímọ́ ṣùgbọ́n ikọ̀ Molde náà lánàá jẹ́ odi mímọ́ wípé ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn yìí wọ́n lọ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn àwọn àtàwọn agbẹjọ́rò rẹ̀ astrid elbostad wọ́n lè jẹ́ kó di mímọ́ wípé wọ́n ti yọ́ kúrò nínú ẹ̀sùn ọ̀hún ó ti wà quinted eléèbó bí wọ́n ti ṣe mọ́ ń pè é tó dẹ̀ jẹ́ wípé ìfigagbága àwọn eléyìí tó bá kàn báyìí tó láǹfààní láti gbé fúnpábága mẹ́ẹ̀ẹ́dógún péré ló gbá pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó dẹ̀ jẹ́ wípé ó ní goal mẹ́ta ìyẹn fún wọn apá bí nísìnyí àwọn lámìtọ́ mọ̀lá mọ́ kó tó di pé wọ́n wọlé mo fẹ́ jó táwọn eléré ìdárayá míì tó jẹ́ pàápàá jẹ́ ìdárayá orí ọ̀dàn nílẹ̀ òkèèrè lórílẹ̀-èdè nàìjíríà mọ̀ raymond ọ̀kan lára àwọn eléré ìdárayá tó yẹ pé raymond ekevu ó wà lára àwọn eléré ìdárayá tó jẹ́ wípé ó ń ṣe dáadáa fún orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀dàn tólúwani adébákin messi abere bákan náà anikene afonsonos gbogbo àwọn eléré ìdárayá yìí ni wọ́n ń ṣe ẹ̀wọ̀n lọ́wọ́ nílẹ̀ òkèèrè tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìmíì ta àtẹ̀túnṣẹ̀ṣẹ̀ gbé lẹ́nu lọ́lẹ̀ láti bí ọdún mẹ́ta rántí ẹ̀pọ̀ ńbẹ èyí tó ń jẹ́ ṣẹlẹ̀ ní gutin brumé ìyẹn ti ẹ̀ bá ni lọ́kàn jẹ́ púpọ̀ torí wípé wọ́n ní wọ́n ká ìbọn tí wọ́n license illegal possession àǹfààyà náà ká mọ́ lọ́wọ́ tó yẹ kó jẹ́ pé wọ́n ti padà tún dípọ̀tì ẹ̀ gan pẹ̀lú bó ti ṣe náà ṣe ẹ̀wọ̀n ìyẹn níbẹ̀ abdulkadir adirogba máa káwọn ara líla rọ̀ tó ní.
1: àkójùmọ̀ àtọ́kùn àkójùmọ̀
0: gẹ́gẹ́ bí eléré ìdárayá láti ṣe bó ṣe wù wá pé mo lè jí láàárọ̀ làkín ni mo fẹ́ bẹ̀rẹ̀ fútbọ́ọ̀ kárìá mi tí n bá ti sáré ṣàìn fún bí oṣù mélòó kan wọ́n pè mí kú sí yẹn ń bẹ̀ àbí mo kàn lé ní pé mo mọ̀ kàn sáré mọ̀ ni mo máa rí wípé 100 mítà mo mọ̀ clock yìí 09.9 seconds mo fẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní sa eré orí ọ̀dàn ní èjì tí mo wà yìí eré ìdárayá kò fún wa láǹfààní bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn student athlete wa nílẹ̀ òkèèrè ìròyìn tá à ń gbọ́ nípa wọn kò fi gbogbo ara dùn mọ́ wa nínú kò tẹ̀ wá lọ́rùn àwọn eléré ìdárayá orí ọ̀dàn nàìjíríà bíi mẹ́rin márùn ló ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ báyìí nílẹ̀ òkèèrè tó ń jẹ́ student athlete bẹ́ẹ̀ sì rèé ẹ jẹ́ padà sí ìdárayá bọ́lá aláfẹsẹ̀gbà tí ń bá rántí bóyá kíkúnmi àmọ́ ó ní bóyá sùn kankan náà ni wọ́n fi kàn án ní amabi tí ó fi sí mẹ́mọ̀ lórílẹ̀-èdè sweden àkọ́kọ́ nù daniel daga yìí tí èèbá ṣe pé wọ́n padà péjọ kò tẹ̀ mí lọ́rùn bí talent mi ò bá tún ṣe wé sí ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà lẹ́ka bọ́lá aláfẹsẹ̀gbà nù.
1: lápọ̀dọ̀ tèmi tá a bá wo ìṣẹ̀lẹ̀ ilé tó ń ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ náà bí nǹkan tẹ́ ẹ sọ ni pé tá a bá wò lórílẹ̀-èdè nàìjíríà talent nǹkan náà ń wò lórílẹ̀-èdè nàìjíríà ẹ mọ ìjà tẹnra wa
0: ìlú tẹ bá ti wá lọ tẹ ti láǹfààní ẹtùn míì sí
1: ọpọlọpọ ọpọlọpọ tó bá ní orí ọfẹ tó bá fi lè kúrò lórílẹ̀-èdè nàìjíríà lọ sí òkè òkun orí ọfẹ lásán lórí tá a bá sọ nípa àwọn dága gbogbo àwọn akínkúnmi àmọ̀wọ́ aláwọn agbábọ́ọ̀lù tó ń ṣe dáadáa jù wọ́n lọ tó ń wà lórílẹ̀ èdè ṣùgbọ́n tí ò sí opportunity fún wọn èmi kàn rò pé ṣe rí àwọn agbábọ́ọ̀lù yìí oríṣi ìlú ń kálukú lo ni ilana lo si ni ofin ele ti nkalu ko mon tele lati wa je yi pe se te ri awon ti won je white ni beyen to je white ni beyen ta awon to je black lati apo odo ti wa bi ta ba lo sibe te ba lo be won ma ri won as competition iwo to ba wa ni rule ba yen e mo ko ye ko se we agbe je mowo gbogbo kan ti epo fini da si aso ala re o lo ye ko ma sa lati je pe ko te ko acknowledge kan to kokon wa se ni ilu yen na ta ba won si bi bayi sin iru awon victor si me si ya to si pe boya ta ba paro mo pe boya repa bi kini kan yen awon yen ti fi owo hale lori de toke so boy kan to je kun won yese gbede lana
0: to si be yen se le mo fowo hale to ti won ba so ru allegation be yen won gbe o so
1: le
0: mo
1: ran le pisi ero
0: ronaldo gan
1: le pisi ero
0: o ni ru case yen te ba se lopelope evidence to le nle neymar junior
1: e temi te se e temi te so ni pe yato si yen awon o ni awon minor case kan to je pe ko ye kan ma ba awon agba bo lori de wa nigeria ba won ile ko ye kan ma ba won
0: be te mo be se filesi
1: si mo be se filesi
0: do pada so po ti lo ni
1: bo ye jade awon yen o na yen ko si pe ejo I'm looking at what about the people want to sign Siba Yi. Why that part of straight in? So, I'm going to go to Yi. Oh, yeah, Ki, I want to
0: know what to do.
1: A poor late, a low zuni. Oh, yeah, Kessi, we are with Jamal. Go, go, I want to buy you, Siba. If I time, go, pay, and I want you to see me, but so do my wa. Won't be kissing your daddy. Boss, you're 20 years. Won't be kissing your daddy. So, that what don't tell me, oh, that pay, I want to ban law, not to let one in Nigeria. Bakan na ta ba wo mo to ya se tan ya se ti ko bright na ya se gbe nisi to ko ni o da pe kaduna ara pe agbabolu omo fun iko
0: akon
1: na e mo pe gbogbo ojulo bo bayi to je pe o gbe lo lo social media bayi to ba ona ba ni e to na mo gboro si lenu ile papa duro ile gesi sese ile gesi won le koko ni wo go ojo to ma fi wo black o ma yato si to ma wo ra won in ta won si le gba in ti awon o le gba won fi lo won so iwo lo wa mo bo ba se file si bo ba se le gba o gba egbe mo ra ni inu egbe lo la ngbe so lapo odo temi awon yen won ri eni gba won moran oloko lo si akude ele to ba won bayi
0: so ni nkan to fe so lori la ni se chuka
2: ko ri oro awon eso ma fin kan agbobole o ma nje nkan ya lenu to ta ba wo pe eso ba lopo yi o ma nje nkan to ma ko mo to ma sele sawon agbobole e ja wo Thomas Partey omo ile de Ghana the same thing so to fi kan niyan wo n demi gan ri be ni pe se ri en to ba ti ri opportunity lati bota Nigeria lo si oke okun ngogo lo ye ko ya re lopolo bo se ma wu anbe iwo lo ma wo yi pe opportunity to ri yen elomi ori tori bo se so ni si pe talent ko ni won wo ilu opportunity ni to ba ti le opportunity ati jade ma se bi mo se se nibe awon na fe se bo se se nibe lo ko akoba ba won tori pe kini wa o ko e bayi la won ile se se onilu
0: bo se ma se nbe
2: o le so ko ba won se se lo se fe se laye e so to ma fi kan bo se ma se daju e ko se ma se daju omo ilu won iya to ma wa nibe se bi o ko awon ni won ko fun awon lopolo bo se ma gbe ilu olu
0: da tori e daraya ori odo lo to wa po bayi to ka si ara olohun o sanu eni ero opportunity lati kuro nbi ke lo se nkan to wu yin kanu yan mo gbo yin ke mo sojo lede Nigeria ke tun mo sojo awon ile eko ile ten sare fun a mo se adaada e bi be ti ero mo binu jare tin kamila lo o sanu eni okay I don't know sinu royin to ni se pelu dije fe ya gba e ko to di pa lo sojo ja tori pe Folarin Balogun o ti ni akosile kan ile ti Zinedine Zidane at Ronaldinho ti won ni ninu dije fe ya gba ye Folarin Balogun o na ti ni ru fe akosile e ni ru akosile o e je adagbo ko le po jo aba pada de iroyin ohun at awon royin mi to ni se pelu dije fe ya gba ye a mu wa fun yin laro tun lori eto ja won si amo lojo opo ka se e mo kun be o *347*1004*1# e je adagbo ko le pojo ta papara je won sentence waju e ku kale.

0: bọ̀ padà látọjú ọjà ìkànnì splash 105.5 fm lè fún bá lágbè fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn náà lẹ́sìn wa lórí ètò jáwọ̀ sí ẹ lè wo wà níkànnì ìbánidọ́rẹ̀ facebook splash 105.5 ìbàdàn tẹ́ ẹ bá tẹ̀síkẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́mọ̀ bí nǹkan ṣe nanú ilé agbára láàárọ̀ ọ̀tún ní bákan náà lójú òpó káàṣe òní ní cashport friday ẹ̀ á ṣe yìí kò tó láìpẹ́ láì jìnà ká tó pò lórí ètò jáwọ̀ sí *347*1004*#, tàbí www.cashe.ng ó dára jẹ́ ń padà sínú ìròyìn ẹ̀yẹ láàárọ̀ ọ̀tún ní torí wípé agbọ́wárin agbọ́wájú ọmọ amẹ́ríkà yẹn Fọlárin Balógun òun náà ló ti ní àkọsílẹ̀ agbábọ́ọ̀lù tómi àwọn tó tún gba káàdì pupa nínú ìfigagbága kan náà ìyẹn ìfigagbága kò mẹsẹ̀ ọyọ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹrin tí ó ṣe ìyẹn nínú ìwé ìtàn torí pé agbábọ́ọ̀lù kan ti ṣeré lọ́dún ẹni tó kọ́kọ́ ṣe lọ́dún 1962 òun náà ni Edgar Richard bákan náà Ronaldinho ó ṣẹlẹ̀ sí lọ́dún 2002 kó tó ṣẹlẹ̀ di season ní Dantedane lọ́dún 2006 ìyẹn bẹ́ẹ̀ àwògédégbé olùkọ́ni Argentina Scaloni òun ló ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ò ní fojú di Cabo Verde òun gbà táwọn bá ń kojú wọn ìyẹn ni àwo mọ́kànlá lálẹ́ òní lóní Scaloni ní kí táwọn mọ́ bá Scamama kí ṣọ́ka mọ́ ṣe bíi ti àwọn ò ní ṣe kí ni àwọn ò ní fojú di Cabo Verde nígbà táwọn bá ń kojú wọn lẹ́ni lẹ́tọ́ tó mọ́ sí pé ń bá jáwé borí ó ṣeéṣe kó jáwé pé Switzerland àbí Colombia òun náà ni wọ́n padà kojú ìyẹn orílẹ̀-èdè Argentina ní ìpòrò tó kọ ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ lé àwọn ìfigagbága yẹn ẹ̀jẹ̀ ń jó eléyìí mọ́ WBC heavyweight champion lákòókò Ajit Kabayel òun ló ti pe Anthony Yolase ní Joshua ló ti pe jáde pé ọgbẹ́ni bọ́ọ̀lù ringi jí ajá fi jáwé wá àti Tyson Fury fílẹ̀ lẹ́yìn ìgbà tó bá kojú Prenga tán lóṣù eléyìí tá a wà yìí WBA world champion heavyweight champion ó ti ń pe Anthony Joshua lópin ọ̀sẹ̀ yìí Great Britain òun náà ni eré ìje Formula One òun ló máa wà British Grand Prix òun náà lànà tó dẹ̀ pé àwọn ọmọ ilé wọn pọ̀ nínú ìfigagbága Lando Norris ni Alex Albon ni Lewis Hamilton George Russell ni gbogbo wọn pátá réèsì ọmọ ilé ni ìyẹn ní Silverstone ní òpin ọ̀sẹ̀ nínú ìdíje Formula One tó dẹ̀ pé Lewis Hamilton ní ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ lórí WhatsApp group chat àwọn ti ń sọ̀rọ̀ wípé pẹ̀lú òfin tuntun ìdíje Formula One báwọn ọkọ̀ bọ́ ti ṣe yàtọ̀ Silverstone ó ṣeéṣe kó gbọ̀nà ara ọ̀nà míì kó tún gbayọ̀ torí wípé mọ̀ pé iye náà tó bá sèfù power rẹ̀ àtẹ́nájì rẹ̀ òun náà ló lò tó fi Stephen Sy díje Formula One ìyẹn ní ìsìn ó ló ṣeéṣe kí Silverstone kó yàtọ̀ bákan náà fún Dizamiti ajá rẹ̀ tí a mọ̀ sí Roscoe tó jẹ́ wípé gbogbo ìgbà ní Silverstone ajá yẹn mọ́ wá pẹ̀lú ẹ̀nà ajá òun ṣaláìsí bóyá ní ọdún àbí ọdún tó kọjá ṣaláìsí ṣùgbọ́n Silverstone àìkọ́kọ́ rè pẹ̀lú Dizamiti láìsí Roscoe ìyẹn níbẹ̀ ókè nínú ìdíje Wimbledon Grigor Dimitrov òun náà ló padà ìyẹn sí orí kọ́ọ̀tì ṣùgbọ́n jakubensi kí o fi lúlù àmẹ́ndìẹ ìyẹn fún Grigor ni pé dádì ẹgọ́sà níbi ọdún kan sẹ́yìn òun náà ni ó jẹ́ wípé ó sunkún jáde ìyẹn nínú ìdíje ní kí ṣe pọ́nà jáde ìfarapa lójú ó sunkún jẹ́ pé odidi ọdún kan ló gbà kó tó padà ìyẹn sí orí pápá ṣùgbọ́n ó tún jà níyàyẹ lánàá ṣùgbọ́n gbàdúrà báwọn onírìn ìṣèjọ́ ìdímọ̀ pé eléyìí ó rí bákanbákan yẹn ní ara òun ìgbà shontek ń tẹ̀síwájú ní ìpele tó kan bákan ẹrin àràbà kí náà tó wọ ìpele kẹta lẹ́yìn ìgbà tó fìyà jẹ ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn kali mcnally àmì mẹ́fà sí ọkọ̀ mẹ́fà sí méjì bákan náà amanda àmì sí mova ń tẹ̀síwájú ó fìyà jẹ ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà sophia kenny àmì mẹ́fà sí méjì mẹ́rin sí mẹ́fà méje sí mẹ́fà ni ìdíje wimbledon ń tẹ̀síwájú ìyẹn lẹ́nu alexander zverev jẹ́ òdì mímọ̀ wípé ṣíṣe dáadáa tó òun ṣe dáadáa ní àṣekágbá ìdíje french open yẹn ní roland garros ó ló ṣeé ṣe kó tẹ̀síwájú fóun nínú ìdíje wimbledon grand slam yẹn ó tún lè pọ̀ sí ìyẹn fún òun ó dá ẹyin tẹ̀mí ẹja lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ṣùgbọ́n ìfigagbága tó wáyé láfẹ̀mọ́jú òní òun náà láwọ̀ ìyẹn ìfigagbága Croatia àti Portugal ọ̀pọ̀lọpọ̀ offside òun náà ni wọ́n mú nínú ìfigagbága náà ṣùgbọ́n èyí tó gbẹ̀yìn tó mú ọ̀rọ̀ wá òun náà ni wípé sẹ́rí tẹkinọ́lọ́jì eléyìí tẹ gbogbo àdúrà ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà òun náà yóò mọ fífa àwọn kan yóò mọ dákùn sínúlẹ̀ yóò mọ dá wàhálà ìyẹn sílẹ̀ torí wípé Cinco VAR eléyìí tí wọ́n fi ń yẹ bọ́ọ̀lù wo Cinco meter style technology eléyìí tí wọ́n gbé wá òun náà ni wọ́n fi padà rule out goal Croatia eléyìí tí wọ́n mí gbẹ̀yìn àti pé kí gẹ́gẹ́ ló ṣadarí ayò àná 10 minutes lẹ fi kún láìsí pé èèyàn kan dákú lórí fídì àbí Van Blas rush èèyàn jáde bẹ́ẹ̀ sì rè 18 minutes later le blue final whistle ìyẹn bẹ́ẹ̀ àkọ́kọ́ nu ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sì ti ń lọ lórí mímọ̀ darí ìfigagbága nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ní àkókò yìí gẹ́gẹ́ bí nǹkan bó ṣe jẹ́ kó di mímọ̀ wípé agbábọ́ọ̀lù Igor ọmọ orílẹ̀-èdè Igor Maknanovic ọmọ Croatia tó wáyé pé bọ́ọ̀lù yẹn kan lórí offside ni ṣugbọn gba ti sneaker meter style yen na to won o gbe jade pe touching wa ona pa laje kan ru ball yen ni offside Abdul Qadir Adirogba awon figa baga didari yayo inu dije fe yagba yibo lo ti se ri si yen ni akoko yin
1: lapodo temi
0: tawo o ti mo polopo oro wa atojo figa baga akoko si ni lori Lionel Messi teyan butu o si butu fun yan ko si butu fun yan teni kan gba red card si to wo red card atele na o ti npo bayi
1: lapodo temi tawo wo awon sele le ton sele bayi ninu idije fe yagba yin pelu awon adari ayo
0: o fin gan ba ti po
1: loto te ba wo dada a ri pe ko si na bi a se fe so na ko si bi yo se mo se to na to je pe ko ni si okan abomi na ti awon no ni lanfani lati se dada awon dada yo no le mo se tan e mo ja ta awon dada yo no le mo se tan yo fe ni kan yo we nu ko ko kankan nu to je pa mo so pe boya in to ye kan se ti won se sugbon kan temi kan ri ni pe ti enu ba ti po to ba tin kun ju iwa awon kan to mo lanfani lati ma fare ko ye ki awon dada yo ye ki awon na kan gbianju lati improve ninu idari ayo won tori loto a le so pe won se dada a le so pe won se dada toto sugbon e mo jagba oge na ipe awon na ile ara na la won na kankan won na ta won no gbagbe ti won ni ranti ti wa la ba de tenu ba de tin po ju bayi awon eyan pe da suri e suri ajo pe ajo fifa awon adaja yo ti o
0: dan to si won
1: o na ko wa
0: a pa ju lo saza to ti bere kisa be ni ko to bere en ti won ti kokko ni o mo wa
1: je ni e mo pe
0: awon eyan ti ni won sinu
1: won ti ni won sinu so ele to tun mo ti wi pe awon adaja yo na ka won na o jawe sobi ke se gbogbo o fi ga baga na ni ka won yin mo so pe won se dada won se dada ta ba ti so ba yen ba yen won doju ti ara won si doju ti ajo fifa
0: fun ara won ni o da o ile adulawo yin mi e mo teja lo be Switzerland tun no jere aja la fe mo ju ni ile Australia ati Egypt won ko jara won dede ago meje ni role oni Luka Modric o gba fi kapo kare to gbeyin fun ile de Croatia iyen ni oru moju Argentina ati Cabo Verde ago mokanla ni ile de Colombia ati Ghana ago meta okay ago meje abo oru olu baba ye kuma to melara Cabo Verde ati Argentina
2: se ri emi ri pe ko si ti Cabo Verde fe do
0: won ka kan sa ka ti phone nu fi gbagba yin
2: bo se ma wa ni
0: kan ni so pe upset le waye o
2: ba waye
0: fe ko dan
2: se to ba waye ju be lo Argentina ma nu
0: ma je
2: to kan upset ta ba won kan ti won jo ko le o jura won lo ke se ko ya pe a le so ko ya pe ke Verde won ma gbianju o iyen lo shoju to pe ta ba wo nkan ti won ba orilede Spain
0: ati won kaluku fa e
2: a ri pe gbianju wa lara ti won
0: dro
2: amo ibi ti ifigawaga de yi ibi ti o ti gbere rara
0: lo e ka ro ohun
3: elo e ka ro
0: se ta ka se laaro ya bi lose yin
3: ben
0: oruko yin ati ibi ti mo tin pe yin
3: oruko mi ni Kobita Ofik
0: lati
3: apata
0: o da ti je 50k lodo ka se laaro to ni awon customers ke wo pe yin lati bere candidates yi e se ngoni 50k won na le je e ti ka se niyan ti Abdul Qadir Adirogba Argentina Cabo Verde ka to lo ka to wa soro lekan si lori awon orilede lati le adulawo tori Egypt lale ka Ghana na lo ru mo je pa pada so baba si awon to ku leyin Morocco
1: lapodo temi ta ba wo figa baga la awon orilede Argentina to orilede Cabo Verde yin emi ni pe ifigabaga ti o ni derun bayi ni fun orilede Argentina tori e mo jagba
0: wi pe paju lo aso le won toju ti e ti wa lare yen
2: awon na ma so
0: njo ti apoe ni ko sa ti man ju rira won ni ko si goal ko si ball tuzo o mu tanjo na
1: be ni so sugbon orilede Argentina won nilo lati je pe ki won fi ara bale dada ti won ba fi ara bale to ba ye pe won wo pe orilede kan Cabo Verde yen won kere toto o se se ki won yi won lagoda na o se se ki won yi orilede Argentina ni agoda na
0: awon orilede lati ile adulawo nkan ko to ri pa mo lo la ni seju
1: kan la ta won so ni pa awon orilede lati ile adulawo emi ri pe awon orilede yi papa julo awon orilede to je pe won se asemo se ta ba so ni pa orilede Senegal se te ri orilede Senegal se tu gbianju nti orilede Algeria gan ohun o ti ni performance rara ele to tun so yi pe leyin orilede Morocco orilede Egypt o la won ile teyan ta di toka pe won si nse daada lowo lowo bayi koda gan mi le toka pe ile de Ghana si daada tori ta ba wo igbese ti ge ile de Ghana gan lo to fi ko ni isori ile to wa pelu legacy gan a ri pe sigisiki bayi na ile to tumo si wi pe oye ile ile adulawa si ni ona ile to po lati
0: lati sise le lori
1: ta wa lo keke keke pe la won le latagba south america ti europe
0: o da orilede portugal won se iran ti dogo jota iye ni ana ana lo pe odun kan dogo jota to je olorun nipa wa na dokan wa po tori iku dogo jota o si ri ba kan iye lara everybody ni ami ayo ko era aso gba bo le jesus number 21 ko da cristiano ronaldo wo lana leyin fi gbagba won ti won sin se iranti epo jija we olubori ikojo lede croatia iwo ohun na lo ni atapuro re o da maximano alegre lo ti yan gbe oluko ni napoli o wa wu ni ka jeran pole no fona fun yen so ko ni ju ba lori to ja won si fun ti to se yi titi ojo aje monday le ta pade lori to ja won si tin ba dide fu ya bai oluwa seun makinla ni owole lori economic satellite to so ni se pelu oro aje eyin lamito mo kin yen seun gan desmond ju le lowo button ti la wo lotu eto adirun ka jeran lori ko ti mi lori sport mo tin ga lo tori mi o fe makana mi ni gbo kun ire

0: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀.
1: Fún iléeṣẹ́ West Midlands Communications Limited.
0: Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí
1: Splash 105.5 FM ti ń gbé ṣe.
0: Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yee, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: My brother, are you say Lafarge don't change name?
4: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theatre, plus plenty of general construction for this week country since 1960.
5: HBM Nigeria,
4: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
6: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam, the feeling of quality since 1980.
7: Sade, kí ló dé sí láyọ̀ ní domi ìṣọ́ ọkùnrin tábìlì rẹ báyìí?
8: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
7: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
8: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
7: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
9: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
10: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
11: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
10: Àfi bí ẹni wí bí àná ni.

0: iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbìyànjú máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: gbogbo bi tẹ ti lanfani lati ma gbọ ikanni ikanni splash re splash 105.5 fm ele to wa nile bala felele nile ibadan o ya da loto tanjo pe ni ogbodo voice out atun ti de lo sante ni pelu awon royin lolokan ojo kan to je tere idaraya ni bi kibi kaakiri agba nla aye lo lede wa nigeria ni pele oyo ati ni ese kuku ni o ma dun gbogbo ma kan so nipa ati gbogbo re papa to gasale o ya join together abanso nipa royin lolokan ojo kan to je tere idaraya a tun lanfa ni o lati ma tun su re de sale koko iyen lawon royin eleyi to takoko takoko bakan na lawon royin yajo yajo to loyinbo npe ni breaking news bi ba se nbale bayi náà la mọ̀ gbàsíra wa la ìyẹn lọ́sàn-án tèmi ni o èmi nìkan kọ́ mo wà lórí ètò Desmond Tudije àgbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́ ó gani mi fi da wa tí ó mọ jẹ́ kí láfàtí mo gbọ́ dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tún dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìyàlẹ̀ swagosi nìyẹn ọlọ́ọ̀lẹ́ hamza lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan ó máa dùn gbọ́ngbọ́n kéde máa kán sí lọ́sàn-án tèmi lọ́sàn-án yìí a tún ní àwọn oríṣiríṣi tá a ti pò kalẹ̀ báyìí tá a ti pò pọ̀ àmọ́ gbọ́nú àwọn ìfigagbága tó máa wáyé lọ́sàn-án nírọ̀lẹ́ ìmọ̀ alẹ́ mọ́mọ́jú ọ̀la a sọ̀rọ̀ ń pa rẹ̀ àwọn eléyìí tó ti lọ tá a yẹ ká mú gbọ́ náà a sọ ń pa rẹ̀ bákan náà àwọn ìròyìn míì náà tó tún farasin a tún láǹfààní àti túnṣu rẹ̀ désàlẹ̀ kòkò ìyẹn ọ̀tọ̀ ju gbogbo ẹ̀ lọ. Kaṣe we go again lọ́sàn yìí àwọn èèyàn tó pọ̀ yọ gba ọpẹ́ *347*1004*#. Ó ti gbìyànjú rẹ̀ láàárọ̀ kò mu àbí má fọ̀ ó gbìyànjú ẹ̀ láàárọ̀ kò mu àbí mo ní kọ́ ọmọ fọ̀ má fọ̀ ẹ̀ ó ti kàwọ́ náà lọ́sàn yìí wàá mọ̀ gbọ́ o play 3 tickets get 30 tickets play 3 tickets get 30 tickets torí pé bónọ́ọ̀sì wà lẹ́ni sìmọ́ gbàgbé wípé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ látọjú ajé gbogbo ẹ̀ ló máa wà eligible gbogbo tíkẹ́ẹ̀tì rẹ látọjú monday ló máa wà eligible títí tí ó fi di èní yìí ọjọ́ monday tuesday wednesday thursday àná àtàwọn eléyìí tó ọta láàárọ̀ gbogbo rẹ̀ ni wọ́n kó papọ̀ léyìí tó túmọ̀ sí pé wàá ní àǹfààní wàá láǹfààní ju àwọn tó jẹ́ pé wọ́n ẹsẹ̀ fẹ́ play lónìí lọ ìyẹn àkọ́kọ́ sọ wárí wọ́n tó ẹsẹ̀ fẹ́ play lónìí tó sì fẹ́ jẹ́ kí ó jẹ́ pé ọwọ́ rẹ ni owó yẹn ọ̀kangùn sí play 3 tickets get 30 tickets yẹn ń lọ *347*1004*#. ọba ti send the code yẹn wọ́n da mẹ́sẹ̀jì padà pé tíkẹ́ẹ̀tì mélòó ló fẹ́ ìwọ tẹ 3 tó ọba ti tẹ 3 yẹn oníbẹ̀ta nìyẹn wọ́n da ọba ti send the ẹ̀sìn wọ́n da mẹ́sẹ̀jì padà pé transfer ló fẹ́ ṣe àbí ussd code ìwọ tẹ 1 transfer nìyẹn yẹn bá ti tẹ transfer yẹn wọ́n send the bank sí ẹ bank details tó ọba ti ra tíkẹ́ẹ̀tì yẹn bọ́ ọba lówó ní orí mobile app tó jẹ́ ti bank app ẹ o lè rà bẹ́ẹ̀ tó ọba wa lówó lọ sí pos fún ọ ní káàṣì lọ́wọ́ ara rẹ pé wọ́n bọ́ sans àkáǹtì tó mú lọ fún ọtán orí fóònù ẹni mẹ́sẹ̀jì ó ti dáǹgbé nọ́mbẹ̀ ti wà eligible kọ lẹ́jọ́ kankan nu kọ lọ́fà rárá ọdọọbẹ̀ kọ́ ọmọ retí ìpinnu ìpẹ́ ayọ̀ ó dùn láìpẹ́ yìí lọ́dọ̀ rẹ èmi tí mo sọ bẹ́ẹ̀ rí mọ́ dagun la o mọ́ dagun la o béèyàn bá dagun la torí pé èmi ní lọ́ọ̀kì kí mọ́ ta kí mọ́ jẹ lóòótọ́ ò lè ní lọ́ọ̀kì bọ́ọ̀ bá fi gbìyànjú kún bí ìgbà tó kàn ń plé òun jó òkì ni ìgbìyànjú yẹn gangan ni ó kì í mú lọ́ọ̀kì ẹ kó ṣiṣẹ́ ókè ìwọ ní lọ́ọ̀kì àbí àti gbọ́pọ̀ ò ní lọ́ọ̀kì àwọn à ń plé káṣe oní ò ní lọ́ọ̀kì òun fi lọ́ọ̀kì tiẹ̀ tó ò plé ìwé ẹtẹni tó plé ẹni ó plé ni wọ́n pè o wọ́n ò lè pe ìwọ tó ò plé rẹ̀ lọ́ọ̀kì rẹ̀ ò lè jẹ láìta o ṣùgbọ́n tí lọ́ọ̀kì ẹ bá jẹ láìta tí wọ́n ṣe mistake pé nọ́mbà rẹ̀ wọn ò lè ṣe mistake sanwó fún ọ torí nọ́mbà rẹ̀ kọ́ ní ọ̀jáde lórí ẹ̀rọ ayélujára ẹni ó pè lọ́ọ̀ ṣe mistake nọ́mbà kan ó bí díẹ̀ ṣe bó ṣe jẹ́nu o ìgbìyànjú mú ìgbìyànjú mọ́ lọ́ọ̀kì tó ní àbí tálẹ́ǹtì tó ní fìgbìyànjú kun fi gbianju kun bo se je niyan *347*1004*1#. Oye jabe ninu ivigagbaga Four Nations Tournament to my bell, Lole de China. In your look, me say, he called Golden Eagle, Tole de Wa Nigeria, to tackle Little Laliano. What tackle Little Laliano, lost your lady, Tiki, Ole de China. Nibe, ni what you love down low. He DJ, Four Nations Stunning. He let you if you wake me one. Say, Vegba, Ole de China. Only DJ, Yoti, why you? Orílẹ̀-èdè mẹ́rin ló máa láǹfààní láti kópa níbi ìdíje tá à ń sọ yìí. Tá a bá ń sọ nípa orílẹ̀-èdè China gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tó gbàlejò. Orílẹ̀-èdè China tó gbàlejò ẹ̀sìn yẹn lé ní. Bákan náà orílẹ̀-èdè Nàìjíríà tí a ti ń fìwé pé kò dí méjì bẹ́yẹn. Bákan náà wọ́n pe orílẹ̀-èdè Australia. Australia wà ń bẹ̀ àti orílẹ̀-èdè Tanzania àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni wọ́n jọ máa gbé pẹ́rẹ́gì kaná inú ìdíje Four Nations Tournament tó máa wáyé lórílẹ̀-èdè China ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ni o ṣùgbọ́n ikọ̀ ti Golden Eagle ti Nàìjíríà wọ́n fẹ́ lo ìdíje láti máa gbáradì fún ìdíje WAFU Zombi eléyìí tó máa wáyé nínú oṣù kẹsàn-án bàbá sọ nípa ìdíje WAFU Zombi tí yóò wáyé nínú oṣù kẹsàn-án bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ó yá láti ibẹ̀ ikọ̀ ti Flamingos ikọ̀ jẹ́wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 17 Flamingos nìyẹn ọlá làwọn àti orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ wọ́n jọ máa ná tábí owó ìpele eléyìí tó gbẹ̀yìn nìyẹn o ìpele tó gbẹ̀yìn nínú ìdíje kò mẹ́sì ọyọ FIFA U17 World Cup eléyìí tí ọmọ láǹfààní àti wáyé lórílẹ̀-èdè Morocco ẹ̀rọ a máa gbọ́ o àwọn tí wọ́n máa jọ pàdé lọ́la yìí ìgbésẹ̀ àkọ́kọ́ ni tọ́lá o ìgbésẹ̀ àkọ́kọ́ ni pápá àṣeré ti rẹ́mọ stars tó wà nílùú kẹ́nẹ́ níbẹ̀ gangan ni ó sì ti wáyé lẹ́yìn ìtọ́lá yìí ìgbésẹ̀ kejì máa wáyé bọ́yàlù port novo ni o bọ́yàlù kútọnu ni o ṣùgbọ́n asámọ̀ yìí pé ibi tí bẹ̀nẹ̀ bá ń lò ó dẹ̀ dàbí ẹni pé bí mo ṣe ń gbọ́n ó dàbí ẹni pé orílẹ̀-èdè togo ìlú lomé ó gẹ́gẹ́ ní kọ bẹ̀nẹ̀ republic ń lò látàrí wípé pápá àṣeré wọn ọ̀dà gbọ́mi dáadáa puja media puja gbogbo ògùdù lẹ́kọ̀ọ́ puja ń bẹ lamẹ́ríkà lọ́wọ́ ṣùgbọ́n ń wò mí life and direct puja ń wò mí life and direct báyìí lóòótọ́ wà ń lo amẹ́ríkà níbi tó ti lọ kọ́fà ìdíje fi ẹ̀yẹ àgbáyé ṣùgbọ́n ń bẹ lórí life mi báyìí puja the man from ògùdù ògùdù pàdé mi dáadáa nu àjọ rọ́ọ̀kẹ́ mòrókò ni ọlọ́fà gan very funny man puja ok oya let's go there pàápàá mo sọ fún yín pa ti káṣe ẹ àbí ẹ mọ̀ pé lọ́jọ́ friday bàríbà owó yẹn máa ń gbẹ́nu òkè gan play 3 ticket get 30 ticket lọ́jọ́ friday ọlọ́fà gan o bàríbà mọ́ gọ́ra rẹ mọ́ relent mọ́ wàrà ro let's go there àwọn ìfigagbága lọ́lọ́kan ọ̀jọ̀ kan eléyìí tó máa láǹfààní láti wáyé nírọ̀lẹ́ yìí ìdíje ti fi ẹ̀yẹ àgbáyé nìyẹn o nínú ìdíje ti fi ẹ̀yẹ àgbáyé tí ó wáyé nírọ̀lẹ́ yìí bóun ó ṣe kojú ara wọn láti ìrọ̀lẹ́ yìí àtùràbákà èèyàn wa pàtàkì àtùrà live in print studio àtùrà live in studio ó ti sọ bẹ́ẹ̀ náà pé òun bọ̀ ń jọ jimá sí wàhálà àtùràbákà ọba wa lálejò àtùràbákà gbogbo manchester àtùràbákà gbogbo manchester ó ti sọ fún mi ọlọ́run bọ̀ ń jọ friday àwọn ń bọ̀ abá wa lálejò pàtùrà bá sì bá àyà lálejò ìwọ́kọ̀ yìí ó ti dọbẹ̀nu o àníyì káyé ọ̀rẹ́ mi àbótí ni mo wí tàtúrábá báyàn lálejò ìmọ̀ wá tán ni tàtúrábá ti wá báyìí ó dé tán yányán ni welcome my brother from manchester ìyẹn ní olédè ti england nìyẹn o àtúrà gbogbo barcelona ok àwọn ìfigagbága lọ́lọ́kan ọ̀jọ̀ kan eléyìí tí yọ́mọ̀ wáyé lẹ́ni nínú ìdíje ti fi ẹ̀yẹ àgbáyé success omo ni pekun o success ko libali kini nbe lowo re nbe yen sare gbe wa debe
1: akudede wo ya tokun
0: adede wo ni
1: idije fi aya agbaye to ba tin diago meje asale oni australia to le de egypt ni to ba tin diago mokanla argentina fi ya je argentina to le de
0: won igba
1: emi ti kale
0: ah oro bọọlu ori be argentina ba wole to gba red card meji nko
1: e mu mo
0: ko si ti o le sele
1: argentina ko je si nikan le kan play am se be ko je si nikan na ko le
0: ni ke vadi omo rogbo ko mo rorun
1: e ke wa se koju argentina ke vadi rorun ke se koju argentina
0: se kan eyan wa gbe ki won fo kore si ni
1: o ti lo ko ta mo fi se
0: o ko dani
1: ma yen
0: ma wo
1: colleague mi e
0: okay amu gbe okay colleagues e okay akawese okay iswala no problem
1: to ba tin diago meji abo olode colombia won to de ghana ni bi nkan se je ni
0: all right bo se je ni ago meji abo loru ni on so ngo 2:30 am ni o ghana colombia alava ni ati gbe awon fi gegbega kankan wo losan yi asi agbeyewo re ba ba debe gangan oya papapa Niger Sports Football Academy Ebariba Niger Sports Football Academy losan ni lago meta won mo gba ifi gagbaga olore sore koju youngsters fc lati liberty na ni papa sere marvelous pitch abi arise color pitch inu liberty na lo wa nibe ni o ti waye gbami dada skip o gbogbo united kingdom owo agba ilaji ti wa nle owo olodun ti ese mba atura na ti wa o ti e ti daba a sajo yo aleyan wallahi olodun o ba ngbo aleyan lara eyan lani a lero gbogbo awon ti en tele wa ti en wa lori ero ayojara eyan ni won alawon eyan iko je kemo yi talk like a momo eyan eyan momo nwo mo ero kan si ma so pe han ti akole yin be yin ba je meji to ba ti to musu je o ti to ewo le yin to po bi eyin oni ti o wulo kankan wesa in america 2027 ni o jeun 2027 ni o je won ti se 26 lo ma si mi lokan o 2027 ni ma pe 2026 ni scam ni yen o tori an ti pari aji ti 2026 o wesa in mecca 2027 ba se mo so nu skip o gbogbo united kingdom only half payment ti wa nle oku yoku se yoku 5 million doku yari ari lagbara lowo olorun ari yo si je muse lagbara lowo olorun bo se ma je niyan lagba be yen o ajo uefa ajo uefa kin to wonu ajo uefa e je nroju oja kinde e je nroju oja kinde aro loye nti gba sin la sugbon asiko to nkan uefa ni awon oba fifa se lori owo yen lori owo wo ni uefa ti lohun oba fifa se e je loju oja kade tori alan vania ati pekelu ki lo de ti ajo fifa nsofin ifab nsofin sugbon uefa ni eyin kan ko jabele kaluku ni ko ma se ti e se tori be bo lo se wa ri bayi e je loju oja kade e ku kale
2: ojo se nje siwaju ohun mimu ti sagbara adotun to gbagboro kan predator energy edegbeta naira pere ni rati e loni predator energy dari isakoso re
3: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
7: Bíbi tágbò méjì bá ti ń fìwó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n, kò sẹ́rọ́jú láyà ń pè sí ọdẹ. Gbéná ojú ẹ̀ lò ní ìlú. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá, olórí sport tó ti gbàdàgbà, ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá ṣe ṣàfikún abala, tátìjọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́. Gbéná ojú ẹ̀. Bébé táwọn olùyànnà ó ti jọmọ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá. Ẹ̀yin aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport láti jẹ̀gbádùn abala gbéná wojú ẹ̀. Kíni máa fà á já. Olórí sport máa já wa lọ jọ.
8: Nípa ilé iṣẹ́ tó ṣe fọkàntán pẹ̀lú dúkìá ẹni. God First Nigeria Limited ní kí ẹ máa bọ̀. Ilé iṣẹ́ tó yege nínú kárakátà dúkìá, ilé àti ilẹ̀. Bẹ́ẹ̀ wọ́n tún ta mọ́tò, ra mọ́tò, fọ mọ́tò lóríṣiríṣi. Wọ́n a tún máa ta èròjà ìkọ́lé bíi POP materials, building blocks àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kúrò nínú gàǹtí ọyọ̀ tí ń kówó ẹ ní Japa. Ilé iṣẹ́ wọn wà ní Olóje, Àbáoko, lójú òpópónà Ológun Ẹrú, Ìdó, Ìbàdàn, nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0903685109. Lẹ́ẹ̀kan sí 0903685109 tàbí 0904795. Lẹ́ẹ̀kan sí 0904795645. À ń gbèrò Ọlọ́run ní ọ̀.
9: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.

0: padà látọjú àjà. Ìkànnì ti splash re splash 105.5 FM tó wà nílé Mọ́lávẹ́lẹ́lẹ̀ nílé Ìbàdàn. Ó yá tá lọ́tà ọ̀tá ń jẹ́ òpin ni o gbọ́dọ̀ voice out. Bàbá ìgbà yín sẹ̀ ń dara pọ̀ mọ́ wẹ́lẹ́ o wà lẹ́fà dúrà níbikíbi káàkiri àgbáńlá ayé lọ kàn ní ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì ti splash 105.5 FM lórí jẹ́kẹ́mọ̀ fan family hour ń bẹ̀ lórí TikTok at top striker 100. Ọyẹ́ ẹ follow ẹ like ẹgbẹ́ mi débẹ̀ tẹ́yányán bí ẹsẹ̀ máa gbé mi débẹ̀ gbogbo ìgbà. Ẹ̀yin là wá ní àyín là wá mọ̀ àmẹ́lòmíì ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa ẹ̀ ní táwọn náà lágbára lọ́wọ́ ọlọ́run. Ọyẹ́ pàápàá ẹ já sáré wọnú àjọ UEFA. Àjọ UEFA ti jẹ́ òdi mímọ̀ pé tó onídàlú ńdàlú o. Àjọ FIFA sòfin lóòótọ́ pé gbogbo agbábọ́ọ̀lù tó bá da owó bo ẹnu bá alátakò sọ̀rọ̀ yóò gba káàdì pupa láì fọ̀tápè. Ẹyin a sì ti rí i pé wọn ò ṣeré. Méjì rẹ̀ ti ṣẹlẹ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Agbábọ́ọ̀lù méjì ó ti gba káàdì pupa látàrí pé ó da owó bo ẹnu. Bẹ́ẹ̀ tí ẹ mọ ẹni gbogbo ẹ mọ ti Nkápé Ìkápé Ìkápé agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Ecuador ẹ ti rí tiẹ̀. Bẹ́ẹ̀ tí ẹ rántí tani àkọ́kọ́. Ọgbà káàdì pupa làjọ FIFA àti àjọ IFAB wí látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin agbábọ́ọ̀lù ikọ̀ ti Benfica àti Vini Junior ń ló mú òfin ìwá. Wọ́n ti fòǹtẹ̀ lù pé nù díje fi ẹ̀yẹ àgbáyé ni ó ti bẹ̀rẹ̀ nu. Bó ṣe á bẹ̀rẹ̀ nù díje fi ẹ̀yẹ àgbáyé yóò bẹ̀rẹ̀ ní sáà tá a mú yìí nínú àwọn líìgì tó bá wù láti mú lò. Tọ́ àjọ UEFA ní FIFA ṣe òfin tí a ní ṣe ń o títí àwọn o kò sí ń tọ́jọ́rú rẹ̀ nínú ìdíje tàwọn látòrí UEFA Champions League o UEFA European Cup o Conference League o Nations League o àti European Champion o gbogbo tó ní ṣe pẹ̀lú ìdíje ti àwọn ò lo òfin yẹn ń tàwọn o agbábọ́ọ̀lù lè dẹnu bọ́ ẹnu kọ́ sọ tó bá wù wàhálà tòun àtẹ̀ntí àjọ ń takùrọ̀sọ nu o kò sí ń tọ́ka wọn. Ibi ìlà bá wọlé lọ́sàn-án ìtorí àkókò wa ẹ má gbàgbé mo sọ ń pa ti káṣẹ lọ́sàn-án yìí àwọn owó tó wà ńlẹ̀ ń òpin rárá ó yẹ kí n lè pín bí 1.1 kan pẹ̀lú tí mò ń wò lórí ẹ̀rọ ayélujára yìí *347*1004*2#. *347*1004*2#. Nkọ one ni o *1 ni o *1#. *347*1004*1# ni o one ni ti bi lágéolé ni *2#. Play 3 ticket get 30 ticket sí ń lọ. Ìwọ lọ́kàn lọ́sàn ìbọ̀ ọ̀bá wararu tó wura rẹ̀ ń ran ni o tó rìlẹ́ǹtì. Ìwọ náà ó rí pọ́ gbọ́pẹ́ lọ́sàn èmi tí mo sọ bẹ́ẹ̀ rí. Jájọ ọmọ bá bọ̀ báwọn. Kọ́ mọ́ bá dùn ọ́ létà gbégbèsè báyìí *347*1004*1#. Jẹ́ àwọn advice yẹn ó ní mẹ́ta yẹn ni ó ṣe. Ó ní reason tí mo fi sọ bẹ́ẹ̀. Ìwọ só mẹ́ta yẹn. Ṣó ní mẹ́ta. Ó mẹ́ta ni kò ṣe. Ó rí fíìmù nísìn. Bó ṣe jẹ́ nìyẹn. Akudede wòye ọ̀gbẹ́ni síkírú àyìnde ojú ẹ̀ tèrè.
1: Akudede wòye atọ́kùn akudede wòye gbogbo ẹ̀yà ara lé aká àwọn tiwa. Ọ̀tá ni wọ́n wọ̀n ní dòkú láéláé.
0: Wàsíù Danger àkàwéṣẹ́ káwọn ara lé.
2: Orúkọ tèmi ni Abdulwasim Ahmadu Yusuf Akoridan Ọba Gilapa. Mo kẹ́yìn tí wọ́n káàkiri àgbẹ̀ńlá yìí pé a kú bẹ̀rẹ̀ iṣẹ́ látara àlùbáríkà tó pọ̀lọ́ ìṣẹ́ nìkan ká kú mọ̀ra jí mọ̀ pẹ́ láṣẹ lókè pẹ́.
0: Àmì. Akí atura bágà láti Manchester ẹ kú jókòó ẹ kú gbogbo ìgbà wa. Ẹ̀yin atura bágà ẹ̀yin tí a jí àkàwéṣẹ́ yìí kí ni kárí ti lọ́dọ̀ yín atura ẹni kí ni a sọ̀rọ̀ sí wàhálà atura ti lásọ̀rọ̀ no be today ó ti pẹ́ gan ó ní wọ́n bá ní nǹkan ti pẹ́ gan. Ẹnu mi gbà mo lè sọ wípé gbogbo ẹni tó máa tura níléeṣẹ́ ìtúrù mi ni ẹnu mi gbà yes gbogbo àwa tá à ń jẹ lára tura níléeṣẹ́ yìí èmi lẹni àkọ́kọ́ torí pé n ò diwọ́ wa ọ̀wà torí pé n ọ̀wà wọ́ mọ mo sì ilẹ̀ fẹ́ fi bọ̀dì bẹ́mi ṣe wà tèmi láìfù tèmi nu ọba wọ́ mọ́jà continue tí o ti gbọ́ kálukú ló ní ìwúlò tí ó jọ máa ṣe fúnra wọn bọ́rọ̀ ilé ayé ṣe rí nù sí ọjà rẹ jẹ́ kí ayé ọbọ̀ náà bó ṣe jẹ́ nù. Ẹjẹ́ wo ìfigagbága tó ti lọ yẹn àásọ̀ yẹn lénìí nípa ẹni tí ó wáyé nírọ̀lẹ́ mo fe so ikan na nipa awon en to lo lana yen sugbe ja ko mo ti ajo UEFA ika kokko mu gbo na ajo kokko mu gbo na ajo UEFA ofin ti IFAB ati FIFA se wi pe eni oba dowo bo enu tori ati ri pe abosi lowo an bi ka ma da owo bo enu soro ba fun ya mi lowo loko o se di wakate bo ba fe soro ti koda to da o se din ti aye ogbodo gbo to ba ti di pa ndowo benu definitely oro to fe so ko e soro to da ni so ijiya re ni pe o ku olori papa now ajo UEFA ni pe ohun lobe e ja wa rin yen
2: laporo temi mi ro pe gege bi ta ma so tipe tipe na pe bayi la se le wa iwo bo mi
0: en sa ajo UEFA fe ma ki wa baje leyin
2: ni lopolopo gba baba yen to ba se daada mo ro pe to da ju ni pe kiyan emulate kiyan no tell en to da e se pe kiyan wa so pe okay ibaje ta so pe a fe ko baje mo ro pe ajo UEFA na ma se kini en gba kan ti won o ma tan na fe npan awon eyan alawo dudu le ti won so pe ki won o kon le nkan kan se bayi n gba kan na wa se ko kan mo lo lo bayi en to fa ofin o na ni pe won ni gbagbo pe ya pe awon kan npan kan ni lip reader bin to ba so to
0: ti do pa tori akoko wa ti ajo UEFA so
2: na won so pe
0: alaye everybody ti mo gbo bo se lo kakan so kini
2: o da pa pa pa lodo temi lati ma tele tori pe won kun won fe ma kin ibaje leyin nu won fe promote iwa baje lodo ti won o ti won ti a fe je oje gbagiye se pe agbon Europe gangan ni baje pin si lati so pa won ni tele nkan ti FIFA se tori ti FIFA se yen sin won fe fi stop wa baje ta n so lati ojo pe enikan soro o bu egbe leya meya won le ni lo 3 match ban 1 match ban bo eleyi re ka loju ese ki team e ni jiya loju ese ko sako ba fun team e emi ro pe nkan e lo daju lo le stop iwa baje la podo
3: temi okay lapodo temi emi ro pe nkan to buruku wa nbe nkan ti ajo UEFA se yi
0: okay
3: ta ba wo ballu alafese gba lo to ere la nfi omo ayo se ṣugbọn won ajo wa sere lori papa
0: ija ni awa ja
3: ija ni o orisirisi nkan lo ro mo fifowo bo enu soro ta ba ni ka wo won a so pe aiteyin ka on le yan dowo bo
0: okay
3: eni to kokko dowo bo enu to fi soro o ti kokko je o di mimo yi pe okay ofin wa nile oro to n fe so ki se nkan ti oun kan le so dua so mo ro pe lati dowo bo enu
0: lati bu alatako oro je nkan gidi
3: ki se pe boya lati bu alatako lo je nkan gidi ki se gbogbo eni to n dowo bo enu
0: lo bu yan
3: lo bu alatako
0: okay
3: lapodo ti temi o emi o ri aburu nbe a lot of things on lo ro mo di dowo bo enu so lati dowo
0: for example
3: e yo le fe pass message
0: si alatako
3: be ni mo so
0: ti ajo je ti be leta ni won pe won iso re
3: e won iso re
0: message message won lo fe pass eyan ni suru
3: mi a pass message yen fun yin
0: message won lo fe pass
3: emi ti ri oluko ni to fi ise ran alatako si agbabolu eri
0: o so fun abo fun
3: o fi nkan ran
0: ngba wa de be nkan kilo ni ko se
3: ko se to mo nkan to ni ko se o fi nkan ran o de
0: so soro fun ni abo file lowo
3: ko soro fun o file lowo ni so a lot of things le yan le fi ran alatako
0: ti
3: lapodo ti temi o
0: se e ma je adapo mara won
3: o si nkan kan ta adapo mara won
0: eh sure
3: se be be ni se ti na la yan na lati soro lati dowo bo enu falatako o ti kokko bowo fun ofin ni awon ajo ile ton gbe idije ile
0: okay
3: pe okay ohun ti bowo fun
0: so ofin ni pe ko do be nu wa
3: ah se bi won se so se ko sofin to de tele se bi nsin ni won se fofin de
0: eni pe n ba do bo enu o ti bowo fofin
3: o ti bowo fofin
0: lona wo
3: wi pe nkan ti mo so ke lo mi ma gbo
0: sofin kan mu tele ni
3: eni
0: ofin mo wi pe won
3: so fin to mu ko sofin to
0: ofin won wa lo
3: o le mi se so fun
0: e ma dori ofin kodo
3: emi o dori ofin kodo emi to ti wa tele yi
0: e farabalẹ tele everybody n se
3: e bi lo le soro
0: everybody n se won de ti won ku owo benu ofin kaka ode ofin kaka so pe ka edo o benu ke to soro abi free word ofin kaka so pe to ba do o benu ijiya nbe now won ti wa so fi pe bo ba do o benu ijiya rere iyen ajo FIFA eyin wa le n ba tun wa do o bonu lenu igba ti an ti sofin o gangan lo bowo fofin
3: iyen lo da ajo ti UEFA o ti yin o ti
0: sajo yeba lo so yi pe nba do benu no
3: gbo se bi oto ni DJ ti FIFA oto ni DJ ti ajo ti UEFA se bi oyin te ka fun wa ni pe ajo UEFA je odi mimo yi pe lodo ti tawon red card
0: awon
3: tele red card ta ba wo competition
0: so yi pe

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Mitrechadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Oh yeah, make we talk true. Prices don't dey rise. But for Foodco, we don't bring better deals come your way.
2: Waiting they happen.
1: Now the Foodco June Jumbo promo from Friday, 26 June to Sunday, 5th July. Better savings across Foodco store.
2: I beg, tell me the offers quick quick.
1: Sun fresh bread plus Milo 20 grams, 5 pieces. Now only 1,969 naira instead of 2,150 naira. Golden penny spaghetti 500 grams plus eggs pack of 6. Now just 2,379 naira. Also enjoy 10% off refrigerator, washing machine and gas cookers. And if you're craving something delicious, you can enjoy tasted chicken and rice for as low as 2,500 naira. Double sausage shawarma and Pepsi, only 3,600 naira. Or chicken and chips with Pepsi for just 5,000 naira.
2: This price is too sweet, oh.
1: Save 961 naira on Lipton iced tea 40cl pack of 12 for 4,199 naira only. Get Pepsi, Mirinda and 7up 60cl pack of 12 for 4,079 naira instead of 4,548 naira.
3: Visit any Foodco store today. From now till Sunday, 5th July. Every day for Foodco. Now better prices always.
4: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 náírà. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Olùfẹ́ ìrìn àjò afẹ́, gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 24 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá Jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.

0: ó dá ìbàdàn kí ni so àtún ti dé náà nítorí pé èròjà ìṣebẹ jìnnà ọhún náà ẹ ló ràn wá ìyẹn sí yín òpin ọsẹ ó ti dé ẹ a fẹ káàdì dùn kó bá ayé rẹ káàdì dùn kó bá òpin ọsẹ rẹ òun náà ni ìṣebẹ jìnnà ló fi ràn wá wá lákòókò yìí kànfẹ nílùú ìbàdàn lè ti spice it up jìnnà pop up party tó ń gbé bọ nílùú ìbàdàn pate after pate ni bimbo jino jawasi
1: sherry party after party yi o ma sele ni ola ode yi ni ilu ibadan ni heritage mall lo ti ma sele 30 machine afefe yeye pelu jino eroja isebe jino ni ilu ibadan bi bayi sherry won ti se ati se ni eko ati wa leko ta ti se party yen to ti ifa awon eyan gan ro boya se bi bayi le fe ni won mo pe ko ni koko o a n bo n badan ifa ati ti wa n badan bye bye bye party de wa ni ola ni heritage mall leyin badan ta ba ti kuro n badan a ma lo port harcourt a ma lo jos a ma lo senugu a ma lo benin ati abuja
0: àwọn bi tẹ lọnà ti jino tó ń gbé wa tribe jino ni kẹ jáde tán lọla torí pé kíni spice it up jino pop up party ni kẹ pop up ẹ kẹ spice up jino ó ń pè yín pé a ní pẹlú fashion kẹ wá pẹlú oge ṣiṣẹ ni pẹlú ìdárayá
1: ni kílẹ
0: tún ní fún
1: un. tán bá wá tán wá tán gbé gbogbo tán wá báyẹn wọn á jẹ
0: wọn á
1: jẹ wọn á tún dì lọlé wọn á dì lọlé lóúnjẹ wọn á tún dì lọlé pẹlú àwọn gifts ṣẹwárí bàbá ń bá rí ẹ wọn a tún lọ sinima torí wọn lè jẹ ẹbùn ticket láti lọ wo call of my life ní sinima
0: ẹni sùúrù ìyàjìdù tí a bá lọ ká wá ká jáde tán ká wọ tẹlẹ àpótí wa ká wọ aṣọ wa tán torí pé jino spice top up party ni àkọkọ nù ẹ kejì wa ni wípé ibi tá a bá tún ti wà bẹẹ náà tán ní ká jẹun ká mu ká dì lọlé á jẹbùn
1: ẹ jẹbùn kì í ṣẹ̀bùn kékèké ẹ̀bùn bíi chest freezers gas cooker microwave
0: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
1: ẹ tún lọ microwave ẹ ẹ gba microwave tẹ́ fi lọ microwave ẹ lé.
0: ká tó wá di wípé kó tó di páwá lọlé finally
1: ẹ tó wá gba
0: tíkẹ́ẹ̀tì a tún wo fíìmù
1: bẹ́ẹ̀ ni ẹ lọ sinima lọ́wọ́ fi torí wọ́n ṣó múvì yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ní sinima so àwọn èèyàn lè jẹ̀bùn tíkẹ́ẹ̀tì yẹn náà tó máa fi lọ́wọ́ múvì yẹn ní sinima.
0: ó dá ìwọ tó bá nífẹ̀ẹ́ sí ìṣebẹ̀ jino tó mọ̀ ń lò dáadáa àkókò rè fún ọ láti bọ́ta kó o rò pọ̀lẹ́pọ̀ kí a dun jino kó bọ ìyẹn sẹ́kẹ̀rẹ̀ kó bọ sí ọ̀dọ̀ rẹ wá níbo lẹ́yìn ó ṣe débẹ̀ àbí bó lẹ́ ṣe fi okọ lójọ́ bí pé kì í ṣọ̀fẹ̀ àbí kí ni.
1: ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni wọ́n á kàn lọ forúkọlẹ̀ sí www.ginonaija.ng yẹn máa kọ́pọ̀ ginonaija.ng ginonaija.ng so ibẹ̀ lẹ́ máa ti lọ forúkọ ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni ó máa ṣẹlẹ̀ ní heritage mall ní ọ̀la 4th of July 2026 ní ọ̀la ní aago méjì ọ̀sán
0: ṣe ká ti ní okay wọ́n ní ká
1: mọ̀ jì wá aago méjì ọ̀sán ni ṣùgbọ́n aago méjì ọ̀sán yẹn
0: àti bẹ
1: tẹ bá ti wá ń bọ láti ilé o ẹjọ tẹ bá fẹ mú
0: ra àwọn
1: kọlọ aṣọ tó máa wọ
0: kọlọ jino ni kẹ wọ pọ kọlọ kọrí kọlọ táìmù jino
1: kọlọ kọrí ẹ máa wọ green tó dúró fún time ẹ máa wọ mustard tó dúró fún kọrí ẹ dẹ máa wọ red tó dúró fún jino red hot pepper
0: kẹwàá pepper
1: wà ń bẹ
0: ìyẹn lọla laago mẹrin
1: aago méjì
0: ẹ mọ pẹ̀dé
1: o tẹ bá sì ti ń bọ ẹ mú ọ̀rẹ́ yín ẹ má ra ilé yín kẹ kó kí everybody kẹ wá
0: bẹ́ẹ̀ni
1: ẹ̀bùn wà lọ́pọ̀lọpọ̀ oúnjẹ oríṣiríṣi bábá ń bá rí ẹ̀ ẹ̀ tún lọ sinima lọ wo movie call of my life.
0: ó dà lẹ́ẹ̀kan sí àwọn tí wọ́n wà ibi tán ti forúkọ lẹ̀ wọ́n ní ẹ lè lọ at jino spices lórí ẹ̀rọ ayélujára
1: ẹwà dáa ẹ ti lọ Instagram ó ní link kan tó wà níbi page wọn ní Instagram at Gino Spices tó bá ti lọ síbẹ̀ wọn kàn ra click lórí link tó wà lórí bio yẹn
0: ó dẹ̀
1: máa gbé wọn lọ sí www.ginonaija.ng
0: www.ginonaija.ng ẹyin ìbàdàn tá a bá ní kí ni so ẹni so sọ kí lẹ jẹ lánàá ẹran síkì mo wá lérò wọn ìbéèrè mi wá ni wípé èròjà wo gan ìṣebẹ wo gan lẹ fi pèlò síkì yín ilé tẹ̀ ń jẹ ìlú Ìbàdàn mo nígbàgbọ́ wípé ẹ̀jìnà ni tó dẹ̀ jẹ́ wípé ìsebẹ̀ ẹ̀jìnà wọn ni ẹ jáde tán nílùú Ìbàdàn lọ́la
1: ọ̀fẹ́ ni o
0: ìgbà ẹ̀wọ̀n wọ̀ pé èkó fọṣù Ìbàdàn for reality ni ẹ mọ ọ̀bọ̀ ń bẹ̀ yẹn ní heritage mọ̀ láago méjì lọ́la òde yìí ni dédé aago méjì ní heritage mọ̀ dùgbẹ̀ nílùú Ìbàdàn kẹ gbégbẹ̀dù sí ara ní dùgbẹ̀ pẹ̀lú spice it up with Gino pop-up party ire o
1: ìmọ̀ retí yín
0: bẹ́ẹ̀ ni amòyin bẹ́ẹ̀.

0: Splash 105.5.
1: I be fast on my career.
0: Tune in and listen everywhere you go.
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now double rich chicken taste, more enjoyment and more value for your money.
2: No carry last do. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Me and Maggi,
2: so good together.
4: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbọ́rọ̀ kan. Free Dettol Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Free Dettol Energy. Darí ìṣàkóso rẹ.
5: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
6: Jẹ́ òun ni àwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
7: Tàbí òun dojú kọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
6: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ akọ̀tún ètò ìwòsàn ìrora ọkàn.
5: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dídí aago mẹ́rin ìrọ̀lẹ́.
6: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
7: Èrè aládùn àti fọ̀rọ̀ wérọ̀ láti ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
6: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
5: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dídí aago mẹ́rin ìrọ̀lẹ́.
7: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
8: Splash FM Media Academy, níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
12: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
13: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
14: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nínú mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 0807-112-4000.
14: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

níbi tágbò méjì bá ti ń fìwó luwó gbọ̀ngàn kò sẹ́rọ́jú láyà ń pe sí ọdẹ gbẹ̀nà ojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronkẹ́.

0: ọlọ́run ọlọ́run ọba wa ṣe
1: ọba tó jẹ́ kí á ní àǹfààní àti pàdé ẹ̀yin tiwa ìyẹn lónìí tí í ṣe ọjọ́ jímọ̀ òní kọ́ lọ́jọ́ kẹta
0: oṣù keje ọdún
1: 2026 oṣù keje tá a wọnú ẹ̀ yìí oṣù aláṣẹ pé ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ayé wa nírọ̀rùn báyìí lọ́lọ́run ó máa ṣe láṣẹ pé o a wá kí yín pé a kú jímọ̀ tòní o jímọ̀ olóyin ni jímọ̀ aládùn ni
0: bẹ́ẹ̀ni
1: jímọ̀ alálùbáríkà ni
0: bẹ́ẹ̀ni
1: jímọ̀ eléyìí tó jẹ́ wípé ó gbére kalẹ̀ ní o
0: bẹ́ẹ̀ni
1: ó wá pé gbatiẹ
0: láti pẹ̀yìn
1: ọmọlúàbí
0: adúpẹ́
1: eré gbogbo yóò máa wà lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa
0: àmì àṣẹ
1: ó dé agbẹ́kọ̀gbìrò yìí láti ń kí yín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláú fẹlẹlẹ ìyẹn nílùú ti ìbàdàn ni o tèmítèmí àwọn tiwa ti ń dúró dè wá aago méjì ti lù àwa náà ṣetán láti fún yín ní àwọn òròyìn ọhún kẹ ẹ lè bá a mọ wípé lóòótọ àti lódodo ìṣẹlẹ ń ṣẹlẹ o ìṣẹlẹ láabi ó kéré pọ ọba tó ni wá mọjú ó sọkalẹ lọọdẹ nìkọọkan wa ẹ wá dá gírígírí wá ẹ lọ sí ìtàkùn ẹjọ eléyìí tó jẹ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn ẹ láìkẹ kópọ rẹpẹtẹ ẹ lọọfẹ kópọ jaburata ẹ bẹrẹ sí ní fi àwọn àtẹjíṣẹ ń ṣọwọ sí wa ẹ jẹ kó máa lọ ní ìbámu pẹlú àwọn òròyìn tá a bá tari sákẹtọ ọdọ tiyín bẹẹ ti ń ṣe bẹẹ àkàndùn ní mú yín lọwọ o ìyá àdínníyín náà ni aminat adeto badmus òun lorúkọ tèmi o mọtàlá yín eléyìí tó ṣe bẹẹ nǹkan mọmọ o ṣe dáadáa.
0: Táàmì náà kí wa ọ̀hún ni ẹ̀tún kàsán tọ àṣírí wa yóò mọ bò láṣẹ ìlédìmọ̀ rẹ̀ torí táṣírí bá ti ń bò báyìí
1: àmúṣẹ́múṣẹ́ náà pẹ́rẹ́.
0: Tẹ̀míládé àlòkòlókọ ti tèmi ò gbàǹkan gbìròyìn náà rèé ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ẹ mọ̀ bá wa kálọ̀.
1: Ó dé ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní mú àwọn kókókókókó tó ṣiyọ nínú àwọn òròyìn ọ̀hún lọ́sàn-án tòní o nínú ìwé ìròyìn The Nation wọ́n jẹ́ odi mímọ̀ fún abáyé o bí àwọn èèyàn eléyìí ti ẹ jóná kú gúrúgú òun náà ni wọn tó ọgbọ̀n níye ǹjẹ́ ń bo leléyìí ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Niger ni o wọn ní ìjà agbègbè ságbègbè láàrin àwọn Fulani àti àwọn agbègbè kan eléyìí tó pè ní Kùmóko òun náà ni ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ dojú oró kọra wọn ìjà yóò pọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ o àti ọjọ́ 24 oṣù kẹfà ọdún yìí ni wọn ló ti bẹ̀rẹ̀ ó sì ń ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú níbo wá lọ̀rọ̀ dé dúró gan gbáǹkọ́gbì ìmọ̀ni ẹ gbọ́ ò lọ́sàn-án tòní.
0: tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ ogun ìròyìn eléyìí náà ló ń sọ wípé ṣé ìdílé eléyìí ni àbí kí ni ká pé o torí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ààhin tó sì bá wọn lójijì lásìkò tí ẹnìkan tó jẹ́ onífá wọn ni ṣàdédé ló mọ̀ dá iná sí ara rẹ̀ tó sì fi pàdánù ẹ̀mí rẹ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ ogun ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́mọ̀ ti wáyé o wọn ni babaláwo onífá ni ogun ifá ọlọ́run ṣàánú wa
1: kí a ló lè dé
0: àmọ tó wọn ní baba náà ń kọ ó ti jẹ ọlọrun nípè
1: látara
0: iná tó dá sí ara rẹ.
1: ó dẹ jẹ́ wá sílùú ìbàdàn tíátíá nítorí pé iná ó gorí ilé ó gorí ìsọ̀ ó ṣe bẹ́ẹ̀ ó fẹ́jú kẹ́kẹ́kẹ́ ojú ọ̀pọ̀lọpọ̀ ọjà tó ń ti àwọn dúkìá èyí ti ń bẹ ní ọjà bodè nílùú ìbàdàn ibẹ̀ yìí náà mọ̀ ọjà léwélégbò lẹkulẹja tí wọn ti ń ta àwọn àgbo eléyìí táwọn èèyàn ń lò ọjà òun jóná kọjá bẹẹ lónìí o bó o níṣẹlẹ ń gan ṣe wá wáyé àwọn aráàánú ọjà bó o lọrọ wọn báyìí gbáǹkọ́gbè tó lágbára mà ní ẹ gbọ ò lọ́sàn-án tòní.
0: tó ìròyìn eléyìí náà ló ń sọ wípé ẹni tí í ṣe ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo náà ló ti dárò àwọn ọlọ́pàá méjì o eléyìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ ìpàráàrò ní agbègbè bobo ló ṣe jẹ́ ṣé àwọn agbébọn ló kọjú ìbọn lù wọ́n ni ṣé ìjàmbá ló wáyé ni wọ́n ní àmọ́ o ọlọ́pàá méjì náà ni wọ́n dágbére fáyé o nínú ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ Imo.
1: ó dẹ jẹ́ yàbàrá ká lọ sínú ìwé ìròyìn daily post eléyìí tó jáde fún tòní gbáǹkọ́gbè kọ́mọ̀ṣúyọ̀ ń bẹ̀ o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Kano òun náà ni àmọ̀ ti náwó gan afurasí kan o lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tí wọ́n ló wáyé lórí arákùnrin kan eléyìí tí wọn lè sọ pàtó orúkọ tí ń jẹ́ àwọn ẹbí ẹ̀ ibi tí ń gbé ibi tó ti wá léyìí tí wọ́n ni wọ́n bá a nínú ilé kan eléyìí tí ò sí èèyàn kankan bẹ̀ ni àdúgbò wo gan nìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Kano ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní ó gbáǹkọ o ó sì rèé gbì.
0: tó bákan náà ní ìpínlẹ̀ akwa ibom wọn ni iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti mú èèyàn kan eléyìí tí wọn fura sí pé ó lọwọ nínú ìṣẹlẹ ìṣekúpani nǹkan tó wáyé ní agbègbè kan ní ìpínlẹ ọhún wọn ní kì í ṣe eléyìí nìkan o wọn ní kódà ńṣe ni àwọn ọlọpàá wọn tún lọ rèé kọlu ibùba eléyìí tí àwọn tí wọn jẹ adigunjalè tí wọn máa ń fara pamọ sí wọn ni wọn kọlu wọn o kí ló wá ṣẹlẹ lẹyìn eléyìí gbàǹkangbì ìròyìn ni ẹ sì gbọ.
1: ó dá gbàǹkangbì kan lélẹyìí tó ṣíyọ ní ìpínlẹ kánò wọn ní àwọn karambà ní ẹdá ikọ akọnánà tó lágbára eléyìí tí wọn ń pè ní bádìbàdì bandíìtì òun náà ni àmọ ti ṣekú pa ìmáàmù àgbà kan o ìyẹn ní abúlé tàlújẹ eléyìí ti mẹníjọba àbílẹ bodinga èyí tó wà ní ìpínlẹ sokoto bó ni wọn ti pa bàbá ìmáàmù onímáàmù ìmáàmù wọn ló di mẹta báyìí tí wọn ti pa o bó gan ni wọn ṣe pa wọn kí ni tí wọn ṣe fún wọn gan gbàǹkangbì tó lágbára mọ ni ẹgbọn lọsàn tò ní.
0: bákan náà ní ìpínlẹ gombe ẹjẹ ká gbóríyìn fún iléeṣẹ ọlọpàá abẹ o. wọn ní wọn mọ dóòlà ọmọdé kékeré kan ọmọdébìnrin ọmọ ọdún mẹjọ o. wọn ní bákan náà lọwọ sì tún ti àwọn mẹrin tí wọn fura sí nínú ìṣẹlẹ ìjínigbé ọmọdé ọhún ní ìpínlẹ gombe ní ìṣẹlẹ ọhún ló ti wáyé ìwé ìròyìn the punch ló gbé ẹkúnrẹrẹ ìròyìn náà.
1: ó dá ìròyìn eléyìí ní mọ̀ ń ṣe lálàyé pé wọ́n mọ dojú oró kọra wọn ni o àwọn ọ̀bàyé jẹ́ eléyìí tí wọ́n fẹ́ sọ àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà di fíafíà wọ́n ní wọn ò ní gbọ́ra wọn yé mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní dojú oró kọra wọn wọ́n mọ múra wọn balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan léyìí tí ọ̀rọ̀ wọn yóò fi di àfẹ́yìn tí eégún fi ṣọ nílẹ̀ yìí wọ́n ní ìjàjàkú akátá ọmọ bẹ́ẹ̀lẹ̀ o láàrin àwọn ikọ̀ akọnánà tó lágbára méjì kan àwọn làkúrá wà wọn náà náà dúró tán àwọn kan náà léyìí tó jẹ́ pé bandíìtì làwọn náà wọ́n wá dojú oró kọra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn falà káàdí mélòó nínú wọn ló wá dágbére fáyé pé ó dìgbò ṣe kí ni tó fa lọbọlọbọ láàrin igun méjèèjì gbàǹkangbì tó lágbára mọ̀ ni ẹ gbọ́ o pàkókò rẹ bàtí àní mo tiẹ̀ máa kọjú oró kọra wọn
0: báwọn
1: bí ó wà ní náà bá múra wọn tán lẹ̀ a tiẹ̀ lè sinmi nílẹ̀ yìí
0: jẹ́ káwọn ọmọ ogun lẹ̀ wá káwọn gan náà tiẹ̀ tún kó tún sinmi díẹ̀ kọ́lọ̀ elédùmarè kó ṣàánú wa tó ní ìpínlẹ̀ delta ìròyìn eléyìí ó gbàǹkangbì gidi gan ni wọ́n ní wípé àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n gba owó ìdóòlà owó ìtúsílẹ̀ wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tún ṣekú pa ẹni tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ delta ní ìṣẹ̀lẹ̀ eléyìí ti wáyé o wọ́n mú yàn ẹni kan mówó wá
1: wọn tún fún inú owó ẹtún gbẹmí lẹnu
0: tó ẹsùn tí wọn mú èèyàn wọn ẹtún gbẹmí lẹnu ẹ àwọn èèyàn ò bẹrù ọlọrun
1: kò tiẹ
0: sí ìbẹrù ọlọrun mọ bí tí wò kéré mọ báyìí
1: ẹmí
0: tó jẹ wípé kò sẹni tí ó ju ayé
1: ẹmí tí ò lè dá
0: lọgbà
1: báhùn ìwọ nu ọlọrun nù ó dáa tó bá rí bẹẹ wá já lọ sí ìpínlẹ benue wọn ní ìjàjàkú akátákọ eléyìí tó bẹlẹ láàrin agbègbè ságbègbè ọrọ gbogbo tó ní ṣe pẹlú àwọn adaran jẹ àti agbègbè kan eléyìí tí wọn pè ní sahi wọn ni a dojú oró kọra wọn níjọba àbílẹ katsina ala o ọrọ ọhún gbàǹkan ọmọgbì èèyàn mélòó ló dágbére fáyé pódìgbò ṣe iléeṣẹ ọlọpàá iléeṣẹ ọmọ ogun orílẹèdè wa nàìjíríà àwọn òṣèlétò ààbò tó kù ṣé wọn ti gbọ sí ìṣẹlẹ yìí ìgbésẹ wo ni a ti gbé gómìnà wọn ní ìpínlẹ benue ńkọ ìgbésẹ wo ni a ti gbé lórí ìṣẹlẹ alágbára yìí gbàǹkangbì mọ ni ẹ gbọ o bákòókò rẹ bá ti tò ní.
0: ní ìpínlẹ̀ ondo wọn ni iléeṣẹ́ ọlọ́pàá abẹ náà ló ti mú àwọn èèyàn mẹ́rin kan eléyìí tí wọ́n fura sí pé wọ́n wà nínú ikọ̀ adigunjalè nípínlẹ̀ ondo ni o kí wọ́n ṣe kí wọ́n gbé bó lọ́wọ́ ṣe bà wọ́n gbàǹkangbì ìròyìn ni ẹ sì gbọ́ tásìkò bá tó.
1: ó dé adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa ilé ìtẹ̀ǹtẹ̀ wa níkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn bẹ́ẹ̀ ti ń gbọ́ wa tẹ̀ǹtẹ̀ lé wa yìí inú wa dùn púpọ̀ sí yín o gbogbo ẹ̀yin tẹ̀ wà nítàkùn ẹ̀jẹ̀ eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ lé wa inú wa dùn púpọ̀ sí yín ẹ̀yin ẹ ṣáà máa tẹ̀lé wa àwa náà ní jẹ́ iní tàn mọ́ láti máa fún iní àwọn ìròyìn eléyìí tí ò lè jàǹbá kan nù. ó dá ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ bauchi wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn méjì kan eléyìí tó jẹ́ pé fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ rí wọ́n ti jí wọn gbé wọ́n wá wọ́ wọn lọ sí inú igbó kan eléyìí ti mẹ́níjọba àbílẹ̀ ti ní gí àwọn òṣìṣẹ́ elétò ààbò nípínlẹ̀ bauchi wọ́n ti dóòlà àwọn méjèèjì báyìí kásọ̀ láyọ̀ náà lọ bá dé o bó gan ni ẹ ṣe jí wọn gbé bó ni ẹ ṣe dóòlà wọn gbàǹkangbì ni ẹ gbọ́ lọ́sàn tò ní.
0: tó ìròyìn eléyìí òun náà ló ń sọ wípé iléeṣẹ́ ọmọ ogun torí omi òun náà ló máa dènà ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí ó yẹ kó wáyé o ṣùgbọ́n tí elédùà ọba mi òkè tí ò jẹ́ kó wáyé o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé òun náà ni ìbáwáyé o ní ìpínlẹ̀ Akwa Ibom. Wọ́n ní kódà wọ́n tún dóòlà àwọn tí wọ́n jẹ́ olókoòwò 37. Òun náà ni wọ́n dóòlà ìwé ìròyìn Daily Post. Òun náà ni ó gbé ìròyìn ọ̀hún.
1: Ó dá ìwé ìròyìn Daily Post náà ló gbé eléyìí níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ nípínlẹ̀ náà. Ní àmọ̀ ti dóòlà ọmọ ọdún mẹ́jọ kan eléyìí tó jẹ́ ọkùnrin èyí tí ẹni wọ́n jí gbé o níjọba àbílẹ̀ ti Akko èyí ti ń bẹ ní ìpínlẹ̀ Gombe. Bó gan náà ni ẹṣẹ̀rọ ọmọ ọ̀hún dóòlà kúrò lákàtà àwọn karambà ní ẹ̀dá eléyìí tó jẹ́ àwọn ọmọ ọlọ́mọ gbé àwọn afurasí mẹ́rin tọ́wọ́ báyìí ń kọ́ bó lọ̀rọ̀ tí wọ́n ti jẹ́ níbo wá lọ̀rọ̀ ọ̀hún dé dúró gbáǹkangbè tó yẹ kẹ́ ẹ gbọ́ ni o ẹ gbọ́ o lọ́sàn-án tòní.
0: Bákan náà níléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ní ó ti dènà ìkọlù wọn gbẹ̀san eléyìí tó yẹ kó wáyé lórí agbègbè kan ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ní ṣùgbọ́n ikọ̀ eléyìí tá a mọ̀ sí Operation Enduring Peace òun náà ni wọ́n mọ̀ lájà o náà jẹ́ kí ìkọlù alágbára ọ̀hún kó wáyé ní ìpínlẹ̀ Plateau.
1: Ó dé ẹjẹ́ agbára pa báyìí ká máa lọ sọ́dọ̀ àgbà owó eléyìí tó di àgbà owó ojoojúmọ́ ló ń kówó fáwa níbì já lọ polówó ọjà tá a bá wá padà dé gbáǹkangbèrè yóò tẹ̀sọ́wọ́ iwájú ẹ kú kalẹ̀.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
5: Airtel. Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ó fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
6: Oh yeah, make we talk true. Prices don't dey rise. But for Foodco, we don't bring better deals come your way.
7: Waiting they happen.
6: Now the Foodco June Jumbo promo. From Friday, 26 June to Sunday, 5th July. Better savings across Foodco store.
7: I beg, tell me the offers quick.
6: Sunfresh bread plus Milo 20 grams. 5 pieces. Now only 1,969 Naira. Instead of 2,150 Naira. Golden penny spaghetti 500 grams. Plus eggs pack of 6. Now just 2,379 Naira. Also enjoy 10% off refrigerator, washing machine and gas cookers. And if you're craving something delicious, you can enjoy tasted chicken and rice for as low as 2,500 Naira. Double sausage shawarma and Pepsi, only 3,600 Naira. Or chicken and chips with Pepsi for just 5,000 Naira.
7: This price is too sweet, oh.
6: Save 961 Naira on Lipton Iced Tea 40cl pack of 12 for 4,199 Naira only. Get Pepsi, Mirinda and 7-Up 60cl pack of 12 for 4,079 Naira instead of 4,548 Naira.
8: Visit any Foodco store today. From now till Sunday, 5th July. Every day for Foodco. Now better prices always.
9: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tun tó gbàgbọ́rọ̀ kan. Free Dettol Energy. ₦500 náírà péré ni. Rà tiẹ̀ lónìí. Free Dettol Energy. Darí ìṣàkóso rẹ.
10: Báńkọ̀gbì. Báńkọ̀gbì ìròyìn.
11: Ìròyìn.
10: Àgbọ̀sọ̀gbà ni.

0: ọ̀dà ẹ̀ káàbọ̀ torí pé gbẹ́ńkọ́gbì ròyìn ti wá ṣe tó báyìí láti máa fún yín back to back gẹ́gẹ́ bá a ti máa ń ṣe. Ẹ̀yin náà mọ̀ pé ní kànì ọmọlúàbí kò ṣeré ń bí o. Iṣẹ́ làwọn fojoojúmọ́ ọjọ́ ayé wa ṣe. Àṣejèrè lọ́ba tó ni wá yóò jẹ́ ká máa ṣe o.
1: Àmì àṣe.
0: Àní ṣàṣeyọwọ́lẹ̀. Ó dẹ̀ já lọ sí ìpínlẹ̀ Niger nítorí pé ìjàjàkú akátá títí náà bọlé. Ọmọ wáyè ìyẹn ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní Katako. Katako Tejina eléyìí ti ń bẹ níjọba àbílẹ̀ Tirafe. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn Fulani àti àwọn ti Kamuku òun náà ni ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ dojú oró kọra wọn. Àwọn èèyàn ilé tó lé ní 30 níye òun náà ni wọ́n ní wọ́n jóná gúrúgú látàrí ìṣẹ̀lẹ̀ títí náà bọlé eléyìí tó wáyé ń bẹ̀. Nígbà tí wọ́n mọ̀ tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún eléyìí tí ìwé ìròyìn The Nation tó gbé sígboro ayé o. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ọgọ́rọ̀ àwọn èèyàn kan òun náà ni ẹ tún fara ṣẹ̀ṣẹ̀ yánnayànna o nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tó jẹ́ pé kó wá àwọn olùgbé eléyìí ti ń bẹ́ ńbẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ara wọn. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí òun náà ló ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìgbẹ̀sọ̀ o léyìí tí ẹ ṣe lálàyé pé mí nǹkan bíi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday òun náà ni wàhálà bẹ́lẹ̀ léyìí tí wàhálà ọ̀hún ó lágbára gidi gan ni. Nígbà tí ẹnìkan eléyìí tó jẹ́ olùgbé lágbègbè náà tí ó mọ bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Minna Alhaji Isa Tango Tejina níjẹ́ o ó ṣe lálàyé pé ṣe rí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí àti ọjọ́ 24 oṣù kẹfà ọdún tá a wà nú ẹ̀ yìí òun náà ló ti bẹ̀rẹ̀ o léyìí tó jẹ́ pé ojoojúmọ́ òun náà ni wọ́n ń dojú oró kora wọn. Ó ní láti ìgbà náà àwọn ò tí ì rí nǹkan kan gbọ́ láti àkàtà ìjọba wọn nípínlẹ̀ Niger tàbí òun òṣìṣẹ́ elétò ààbò èyí tí ń bẹ nípínlẹ̀ náà láti wá bá wọn dá sí i. Tejina ẹni tó ṣe lálàyé pé àwọn ń ké sí wọn báyìí pé wọ́n dákun dábọ̀ wọ́n bá wọn dóòlẹ̀ ẹ̀mí àti dúkìá èyí tó ń fojoojúmọ́ ṣòfò. Ẹ wá já lọ o sẹ́kẹ̀tẹ̀ ẹni tí ṣagbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Niger ta lẹni tá à ń perí ìyẹn SP Wasiu Abiodun ni. Nígbà tí ó mọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ ó ní ṣe rí àwọn èèyàn tí ẹ ti tara ìṣẹ̀lẹ̀ náà dágbére fáyé ó ní ó lé o ní èèyàn 15 ẹ wá ṣònká wọn bó o ní ẹ ṣe rin tí ẹ fi dẹni àná ó ní ẹ ṣeun bẹ́ẹ̀ láàbí ni o. Ó ní ilé oníyàrá méjì kan eléyìí tá a mọ̀ sí 2-bedroom flat eléyìí ti bẹni Angonbago èyí tí ó jìnnà sí abúlé Gòdóró wọn ní Tejina níbi tá à ń wí yìí wà o. Wọ́n ní ṣàdédé òun náà ni àwọn kàràǹbà ní ẹ̀dá afurasí àdìhámọ́ra kan wọ́n lọ rèé rọkiri káàlí ọ̀hún wọ́n sì tiná bọlé èèyàn bíi 15 ti ń bẹ́ẹ̀ wọ́n dúró báyìí ni tí gbogbo wọn fi ń jóná gúrúgú kó tó di wípé wọ́n kúrò ńbẹ̀ kò tán síbẹ̀ o. Ó ní àwọn kàràǹbà ní ẹ̀dá kan léyìí tó jẹ́ pé àdìhámọ́ra ogun ni wọ́n wọ́n kọlu arákùnrin kan o ẹni 25 wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ wọ́n ní arákùnrin ọ̀hún níṣe ní ń pariwo kan tantan o pé ẹni tá à ń wí yìí ikọ̀ yàkàṣà ìní ṣe kò tán bẹ́ẹ̀ wọ́n ní arákùnrin kẹni 28 28 years old man wọ́n tún ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu onítọ̀hún. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Niger yìí ìṣẹ̀lẹ̀ tó lágbára ni o níbi tí ẹ ti ṣe lálàyé pé ó lé ní 30 àwọn èèyàn eléyìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàjàkú akátá èyí tó bẹ́ẹ̀lẹ̀ láàrin agbègbè méjì.
1: Tó a jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ògùn o ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní abúlé Adébíọpọ́n. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ òun náà ni ó mọ̀ bá àwọn ará agbègbè ọ̀hún lójijì eléyìí tó sì ń kọ wọ́n ní ààhin o ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́rùú lẹ́yìn tí ọkùnrin kan tó jẹ́ baba Nifa oníṣẹ̀ṣe ẹni 50 Muritala Shodiya tó mọ̀ọ́mọ̀ tó sì dáná sun ara rẹ̀ o. Wọ́n ní àwọn akọ̀ròyìn náà ni wọ́n rí gbẹ́jọ gbàjọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbé ní agbègbè ọ̀hún ní ọjọ́bọ̀ òun náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ìrọ̀lẹ́ ọjọ́rùú nígbàtí Shodiya tí ó mú epo bẹntiró tó sì dá sí ara rẹ̀ lórí nínú ilé kan tó jẹ́ ilé àkọ́pàtì kó tó di wípé ó sì mú ìṣáná ó sì ṣá sí i tó sì sọ iná sí ara rẹ̀ bá a ṣe ń béèrè náà nu o. Wọ́n ní lára àwọn olùgbé lágbègbè ọ̀hún náà ni wọ́n ní kánkànkán náà ni wọ́n sì gbìyànjú tí wọ́n mú omi láti fi pa iná ọ̀hún bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé wọ́n rí iná náà pa wọ́n ni wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà ní ìjàyè ní ìlú Abẹ́òkúta níbi tí àwọn ọlọ́pàá ti sọ wípé ẹni yìí ń kọ́ ó ti jà wọ́n lẹ́hùn eyín ò ní láàárọ̀ ọjọ́bọ̀ wọ́n ní ṣùgbọ́n ò kí ìṣẹ̀lẹ̀ yìí kó tó wáyé Shodiya òun náà ni gbogbo èèyàn mọ̀ sí Ifá torí wípé ó gbowó nínú kó mọ sọ nípa ìgbé ayé èèyàn kódà wọn ni wọn mọ pé ní awòràwọ nígbà míì wọn ni bẹẹ sì ni ìlú ìjàyè gangan ní ti ń ṣe iṣẹ ìṣẹṣẹ rẹ yìí kó tó di wípé ó lọ sí abúlé adébíọpọn yìí nígbà tẹnìkan wọn ń sọrọ ṣùgbọn tó ní kán mọ dárúkọ òun o ò ní wípé tọ wípé àwọn tí ń fura sí ṣódíyà wípé ẹnujọ mẹta yìí àwọn nǹkan kan ti ń farahàn lára rẹ bí ẹni tó ní àárẹ ọkàn bí ìpòrúru ọkàn wọn ni ṣùgbọn gbà táwọn gbọ wípé ó dáná sun ara rẹ wọn ni ẹwẹ mọ jẹ ká tanra wa látìgbà tí ìyàwó rẹ ti kọọlẹ tó ti bá ọkùnrin míì lọ wọn ni àtìgbà náà ni àárẹ ọkàn yìí ló ti ń jẹyọ lára rẹ o wọn ni ẹlòmíín tóun náà tún gbé agbègbè ọhún tó porúkọ titi ẹ ní kazeem òun náà ló sọ wípé àwọn kúkú gbìyànjú lábúlé ọhún wípé ní kété táwọn rí i làwọn pa iná náà tí wọn sì gbé lọ sí ilé ìwòsàn wọn ní ṣùgbọn o ọlọjọ náà ni ó ti dé tí ó sì fi mú lọ wọn láwọn gbìyànjú títa wọn ó ní ṣùgbọn láàárọ ọjọbọ làwọn ṣẹṣẹ wá ń gbọ wípé ifá ò ti dágbére fáyé o ó ní bó ti ẹ tilẹ jẹ wípé àwọn èèyàn kan sọ o wípé àwọn kan náà dáná sun náà dáná sí lára ó ní ṣùgbọn kò sí ní tó jọ bẹẹ torí wípé fúnra ara rẹ òun ló dáná sí ara rẹ la ibi tó sì ti ń gbìyànjú láti rápálá láti ibi inú igbó ibẹ làwọn aráàlú ni wọn ti rí i.
0: O lágbára gbàǹkọgbè ni
1: ìyàwó fílẹ̀ ọlọkùnrin míì lọ
0: òun náà tó wá jóná
1: kò ríbi rò sí mọ́ ni
0: o lágbára
1: kọ ṣùgbọ́n irú nǹkan bá òun kọ́ ni ó kàn
0: orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́
1: òun kọ́
0: ó ga dà mo máa ti máa sọnù pé nítorí ẹlẹ́kùn yóò rí irun bọ́rọ̀ run o torí pé ẹgbẹ̀rún ẹlẹ́ ni ó padà kọjá níbi tó bá kù sí ẹ wọ ṣẹ̀jà máa fi sùúrù ṣe kinní ọ̀hún o ìlọ́kùnrin ni tàbí ìlóbìnrin ọba tó ni wá yóò máa ràn wá lọ́wọ́ o ó dẹ̀ já lọ o sílùú ìbàdàn torí pé ìbàdàn nílé ẹ̀ ti àbáyé ìṣẹ̀lẹ̀ tó lágbára ó mọ̀ wáyé ń bẹ̀ wọn ni àwọn ọjà eléyìí tí ó tó owó iyebíye mílíọ̀nù gbé mílíọ̀nù mi òun náà ni ọwọ́ ọ̀nà eléyìí tó kọrin lálálá iná tó gorí ilé ìtajà tó fẹjú kẹkẹẹkẹ iná tó yà wọnú sọ níbodè nìbàdàn òun náà lọ́mọ̀ ti wó palẹ̀ báyìí o ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ìlú ìbàdàn ló ti wáyé gbajúgbajà ọjà tá à ń pè ní bodè kò sẹ́ni tó wà ìbàdàn tí ò mọ bodè níbẹ̀ gan òun náà ni ìṣẹ̀lẹ̀ iná yìí ló ti wáyé o wọn ni iná tá à ń sọ nípa rẹ̀ yìí ó gorí àwọn ilé ìtajà léyìí tó sì ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ eléyìí tó mú kí àwọn tó ń tajà nínú ọjà náà kí kálukú wọn mọ káwọ́ lérí báyìí kí wọ́n sì mọ ka àwọn gbogbo eléyìí tí wọ́n ti pàdánù ọba tó ní wá kó mọ̀ ṣàánú wa ni o pàtó ohun tó fa ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná yìí òun náà ni wọn tí ì sọ o títí di àkókò eléyìí tá à ń ka ìròyìn sí yín létí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post bó ṣe kọ ìròyìn ọ̀hún jáde lónìí o wọ́n ṣe lálàyé bí 20 àwọn èèyàn tí ń tajà ń bẹ àwọn ọkùnrin àwọn obìnrin kálukú wọn ní àmọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ àwọn ohun gbogbo eléyìí tó jẹ́ dúkìá wọn èyí tí iná tó bàjẹ́ kanlẹ̀ pẹrẹgẹdẹ àwọn òṣìṣẹ́ eléyìí tó jẹ́ pé iléeṣẹ́ panápaná ni wọ́n ti wá eléyìí tí wọ́n ń ṣe kìtàkìtà láti dóòlà ọ̀rọ̀ náà ọ̀hún nígbà táwọn ó sọ̀rọ̀ ti hàn tèmítẹ́mì ò pé kí wọ́n wí ni wọ́n ní bí ọjà ọ̀hún ṣe lọ́pọ̀ mọ́ra wọn kò jẹ́ kí wọ́n mọ bí wọ́n ti tètè ráàyè wọbẹ débi tí wọ́n fi láǹfààní àti tètè pa iná ọ̀hún kú fínfín bí wọn náà mọ bọ́jà ọ̀hún ṣe rí gbogbo ẹ̀ wọnú ara wọn kọ́lọkọ̀lọ́ báyìí ni ọba tó ni wá kó mọ̀ ṣàánú wa ni o wọn ní bó tilẹ̀ jẹ́ pé àwọn òṣìṣẹ́ kan léè tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ pàjáwìrì òun náà ni wọ́n máa ń tètè dìde sí wọn ní nípa pàápàá tí ìṣẹ̀lẹ̀ iná yìí tó wáyé òun náà ni wọ́n ti tètè lọ ọbẹ̀ o láti rí i dájú pé iná ọ̀hún kò tún na pájá lọ sí ibòmíì kí nǹkan mọ̀ bá tún ṣe bẹ́ẹ̀ tún lọ rèé ti kó mọ̀ tún lọ rèé bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ ni o nígbà tí wọ́n máa tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún wọ́n ní ọjà bodè gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ṣe mọ̀ pé ọjà kan tó jẹ́ ọjà tó tóbi ni o èyí tó jẹ́ wípé àwọn eléwé ọmọ àwọn alágbò ọmọ àwọn lékulẹ́jà àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé àwọ ẹranko ni wọ́n ń tà ń bẹ̀ àti àwọn ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ti ìbílẹ̀ òun náà ni ọjà yìí wà fún léyìí tó jẹ́ pé tẹ́ ẹ bá dé bodè lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí tèmítẹ́mì mo gbabẹ̀ kọjá lọ́sàn-án yìí èmi gan mo káwọ́ lérí pé bodè rèé wá dàbí ìgbà téèyàn ń wo fíìdì o lagbara po ohun oba to ni wa gbogbo awon to ntaja ninu oja bode
1: pa wa tu won ninu
0: yo ba wa tu yin ninu
1: pa wa tu won ninu
0: oro na to sele yi oba to ni wa yo je o san ni o
1: ase ase ami ase eje ka lo se ipinle imo won ni eni ti se alakoso fun le se olopa ipinle imo audo boso na ni o mo ti kominu ti o si ba okan je pupo pupo lori ipapoda awon olopa meji kan eleyi ti won padanu emi won lasiko ti won se ipararo won ni awon meje ni awon olopa ti won wa lenu ise lasiko ohun ko to di wipe oko won ko o se ijamba ni ijoba ibile isiala mbano ni ipile imo won ni awon olopa marun eleyi to ko won ni awon na farapa won ni won si ti wa ni ile iwosan lowo lowo baye nibe ti won tin gba itoju won ni bo te ti le je wipe ile ise olopa ipinle imo na lo ti bere iwadi lati fi mo ohun to waye gangan ti ijamba ohun to fi sele won ni ile ise olopa ni ipinle imo na lo si fi oro yi lede latara ati jade to fi ita ni ojobo lati ipase eni ti se agbenuso fun le ise olopa ipinle na DSP Henry Okoye gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wá wí wọ́n ní ìjàmbá ọ̀hún náà ló wáyé lọ́jọ́ ajé o ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ní òpópónà amakalu umuelema eléyìí tó wà ní ìpínlẹ̀ imo nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ní ìjàmbá o Okoye ṣàlàyé wípé àwọn ọlọ́pàá méjì náà ni wọ́n sì pàdánù ẹ̀mí wọn o níbi tí wọ́n ti ń gba ìtọ́jú nílé ìwòsàn tí wọ́n kó gbogbo wọn lọ nígbà tí àwọn márùn-ún tó kù wọ́n ní àwọn ń kọ́ àwọn náà ti ń ṣe díẹ̀díẹ̀ ìlera wọn ti ń padà bọ̀ wá sí ipò wọ́n ní ẹni tí wàá ṣe alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún eyín òyìnbó so náà ló sì ti pa á láṣẹ wípé ṣe rí àwọn ọlọ́pàá yìí òun ò fi wọ́n ṣeré o ẹ dákun gbogbo àwọn ìtọ́jú eléyìí tó bá yẹ tó bá wà ńlẹ̀ òun náà ní kẹ́ ẹ rí dájú wípé ẹ ṣe fún wọn kí ara wọn kó sì fi lè yá dáadáa ìwé ìròyìn the punch òun náà ló gbé ìròyìn ọhún.
0: ó dá a lè má kàn sẹ́yìn èèyàn wa ilé tó jẹ́ pé ìkànnì ọmọlúàbí lè takútì ẹ̀ ń gbọ́ wa láàárọ̀ ẹ̀ ń gbọ́ wa lọ́sàn-án ẹ̀ ń bẹ pẹ̀lú wa láṣáálẹ̀ ẹ̀ tó fi wálẹ̀ bó bá tún di lọ́wọ́ òru àwa mọ̀ dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ yín o ṣe ìwádìí gbogbo ẹ̀yìn tó jẹ́ wípé ìtàkùnjá Facebook lẹ́yìn tẹ̀ pa sí adúpẹ́ lọ́wọ́ tiyín náà Beatrice Mbare Olamiki ọmọ ìbílẹ̀ ni o Sherifat Funke Aziz adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bẹ́ ẹ ṣe ń tẹ̀lé wa Fúnmilayọ̀ Akínwékòmí ọ̀rọ̀ yìí ó mọ̀ ti kọjá ẹkún àdúrà òun náà la máa gbà o Matthew Cash Akinade àwọn ń bẹ pẹ̀lú wa Báyọ̀ Adégòkè ńkọ́ Kọ̀mọ́rù Àtọ̀dá adúpẹ́ ní ọwọ́ yín bẹ́ ẹ ṣe ń tẹ̀lé wa o Evan Kate adúpẹ́ bẹ́ ẹ ṣe ń tẹ̀lé wa Àrẹ̀mọ Oyeniyi Abisade Polo adúpẹ́ lọ́wọ́ yín o Akínṣọlá ńkọ́ adúpẹ́ lọ́wọ́ Tina Adékunlé Adébáyọ̀ ẹ̀ fìgbà kan fi wálẹ̀ Adédèjì Kọ́hìndé àti Ọlálẹ́yẹ Máyọ̀wá ẹ tí pọ̀ tó o ẹ lọ pọ̀ sí wa kẹ́ ẹ túbọ̀ máa like kẹ́ máa love kẹ́ máa ṣíà ẹ̀ àwọn àtẹ̀jíṣẹ́ yín ẹ mọ̀ jẹ́ ó kéré o ẹ mọ̀ dá sítẹ̀kọ̀ ẹja Facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí ẹ wá pin kárí ilé ẹ pin kárí oko ẹ jó dẹ́sẹ̀ kùkú kó tún napájá délé òkè lọ́n kó lè máa jẹ́ àǹfààní fún kó wá wa ni o ẹ wá já lọ sí ìpínlẹ̀ kẹlẹ́ ìta mọ̀ sí ìpínlẹ̀ kánò apá àríwá orílẹ̀-èdè wa nàìjíríà náà lọ́wọ́ o wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ ìpè iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ńbẹ̀ òun náà ni ẹ mọ̀ ti láǹfààní àti mú afurasí kan o léyìí tí ẹni ohun tí a torí ẹ̀ mu òun náà ló ní í ṣe

0: ńlá kan ó ń bẹ níbi déédé ọrùn rẹ léyìí tó ń ṣàpẹrẹ pé ó ṣeéṣe o kó jẹ pé àdá járímọdì o ni wọn lò láti fi bu ọgbẹ ìní sí ojú ọrùn rẹ kó tó di wípé ó dágbére fáyé pé ó dìgbò ṣe ẹnìkan léyìí tó jẹ pé ẹ olùgbé ló jẹ ládùúgbò náà wọn porúkọ tiẹ ní yusuf dau ibrahim ó ṣe lálàyé o pé ẹ wo ọrọ ọhún òun náà ló létí gbọ tòun náà nígbà tí ẹni arábìnrin kan ó sáré tetete lọ rèé bá ẹni tí í ṣe olórí ládùúgbò náà léyìí tí sì ń sọ fún wọn pé ẹ wo ilé kan tí ò séèyàn kankan ńbẹ arákùnrin kan ńbẹ ńbẹ o tó nínú ọrọ lọwọ o ó dàbí ẹni pé wọn bu arákùnrin náà ní ọgbẹ léyìí tó sì nílò kí wọn ó tètè lọ rèé gbé wọn ni àwọn èèyàn eléyìí jẹ sáré tètè lọ síbi tí ìṣẹlẹ náà ti ṣẹlẹ léyìí tí wọn sì ń wò ó wọn ní bí wọn ṣe ń bi wọn léèrè pé ṣé ẹ mọ ilé ebo leléyìí ń gbé wọn ní kálukú wọn mirí ni o pé àwọn ọdámọ o àwọn ò mọ o àwọn ò mọ ibi tó ti wá àwọn ò mọ ibi tí ń gbé bẹẹ làwọn ò mọ bó ṣe dé àdúgbò náà lọwọlọwọ bá a ti ń sọrọ yìí iléeṣẹ ọlọpàá nípínlẹ kánò òun náà ni ẹmọ tìnawọ gan afurasí kan o lórí ìṣẹlẹ ìṣekúpani tó wáyé lórí arákùnrin kan eléyìí tí wọn lè sọ pàtó orúkọ ti ń jẹ.
1: ẹ jẹ́ ká tara ṣàṣà ká lọ sí ìpínlẹ̀ akwa ibom o ibẹ̀ náà sì ni iléeṣẹ́ ọlọ́pàá rẹ̀ ti ń jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ òun ti bá ẹnìkan eléyìí tí wọ́n fura sí wípé apààyàn ni wọ́n ní ṣùgbọ́n o ti ń sá làwọn ti ń wá fún bí oṣù mẹ́fà sẹ́yìn wọ́n ní bákan náà ní ibùba eléyìí tí àwọn ajínigbé àwọn adigunjalè tí wọ́n mọ̀ ń fara pamọ́ sí wọ́n ní àwọn ti rí dájú wípé àwọn bá ibẹ̀ kan lẹ̀ o wọ́n níṣẹ́ ráwọn adigunjalè yìí náà ni wọ́n sì ń dààmú àdúgbò kan eléyìí tí wọ́n ń pè ní ibi ọ̀nà ibom ní ìjọba ìbílẹ̀ itu ní ìpínlẹ̀ akwa ibom gẹ́gẹ́ bí ẹni tí ṣàgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ akwa ibom dsp tim fon john bó ṣe sọ ọ nínú àtẹ̀jáde tó fi léde john jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ ti ọlọ́pàá òun náà ni wọ́n sì tún ṣe àwárí ìbọn ìléwọ́ kan tó jẹ́ ti àgbélẹ̀rọ àti ìbọn ńlá eléyìí tí wọ́n ń pè ní single barrel wọ́n ní wọ́n rí àwọn ọta ìbọn bíi márùn-ún àti atakùkù kan eléyìí tí wọ́n fura sí wípé jíjí òun náà ni wọ́n jí o gẹ́gẹ́ bó ṣe wá wí wọ́n ní bákan náà ni ọwọ́ bọ ọkùnrin kan tí wọ́n ń porúkọ rẹ̀ ní insikak akpan àti ikot akpan edemaya ní ìjọba ìbílẹ̀ ikota abasi ní eléyìí tí wọ́n sì ti fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ṣekú pa ọkùnrin kan tórúkọ títí ẹ̀ ń jẹ́ mark hassan ẹni tó jẹ́ wípé agbègbè ọ̀hún lòun náà ti wá wọn ni pé iṣẹ́ rí àwọn tí ọwọ́ báyìí náà sì ni wọ́n fẹ̀sùn kàn mọ́ wípé ìwà láabi yìí ni wọ́n hù ní ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2026 látìgbà náà kọ́ ni wọ́n ti na pápá bora tí wọ́n ti sá lọ ṣùgbọ́n wọ́n ní ẹgbẹ̀rún sàámù wọn ni kò lè sá mọ́lọ́hún ọba lọ́wọ́ wọn kò tán wọn ni lẹ́yìn bí oṣù mẹ́fà tí àwọn ọlọ́pàá ti fimú fílẹ̀ tí wọ́n ti ṣiṣẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ pẹ̀lú gbogbo ohun tí wọ́n rí gbàjọ wọn ni náà ni wọ́n wá bẹ̀rẹ̀ ìtọpinpin wọn ni wọ́n tọpinpin wọn o òun náà lọ́wọ́ sì fi bà wọ́n ní ọgbọ̀njọ́ oṣù kẹfà ní nǹkan bíi aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ náà pé tó ṣe kó báyìí òun náà ni ọwọ́ sì tẹ̀ wọ́n o ìwọ tó wù wá láabi bó o sá méèyàn ló ò lè sá mọ́lọ̀ lọ́wọ́ ọlọ́run náà ni ó sì tọ́ka rẹ̀
0: sáwọn
1: ènìyàn bó ṣe wà nù.
0: a tún polówó ọjà tá a bá wá padà dé gbàǹkọ́gbìrò yìí ó tẹ̀sánwọ́ iwájú ẹ̀kú kalẹ̀.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
5: Airtel.
6: Mà jọ́ ní tèmi ó, mà jọ́ kẹ́.
5: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọ́ni kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé. Wọ́n ṣe fẹ́ bí ọdún mọ́kàndínlógún.

àjò olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe yorùbá jọ lójú ohun ilẹ̀ yorùbá ń pè yín ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀ganú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2024

0: tó ẹ mọ̀ káàbọ̀ padà o ìròyìn gbáǹkọ̀gbìn náà ló sì ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn ọdún mọ́kàndínlógún kéré mi kọ́ o ọlọ́run à ń fàwọ èbó jẹun
1: ọmọ ọdún mọ́kàndínlógún ní ìsìn ṣeṣe kó ti jáde yunifásitì tàbí kó ti mọ owó
0: pé yóò parí báyìí
1: gbàdúwé kéèké kọ
0: èyí tó bá lọ rè kọ sẹ ó lè ti mọ ṣiṣẹ lọwọ báyìí
1: bẹẹni o
0: kẹ́ẹ̀lé bá mọ wípé kèrémíkọ o
1: kèrémíkọ
0: ẹyin náà mọ pé láti ọdún kọkàndínlógún náà ta ti ń fi àwọ èbó jẹun kò fọ mọ wa lọwọ rí kò sì ní fọ láíláí fá àbàdà
1: ṣùgbọ́n ìyá àdínì kò rọrùn kéèyàn sì mọ maintain stis yẹ
0: bẹẹ títí
1: di sí kà sì túmọ maintain
0: kọpọsítọ
1: ìjẹ akọṣẹmọṣẹ
0: bẹẹ ni
1: ẹgbẹ fún slash
0: professionalism náà ń pè
1: bẹẹ ni ẹgbẹ fún slash
0: ṣe ti gbé fún wa
1: mo jẹ́ àwọn ti wa
0: ẹ ṣe mo jàre ẹ wo ẹ jẹ́ máa kàwà sákì ọ̀nà kẹ́sítò lẹ́bù ká lọ sí ìpínlẹ̀ kẹlẹ́ tó pè ní ìpínlẹ̀ sokoto gbáǹkọ̀gbìn ìmọ̀ṣẹ́lẹ̀ ń bẹ̀ nana awa awo nítorí tí mo fi pè ọ́ nana awa awo ni pé sokoto ni mo lọ wọ́n ní àwọn kàràbà ní ẹ̀dá ikọ̀ akọ̀nọ́nà tó lágbára wọ́n mọ̀ sọ́ṣẹ́ láabi o wọ́n lọ sí abúlé kẹlẹ́ tá à ń pè ní tàlújẹ èyí tí mo níjọba àbílẹ̀ bodinga nípínlẹ̀ sokoto ni o kí wọ́n lọ rèé ṣe ń bẹ̀ wọ́n ní bàbá àmọ́mu onímọ̀ọ́mu mọ́ṣáláṣí ńlá kan òun náà ní ọmọ dojú orókọ o ní pápá tábí ìgbà tá a wà ń pápá ìjà kọ́ bàbá farapa òun náà ní ẹgbẹ̀mí lẹ́nu ìmáàmù ọ̀hún kò tó tọ́ bẹ́ẹ̀ wọ́n tún ní àwọn méjì míì wọ́n tún mú àwọn eléyìí náà kúrò ńlẹ̀ wọ́n gbẹ̀mí lẹ́nu wọn ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí lọ́jọ́ tí wọ́n dé láti gbẹ̀mí lẹ́nu ìmáàmù wọ́n ní odidi wákàtí méjì òun náà ni wọ́n fi ń da agbègbè náà rú tí ò sí ẹnikẹ́ni èyí tó dá wọn lọ́wọ́ kọ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ nípa àdúgbò kan eléyìí tí wọ́n pè ní dánchidi òun náà ni àwọn kàràbà ní ẹ̀dá yìí ni wọ́n wọlé sí o wọ́n ní ẹ̀dàbẹ̀ rú ó débi gẹ́ wọ́n tún lọ sábúlé tàlújẹ wọ́n rú ọkọ̀ ńbẹ léyìí tí àwọn èèyàn ti ń bẹ ńbẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo yáyo yáyo ọba tó mọ̀ ni àwọn kò ṣàánú àwọn o ètò ààbò yìí wọ́n ló di fíagan ni nígbà tí wọ́n máa tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún eléyìí tí ìwé ìròyìn daily post tó sọ sí ìgboro ayé o wọ́n ní bí wọ́n bá ní kán máa kà á ní nǹkan bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn iye ìmáàmù tí wọ́n ti pa ìyẹn ládùúgbò náà òun náà ló ti di mẹ́ta báyìí ó mọ̀ wá lágbára o àwọn ikọ̀ akọ̀nọ́nà tó lágbára náà wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé wọ́n ti mọ bí wọ́n ti máa hùwà láabi wọn láti ìgbàdégbà òun náà ni wọ́n máa ń kọlù wọ́n lágbègbè náà wọ́n ní bí wọ́n bá ti dé báyìí tòrótòrótòrótòrò ni o léyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yin bájínátùrì ibùkún ti fọná lẹ́nu ẹni ọba lè bá ọba ẹni ọba lè yè óyè òun náà ni ọ̀nà tí wọ́n ń gbà ṣiṣẹ́ láabi wọn wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé lẹ́yìn tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tán wọ́n wà á bọ́ sínú agbo ẹran ẹlẹ́ran wọ́n da gbogbo ẹran ọ̀hún wọ́n dá lọ sí àkàtà wọn ẹ wá já lọ sákàtà ẹni tí ṣàgbọnisọ fún iléeṣẹ́ ọlọ́pàá yẹn ní ìpínlẹ̀ sokoto dsp ahmed rufaaye nígbà tí wọ́n bi léèrè àwọn oníròyìn pé aisha ṣe ẹ gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ bodinga pàápàá jùlọ lábúlé tàlújẹ àti àdúgbò kẹlẹ́ tó ń pè ní danchadi ṣe ẹ ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ ṣe ẹ gbọ́ pé ó di ìmáàmù mẹ́ta tí wọ́n ti pa agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ dá wọn lọ́hùn pé eléyìí tẹ̀ ń sọ yẹn àwọn ò tí ì gbọ́ lórí tábìlì iléeṣẹ́ ọlọ́pàá o wọn ò tí ì mú ọ̀rọ̀ náà wá sétí gbọ́ àwọn àwọn ò tí ì gbọ́ kankan nípa rẹ̀ ọba tó ní wá kó ṣàánú wa ni o ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà kó bá ní túnṣe kó dúró ṣírímú kọ́kà àwọn ọmọ ilẹ̀ yìí kó lè bá a balẹ̀ kí wọ́n lè rìn yẹn fanda kí àwọn ẹlòmíì tó jẹ́ àrè tó lè ṣe orílẹ̀-èdè yìí láǹfààní wọ́n lè wọlé wá kọ́kàn tiwọn náà lè balẹ̀ ìwé ìròyìn daily post ló gbé lónìí gbáǹkọ̀gbìn ló dà lórí tábìlì tiwa.
1: tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ náà àwọn náà ṣe bẹbẹ o wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọ̀hún náà ló ti ba àwọn mẹ́rin kan eléyìí tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìdígunjalè kan tó wáyé ní agbègbè aládé ìdànrè ní ìjọba ìbílẹ̀ ìdànrè nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bó ṣe jẹyọ nínú àtẹ̀jáde tí ẹni tí ṣàgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh tó fi ìta gẹ́gẹ́ bó ṣe wí ó ní àwọn tí wọ́n fura sí tí ọwọ́ bọ̀ ọ̀hún náà ni Alex Omotayo Adeleye Bolu Ọ̀ṣọ́ Ìbùkún àti Nora Umar ó sọ̀rọ̀ síwájú ó ní wípé àwọn mẹ́rin yìí òun náà lọ́wọ́ sì bá eleyi ti won to pinpin won wipe won wa lara awon iko adigunjale kan eleyi ti won lo fole ti won ma nfole onile ni agbegbe idanre ati ayika re won ni koda lara ise ti awon olopa se ye na lo si je ki won sawari awon ohun ija oloro lo tun wa je ki won tun so fun awon olopa mi wipe oya ise po fun wa lati se eleyi ti won si tun kora won sita ti won lo si agbegbe ohun ti owo se fi ba awon eni ti won fura si ye ile ise olopa na wa je ko di mimo wipe ise kan gboge eleyi ti won gbe le awon lowo ohun na ni lati ri daju wipe aabo o wa lori emi ati dukia awon olugbe ni ipile na o gege bi agbenuso fun ile ise olopa ipile ondo ohun se wi oni lasiko ti awon se iwade oni koda awon tun ri gbo wipe ni ojo ketala oṣu kẹta ọdún 2026 ẹni tí wọn fura sí wípé òun gangan ló ń léwájú ikọ̀ òun alex ọmọtayọ náà ni wọn ló ti kọkọ lọ sí ilé ẹkọ gíga ti ìdánrè ilé ẹkọ girama ti ìdánrè mutoro gafara eléyìí tí wọn pè ní ìdánrè high school wọn ló lọ sínú ọgbà bẹ pẹlú àwọn ohun ìjà olóró ibẹ náà ló sì ti ń halẹ mọ ẹni tí í ṣe ẹṣọ aláàbò tó wà ń bẹ wípé òun ó ṣekú pa ò ó ní wípé ṣebí ọdẹ yìí òun gangan ló ń gbìyànjú láti yìnbọn fún òun ní alẹ àná eléyìí tóun fẹ wá síbẹ ní tó fẹ lọ ṣe òun ni ò mọ ẹni tí wọn sì gbà gẹgẹ bí ọdẹ òun ó ṣàṣiṣẹ ọwọ títí ẹ wọn ló ń halẹ mọ ni wípé òun ó pa wọn ní àmọ dúpẹ wípé ẹlẹmìí kò fi ẹmí ọdẹ náà kò fi lè lọwọ wọn ní àmọ ṣá iléeṣẹ ọlọpàá ìpínlẹ ondo náà lọwọ rẹ ti ba àwọn mẹrin kan tí wọn fura sí wípé adigunjalè ni wọn ní agbègbè ìdánrè.
0: ó dáa tó bá níbẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ niger torí pé ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tó wáyé ńbẹ̀ yìí òun náà lọ́mọ̀ dàbí ìgbà tó jẹ́ pé fúnra wọn náà ni wọ́n mọ dojú oró kọra wọn o fúnra wọn náà ni wọ́n mọ gbẹ̀mí lẹ́nu ara wọn fúnra wọn náà ni wọ́n mọ hanra wọn lẹ́mọ̀ ẹ̀yìn mẹ́rẹ̀ẹ́ pa wọn wo àwọn karambaní ẹ̀dá ikọ̀ agbésùmọ̀mí tó fi lórí àwọn karambaní ẹ̀dá ikọ̀

0: ẹni àrègbègbè kan eléyìí tí wọn pè ní tamkin eléyìí tó tún lọ rèé jáde ìyẹn sigi yáyà wọn ní ìjẹjẹ mọ ìpín agbègbè tá a pẹkẹ lù yìí ìjọba àbílẹ mẹsingu níbẹ ló wà ní ìpínlẹ niger àwọn ìtàkùn ayélujára kan eléyìí tó jẹ pé wọn máa ń sọ níbi tí nǹkan dé dúró tá a bá ń sọ nípa ètò ààbò nílẹ̀ yìí ní tàkọ̀ ayélujára sàgàzọ́lámà kama ni wọ́n ń jẹ́ òun nígbà táwọn ọmọ yọjọ́ ọ̀rọ̀ síta yẹn lórí ìtàkọ̀ ayélujára x èyí tá a mọ̀ sí twitter tẹ́lẹ̀ wọ́n níṣẹ́ rí igun méjèèjì wọ́n rún nǹkan mọ́ra wọn lára o àti igun kínní àti igun kejì lèèyàn dágbére wáyé ńbẹ̀ àti igun kínní àti igun kejì òun náà ni wọ́n fara pa ǹjẹ́ bó ló ṣe jẹ́ gan wọ́n ní bẹ́ẹ̀ lábí ni wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé àwọn ikọ̀ akọ́nọ́nà tó lágbára kan ẹ̀sùn afẹ́ mọ̀ yọ síbí wá wọ́n ní ká tó bojú wò ká tó bojú rí wọ́n ti dojú oró kọ́ra wọn ogun ti bẹ̀ láàrin ikọ̀ méjèèjì lẹ́yìn tí wọ́n ní àwọn tí wọ́n lè dúró wò tán láàrin wọn kálukú wọ́n ya dànù ni o ṣùgbọ́n ṣá ọgbẹ́ ẹ̀bọn bẹ lára kó wa wọn ǹjẹ́ mélòó gan ló dágbére fáyé mélòó gan ló fara pa ìwé ìròyìn daily post ó ṣe àkọsílẹ̀ ìròyìn ọ̀hún ó ṣe lálàyé o pé wọn àti ẹ̀ lè sọ pàtó mélòó nu wọn ló kú mélòó nu wọn ló fara pa ṣùgbọ́n ṣá o ojú oró tí ẹ dàkọ́ra wọn nínú igbó tó dàbí ẹsẹ̀ ògbèjì tí wọn ti jọ pàdé wọn ní ọrùn kan mọ́ra wọn la
1: bí
0: ó sì ṣe
1: mọ
0: rí náà nù
1: bí ó sì ṣe mọ rí náà nù láyé àìní
0: pẹ̀kún
1: títí tí wọ́n fi palẹ̀ ara wọn mọ́ tí wọ́n palẹ̀ ara wọn mọ́
0: àmì o ìwé ìrìnlẹ̀ ní post ló gbé lónìí gbáǹkangbì ló dà lórí tábìlì tiwa.
1: ó dá ẹjẹ́ mú ìròyìn kásọ̀ láyọ̀ eléyìí tó wà ní àkàtà tèmi ń bí
0: orí
1: mo ti wojú aago mo rí wípé kásọ̀ láyọ̀ náà ni ti ń kàn lọ́nà wọ́n ní àjọ kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti máa ṣe ètò ẹ̀dáwó fún ètò ààbò ní ìpínlẹ̀ èkó tá a mọ̀ sí lagos state security trust fund òun náà ni wọ́n ní wọ́n ti fi ẹ̀bùn àwọn aṣọ tí máa ń dènà ọta àbọn wọn ni wọn ti fún àti àwọn adérí hẹlmẹ́ẹ̀tì eléyìí tóun náà máa ń dènà ìbọn
0: ọlọmọjàre
1: tí ò dáa tó fi mọ àwọn agbòjò aṣọ agbòjò eléyìí náà ni wọn ni wọn ti fún àjọ eléyìí tó ń gbógun ti lílo oògùn olóró àti ṣíṣe fàyàwọ́ rẹ̀ ní orílẹ̀-èdè yìí láti túbọ̀ jẹ́ kí wọ́n jára fáfá sáṣá sí iṣẹ́ o àti láti túbọ̀ jẹ́ kí ètò ààbò wọn kí ó ní ìdàgbàsókè o wọ́n ní ìgbésẹ̀ yìí náà ló sì wáyé o lásìkò tí ẹni tí ṣe ọ̀gá àgbà fún àjọ ọ̀hún tó tún jẹ́ akọ̀wé àgbà fún àjọ náà ọ̀mọ̀wé ayọ̀dẹ́lẹ̀ ògúnsàn tí ó ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ àjọ ndla níbi tó sì ti mú dá wọn lójú ń bẹ̀ níwájú ẹni tí ṣe olùrànlọ́wọ́ fún ọ̀gá àgbà àjọ náà wálí lima abubakar wípé ìjọba ìpínlẹ̀ èkó ńkọ́ yóò mọ tẹ̀síwájú ni láti máa ṣe àtìlẹ́yìn fún ìgbáyégbádùn wọn pàápàá jùlọ àwọn tó wà ní ìpínlẹ̀ èkó ògúnsàn òun náà ló wá jẹ́ kó di mímọ̀ pé àwọn irinṣẹ́ eléyìí tí wọ́n fún wọn yìí náà ni yóò jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ àjọ náà kán lè máa dáàbò bo ara wọn pàápàá jùlọ lásìkò tí wọ́n bá ń ṣe ìpàráàrò àti láti lè jẹ́ kí iṣẹ́ wọn kó túbọ̀ já fáfá sí o ó ní àwọn wá sí iléeṣẹ́ wọn ọ̀hún pẹ̀lú àwọn bullet proof àwọn hẹlmẹ́ǹtì àwọn aṣọ agbòjò kí iṣẹ́ wọn kó bàa tún lè máa tẹ̀síwájú sí i ó ní bẹ́ẹ̀ náà ni yóò sì tún ràn wọ́n lọ́wọ́ lásìkò tí wọ́n bá ń ṣe ìpàráàrò onígbàdégbà ó ní torí wípé àwọn fẹ́ kí àwọn ẹ̀ṣọ́ àwọn kí ààbò tó péye kó wà lórí wọn ó wá gbóríyìn fún gómìnà babájídé olúṣọlá sanwóolu wípé ó ń ṣe ètò ìnáwó sí ẹ̀ka ètò ààbò jákèjádò ìpínlẹ̀ náà tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó dàbí awakọ̀ eléyìí àbí igi lẹ́yìn ọgbà àwọn àjọ elétò ààbò gbogbo ní ìpínlẹ̀ èkó bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé ó tún gbóríyìn fún àjọ ndla náà ẹ̀ka ti ìpínlẹ̀ èkó eléyìí tó wà ní abẹ́ àkóso abubakar ṣùgbọ́n ó ní àwọn ò ní tẹ̀tì bẹ́ẹ̀ sì ni kò ní rí àwọn láti máa ṣe àtìlẹ́yìn fún wọn.
0: o da dupe adupe pe okun lowo eyin eyan wa le ite ti n ba wa bo lati ojo aje monday ojo segun tuesday ojo ru weze ojo bo thursday to fi di eni ti se ojo e ti friday eleyi ta ti mu wa se ti gbo yin awon isele to ti sele lawon abikan ti na pajade le okere lohun ta pe ni gbanko bi o ti wa roke fun toni ati fun tose inu o ati fi ko o dojo aje monday ka to lo rere nibi ta fi ko si ba ba ti dide bayi ba go meta ba ti lu Lunch Break Extra loku pelu Kebugi Kenneth Ogwaije baboni yon lo niyan
1: the brown sugar
0: manye onirugbon ya uke yo wole wa yo wa fun back to back egg badwe gidigan ni o bobo adi la ago meje asale oni titi di ago mejo opelero le ba pade o lori eto keto kan ta pe ni aria extravaganza olare waju adewuse score off right yo to mu wa se ti gbo yin yo si dun
1: gbogbo
0: kan si elephant solo ni o giran score off
1: opo
0: sne
1: oloko pupo le ma pe
0: oloko pupo ni o e wo e ma gbadun wa back to back nikan ni omo luabe be na mo pe 24/7 awa pelu yin awo mo lo bayi o aminat adetun badmos on loruko temi o mo tan aye ile ton se be nkan mama o se dada
1: temilade aloko ohun na le mi nje odigba kuna ire o
2: eni abalaba le baba ori lori o ma je aji se bi oyo laari
3: iwa topolo lo
2: splash 105

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹnu gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú, ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbòrò kan, Predator Energy, 500 naira péré ni, ráti ẹ lónìí. Predator Energy, darí ìṣàkóso rẹ.
2: Oops, your phone don't fall, no wahala.
3: Your phone don't fall.
2: With the new Itel Power 80, drop, no wahala. Fall inside water, no wahala. Tired of power anxiety, no wahala. Ready to upgrade your life? Grab them now at retail shop.
4: The first 6,000 customers get benefits worth 120,000 naira.
2: Itel Power 80, no case, no wahala.
3: No wahala.
5: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.
6: Be prepared for global opportunities.
7: Study at Trinity University, Yaba, Lagos.
6: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
7: We equipped you with skills the world demands.
6: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
7: cybersecurity, computer science, accounting, economics, marketing,
6: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
7: Trinity University, building on the rock.
8: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
9: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
8: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
8: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
10: Offer valid while stocks last.
8: Me and Maggi, so good together.
11: Only one station keeps it real. The first. The best. The best. The most listened to. This is Splash 105.5 FM. Beaming kilowatts of sound across southwestern Nigeria. This is Oyo State's number one. Splash 105.5 FM.

0: Midlands Communications Limited.
1: Èyí mú wàrán ti gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú, ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbòrò kan Predator Energy 500 naira péré ni láti ẹ lónìí. Predator Energy, darí ìṣàkóso rẹ.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
4: Offer valid while stocks last.
5: Me and Maggi, so good together.

0: kejì káṣíẹ̀.
1: Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùbàyùbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè náà ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káṣíẹ̀. Ṣó ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀.
3: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún. Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà. Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pààkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
4: Ibi tágbò méjì bá ti ń fìwọ́ olùwò gbọ̀ngbọ̀ngbọ̀n, kò sẹ́rán dúráyà ń pe sí ọdẹ. Gbéná wojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú adérò.

0: prepared for global opportunities.
1: Study at Trinity University, Yaba, Lagos.
0: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
1: We equipped you with skills the world demands.
0: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
1: cybersecurity, computer science, accounting, economics, marketing,
0: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
1: Trinity University, building on the rock.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ọtúbàárẹ ọlọrun lókè ọba ọgá ńlá kábíyèsí rẹ lẹdùmarè ọba ọgá àgbà ọba tó ń tọjú oyún tóyún fi ń dọmọ ìwọ ló ní àwa tá a fi wá ìwọ ló ní pé ká mọ lọ pé kò ní sìn kankan àtìlẹyìn kò dúró mọ tini gbogbo ògo fókò ní dé àsìkò yìí o torí pé tí paul ló bá ń gbìn tí àpòlò bá ń bomi rìn ìwọ náà ọba ló ń mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkínní kan ò lè ṣe ìlú ọdún orin òkọ agogo ọdún ṣẹkẹrẹ ọta ìwọ ládùn tí ń bẹ náà ọta ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ létí ta ló lè bọ dórúkọ náà kò sí òwò àfiwọlọ nìkan ìwọ tó múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ́lá dààmú àwọn alágbára tó tó ọ láàrẹ o ọba tó ni mímọ ṣe lọdọ abiodun adewole lorúkọ mi mr double ńlọpọ èèyàn mọ ń pè mí ìjọba àbílẹ lẹtọ ètò níjọba àbílẹ ó tún ti lẹfùrò gbàgbó sórí ìkànnì splash 105.5 fm tá a lè ti ń bọ sílẹ fún báláwú ládùúgbò fẹlẹlẹ ńlẹ ìbàdàn ètò ìjọba àbílẹ ń tó ní í ṣe pẹlú ìdàgbàsókè ẹsẹ kùkú ìlàmọ gbéyẹwò lórí ètò yìí ọrọ tó ní í ṣe pẹlú bíjọba àbílẹ ó ṣe ṣe é fi ọwọ gbáyàlé lórí bí ìjọba àbílẹ̀ ó ṣe di tá a mọ̀ múyangàn tá a mọ̀ wà proud of bí a ṣe lè bò ó ló di alógún lórí ètò yìí ó ńlá ti ń pariwo movement for local government autonomy ànídàmú túnde ọláwúwo ìlólóòtú ètò yìí desmond adégbòyìgà tuntun jì àgbáwó ìlàmójú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wà àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kúrò kẹrẹ lórí bí ó ṣe dá adékúnlé rahimi nobo ọlánàṣẹ oyin kanṣọlá ọlá faleti ọlá olúwa faleti àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrúkú ẹwà láàdì ẹtùn pò láti ṣe lórí ètò ìjọba àbílẹ̀ fún ti ìrọ̀lẹ́ yìí ọmọ nàìjíríà ẹ méje ń tẹ̀yìn o ìta ti pé ìrọ̀ ti pé ọlọ́run lókè ó dọwọ́ rẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé wa lórí ayélujára wọn ó ti láǹfààní àti mọbi tá à ń lọ ìjọba àbílẹ̀ ìbàdàn sáwọ́tú ẹ̀ sí tí ìbòjókòó ìjọba rẹ̀ ń bẹ lálẹ́ sí lọ́yẹ́ ńbàdàn ìlà ń lọ lórí ètò lónìí ò torí pé alága tí ìlú dìbò yẹn wọ́n ti wà pẹ̀lú wa nílé agbára lásìkò ẹ̀yìn ara sáwọ́tú ẹ̀ sí ẹ̀ máa bọ̀ ẹgbẹ́ rédíò yín ẹ̀yìn òkè ẹ jẹ́ kọ́ máa kanra wọn gbogbo ẹ̀yìn tí àdúgbò yín ibi ìtajà yín ọbọ̀ sunday àbàdàn sáwọ́tú ẹ̀ sí àbí tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa ibi tí nǹkan dé dúró níjọba àbílẹ̀ ìbàdàn sáwọ́tú ẹ̀ sí ẹ̀yìn rédíò sókè alága ti wà ń bì ẹ jẹ́ kí n máa kí alága ìjọba àbílẹ̀ ìbàdàn sáwọ́tú ẹ̀ sí káàbọ̀ kẹ́hìndé adéyẹmí àkàndé ẹ káàbọ̀ sórí ètò yìí sá.
1: ẹ ṣe olótú.
0: sálàáfíà àlẹ wa.
1: olùwà ṣeun àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ànídàmú.
1: mo kí gbogbo òṣìṣẹ́ splash fm náà jíǹde ara máa jẹ́ o.
0: àmì ẹyìn tí a bá bini léèrè ta bá ń sọ̀rọ̀ nípa ìjọba àbílẹ̀ ìbàdàn sáwọ́tú ẹ̀ sí wọ́n máa sọ pé ìlú a máa ní okọ̀ a sì máa lókì gẹ́gẹ́ bí èèyàn ṣe máa yàtọ̀ síra wọn pé ọmọ ìyá méjì wọ́n ní kò sí two identical twins pé èèyàn tí wọ́n bínú ìyá kan náà tí wọ́n jọra wọn tán yányán pé kò sí ó túmọ̀ sí pé ìjọba àbílẹ̀ náà ò jọra wọn tán yányán ìpínlẹ̀ náà ò jọra wọn tán yányán orílẹ̀-èdè náà jọra wọn tán yányán ẹ bá ń sọ peculiarity mẹ́ta tí ń bẹ níjọba àbílẹ̀ ìbàdàn sáwọ́tú ẹ̀ sí tó fi yàtọ̀ sí ìbàdàn náà tì.
1: ẹ ṣe púpọ̀ olótú ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government jẹ́ ìkan nínú àwọn ìjọba ìbílẹ̀ 33 tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́run sì fi ìbùjókòó rẹ̀ sí alẹ́ṣinlọ́yẹ́ tí a bá ń wo nǹkan tí ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government tó fi yàtọ̀ sí àwọn ìjọba ìbílẹ̀ yòókù àkọ́kọ́ ni irú àwọn èèyàn tí ó wà ní ìbàdàn south west local government a rí wípé ní ìbàdàn south west local government tí ó yàtọ̀ sí àwọn ìjọba ìbílẹ̀ míì ò ní wípé àwọn ọ̀mọ̀wé ọ̀kàwé ni ó kún ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government ìyún ẹni ẹlẹ́ẹ̀kejì ni wípé ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government ó dàbí orírun ìṣẹ̀mbáyé ní ìbàdàn pàápàá jùlọ tí a bá ń sọ̀rọ̀ àwọn bíi agbolé ńlá tí ó ní orúkọ tí àwọn èèyàn kẹntakẹnta tí wọ́n sì ti ibẹ̀ jáde ẹ̀kẹta tá tún máa wò ní ìyàtọ̀ tí ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government tún fi ń lékè òun ni wípé ó jẹ́ ìjọba ìbílẹ̀ tí àwọn ìjọba ìbílẹ̀ yòókù máa fi ń gbàdúrà wípé kí ìjọba ìbílẹ̀ tàwọn náà kó rí bẹ́ẹ̀ nípa ètò ààbò nípa ètò pípèsè ohun ìmáyédẹrùn fún àwọn tí ó ń gbé ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government.
0: Now nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ ẹni nínú àwọn nǹkan tí ó jẹ́ peculiarity ìbàdàn south west ẹ sọ̀rọ̀ ń páwọn ọ̀mọ̀wé ń bẹ lọ́dọ̀ yín
1: bẹ́ẹ̀ni
0: ṣé àwọn ọmọ wà lọ́dọ̀ yín ju ìbàdàn náà ti lọ ìbàdàn náà tó ní poly ìbàdàn tó ní ui tó ní gbogbo ẹ̀.
1: kéèyàn ní ilé ìkọ́wé ńláńlá kò fi hàn wípé ko so wipe o ju bi ti awon ti o kawe ti o gboye ti o nimo ti o loye ti o wa ti won gbe lo
0: bo le se le justify point yen pa won mo we n gbe badan southwest Ibadan na ti lo
1: be ba wo gbogbo adugbo ti o wa ni Ibadan southwest local government ka kokko mu agbegbe oluyole ko si enikan ti o ni ti gba agbegbe yen koja etori agbegbe oluyole koko je akoko nu industrial estate ni ilu Ibadan be na ni o je akoko ninu residential estate ni Ibadan
0: so se ka kuku so pe ijoba abile Ibadan southwest o je combination metropolitan industrial ati residential gbogbo e lo pe sibe tori pe ta ba so npa Ibadan southeast mo tun fe mu ni isin tori ngba te so le kan e so ro npa pe o je orirun ta ba si so orirun Ibadan southeast awon eyan mo lorirun du Ibadan southwest lo tori mo po nkan kan Ibadan south ibi ta ba ko lorirun Ibadan gangan nu bo te ti pe ko ju si ayin na ni
1: be ni mo le mo pe Ibadan southeast ni orirun
0: sugbon wo ni industrial estate bi ti yin
1: mo ni industrial estate bi Ibadan Southwest local government ati orirun to tun je oni wipe bi e ba wo awon ti o jagun lati telu Ibadan idun be ba wo opolopo won lati Ibadan Southwest local government won ti wa se okay. Boluyo le fe so ni abi oluyedun le fe so abi awon kanakan mi be ba si tun wo kabiyesi wa to wa lori apere leni omo Ibadan Southwest na ni won
0: lara pe ni ja tan so pe wa pekule asijoba bile oluyole ni pe won lo do po lodo awon ninu wadi ti mo ti se npa won do ba bile oluyole ni awon mo ni pe ni jodo gan tasiko do ba ti todu ba ti bere bayi bi kan mo lomi kun bi kan so mo se dredging se dredging kini peculiarity ta ba so npa strength ni pe eje industrial estate industry wa lodo in strength ni yun kini weakness to wa ni do ba bile Ibadan Southwest to wa so peculiar ti gugu eyan mo yin mo
1: nkan to wa peculiar si Ibadan Southwest local government ti won mo wa mo
0: as weakness not strength o
1: gbogbo e na bara won lo ni nitori eyan lati ri weakness lati no strength ni oye o ba ni agbara to ba lohun lagbara not on ti to ba fi nkan dan wo ni won to mo pe boyo lagbara bi o lagbara
0: oye so mejeji ngba na so weakness e so strength
1: weakness ita le so wi pe anini Ibadan Southwest local government one aineto oja ibi ti awon eyan wa ti le ma se tita
0: oja oto lodo yin
1: oja oto
0: ninu nti o si toto ni bode to ti gbana ko lo mo sanu wa o a de be a de be a nbo nbe to ri pe so lo be lo je nsare mu yan wa a nbo nbe now e ti lanfani lati se isakoso tori won so pe iwo na ti wa lati wa lapa ipa ti alaga council si mo la laarin odun mefa na ni isakoso ole koja sa meji gege bi executive te ba si se akoko odun meta lelo ekeji odun meta elekeje tin se lo yi o tun si po odun mefa tin pe lo ka so pe e ti lo bi odun marun atabo asiko te si ni lati fiyan lole ina le tin lo lo yi o now nigba ti e fi gba isakoso odun abile Ibadan Southwest ipo wo le ba nti so so nkan te si o ipo wo le ba bo lo si ri e juwe before e wa do we after e do we by Southwest State Bank Council
1: e se pupo bo ti e je pe e fe ti menu ba ijamba ina to sele ni
0: Ambombe
1: Ambombe mo ti debe leni ara jede tami mo ti ba gbogbo awon iya loja baba loja ati awon to nta to nra ni bode mo ba won kedun mo ti gba ladura pe ikokan wa eni kokan wa oni se
0: Amen.
1: Olorun o si je ki yo bututu si gbogbo awon ti ijamba ina ti o sele si.
0: Amen.
1: Ati abawo igba ti ijoba ti o wa lode ni ipinle Oyo debe. A ri wi pe opolopo kudie kudie ni o wa kaakiri gbogbo ijoba ibile kaakiri. Se ile was abode ni a fe so ni abi ona ti ko se ti moto o se rin mo ti o poju ti a ba nbe ni abi owo osise ti o je sisan ni asiko ti o ye ki o je sisan abi ti awon ti o ti fi eyin ti ni nipa biba ijoba se ise ti won o ri owo ifeyin ti won gba so ni a fe so ni ama adupe lowo olorun
0: now te ba je script writer te fe ko script lati se movie lori ibadan southwest te bank council to wa ni e fun title so pe title movie eyo kan ni o ma wa concise ko ni idike so ko po lo ah ibo si ara adugbo e gba ni elaja ese kan aye ese kan run rescue us oh god e kan fun ni one word ijoba abile ba south west ba bo le se le juwe e abi deyin mododo boya gugu e se mo so yan gba
1: iwo na ti so pe odin tin ba je writer ni emi e si se awada keri keri ben ni
0: deyin le je writer ko mo je lawada
1: mo nso na ni pe ni se writer mi e si se awada keri keri bi o ti ye mi gege bi oloselu lati salaye nkan ti a ba nibe o ni mo ni mo nso be ti e ba fe ka fi ni oro kan pere
0: ayo
1: lati so a so bi pe nkan ti aba ni Ibadan Southwest local government ko ba ojumo
0: ko bojumo
1: ko bojumo
0: se le sapoju e bi ese kan aye ese kan run
1: a le sapoju e ni ese kan aye ese kan run nitori nkan ti o ye ti o je ki o ma je amuludun ti awon ara lu fi ma gbadun ijoba ibile ko si ni ko si ipese re le nigbati ade ijoba ibile Ibadan Southwest local government
0: so o tumo
1: ti
0: ko gugu awon alaga to ti je nbe un keyin o to de be ati tawo ibulaje adeleke gugu won o se nkan kan nbe tori pe ese kaye ese kan le ba o ti fe yi kwana
1: bi eyan ba wa ni ese kaye ese kan run eyun o pe dokita o se itoju re igbati o to yoju si dokita bi bo ba se ye dokita
0: si
1: si oni o se se itoju re bi o se ye awon ti e daruko on to ti se akoso ijoba ibile un ri bi o se ye won si ni awon se se
0: bo se ye won si won se se
1: bo se ye won si ni won se lasiko ti won
0: sugbon lai de na perun ese kan aye ese kan run leyin ba
1: ese kan aye ese kan run oni aba nkan ti a se be so pe ese kan aye ese kan run ni aba oni awon nkan ti a ti la sile bi pe bi o se ri nigba na ati bi o se ri nisin
0: now beyan ba je oloselu in mo ni afojusun mo nbo e ba highlight afojusun yin nigbati boyan wo pe yin ni o boyan yin le si nife te fife han pe fe salaga council ni so pe ni oselu won mo fun yan ni ipo pe a gomina la won o fun yin lalaga council abeyin le so pe wu yin be pe council le fe lo bo le si debe e o ko so yin ni san pena e wa ba n salaye afojusun yin gan pato nkan te ro pe bowo yin o ti e te gugu en council won gbodo dele imomo yin pe eyo kan yi won gbodo momo mi abi meji abi meta abi merin bo le se de council ki la fojusun yin gan pato te ro pe fe transform Ibadan Southwest si ke to ku nbe e ti lo do marun abo o su me ba lo ku te ku nbe o
1: beni e se pupo mo ni ke yan wa joye eyan loye mo nwu lati je mo je ni to nife oselu nipa wi pe won bi mi si ibe mo tun keko nipa oselu mo ko ni lewe giga university mo tun ko ni igboro en ti o si je nkan ti o wu mi lati se ti o sun mi dedi pe a fe se alaga ijoba ibile oju ife ara ilu ife agbegbe bi ti eyan gbe ti won bi eyan si ti eyan gbe dagba bi bawo ni yo tun se daju bi eyan se ba lo ife awon eyan mi ati agbegbe mi oni o sun mi de pe mo fe di alaga ijoba ibile Ibadan Southwest local government ti olorun si gba fun mi
0: e ka wa po nu ijoba e ka wo ni priority yin wa lori e to je pe nle gbodo transform ke to ku nbe owo yin le mo le kan gbogbo nkan e ka me lo lewo pe ah bi nti e le se gbogbo nkan ti ba de suku gbogbo suku ti nbe Ibadan Southwest pata lowo mi gbodo kan bi nti e le se gbogbo nkan won gbodo mo bo mi gbogbo oja bi nti e le se gbogbo nkan en pa ba ti o bi nti e le se gbogbo nkan ma ko garage iwo ewo nu won gbogbo awon nkan to do se council in lo je priority yin
1: e se pupo en ti o je priority mi ju o ne idagbasoke fun awon odo
0: youth development priority yin
1: priority mi ni bo ne a se mu awon omo ti o ye ki o wa ni ile eko nipa pe won ni se owo kan tabi omiran kuro lori titi pe won ma fi ese jale ma kawo soke fun egbe won so idagbasoke odo ati ilera fun gbogbo ara ilu oni o je afojusun mi
0: idagbasoke odo ilera fun gbogbo ara ilu fawon ara ilu ilera won lo je yin logun
1: o je mi logun
0: fawon odo idagbasoke won holistic idagbasoke abi idagbasoke ni gbogbo ona fawon odo
1: fun awon odo ni gbogbo ona
0: oro awon agbalagba yato se to ilera odo olorun oro aje won odo olorun eto abo won odo olorun
1: lo je ki so wi pe meji lo ni daruko
0: mo ni eka bi ti o ba to de priority
1: nkan mewa le je priority eyan eyan le ni wi pe nkan mewa ti o n fe se ni
0: okay
1: ama inu bere oni pe meji wo
0: to wa loke
1: to wa loke e o ni
0: idagba
1: oro odo ati ebo
0: ilera
1: ilera
0: awon alafia gbogbo awon tin gbe inu Ibadan Southwest
1: awon tun gbe Ibadan Southwest
0: okay e wa ba nsalaye bo le se wa actualize iroyin laarin odun marun atabo lori awon odo ki le ti se lati mu kaye won o dagbo ke looto gege bi afojusun yin laarin odun marun atabo lori ilera awon araalu ki le ti se lati mu kilera won o to duwo tan laarin odun marun atabo eyan ara le e ma bo lori Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan e drop comment e like ke to share e bakan na le tun le ma wo mi lori TikTok at Mr. W Aladi 2 eyin te ba wa lori social media te engage wa and drop comment and like and share e te ba se daada ta ri pe n follow wa back to back ta si n rowo yin te share e daada eyan meji to ba share e daada ti suga bayida a te wo si yin leyin eto yi awon eyan ti won feran bi mbo adekanbi ina ni ka ma te wo lori eto yi pe awon to ba tin share e ma te wo fun won tele tele card le ma bu sugbon ni sin won mo send the azar ni e si mo tewo sin e send the azar ka tewo sin awon eyan ti an feran bi mbo adekanbi nani ka ma se giveaway oju oni ti yin o ya eyin a fe doke lohun ka ko lowo ja kan si meji ngba ba pada de eyin Kevin lori Facebook ba n gbe awon pictures isele ti o gbomije loju eni to sele ni bode ba n gbe sori Facebook awon eyan mo wo kalago wa so lori e ngba ba toju oja de kan to wa wonu bi ati se transform by the Southwest a ko soro oja bode ba ti de na ba ba n gbe picture bode sori Facebook ba se polowo oja o ya desi owo ori amolele e ku kale

0: ibẹ̀ a ní library ibi ìkẹ́kọ̀ọ́ kan ní mọ̀lété a tún ibẹ̀ ṣe asọ́de ìgbàlódé yàtọ̀ sí ìwọ̀n abọ́ sí agboolé ní aláàdọ́rin a kọ́ vocational center síbẹ̀ tí àwọn èèyàn tó fi lè lọ máa kọ́ iṣẹ́ ọwọ́ kan àbí èkejì ní ìta ń bá lọ ní ìsìn àti ẹ̀tún tí wàá fẹ̀ lójújú bẹ́ẹ̀ lọ èyí tí à ń ṣe lọ ní àkùrọ̀ ní ìsìn eléyìí all comprises of library tí wọ́n ti máa kàwé ict center àti máa kọ́ wọn ní torí wípé a rí wípé àti máa ṣe ìdánwò jamb àti wáyẹ́kì ní ìsìn ó tún sún sí ti ìgbàlódé bí wọ́n ṣe máa kọ́ wọn tí wọ́n sì lè máa lo ibẹ̀ fún ìgbàlódé ti a kò kọ̀mpútà àti everything bẹ́ẹ̀ tó lè máa kọ́ ní ict center òní wọ́n pè yẹn ìyún náà ń lọ ní ọwọ́ bẹ́ẹ̀ bákan náà ni vocational center tuntun tá a ṣẹ̀ṣẹ̀ kọ́ síbẹ̀ náà ó tún wà níbẹ̀ láti lè rí wípé àwọn ọ̀dọ́ wa wọ́n ti kúrò níléèwé ni o wọ́n wà níléèwé ni o wọ́n á lè rí ibi láti lè máa lọ torí wípé a nígbàgbọ́ wípé ọwọ́ tó bá dilẹ̀ ni èṣù máa ń bẹ̀ ní ọ̀wẹ̀ a sì dúró ńbẹ̀ nìkan nǹkan tí a ní agbára wọn torí bí ọwọ́ ikú bá ṣe tó náà nìyí máa ń ṣe fi ń nojú bẹ́ẹ̀ bá lọ sí òkè ayọ̀ akọ́ kíláàsì bíi mélòó kan fún wọn ńbẹ̀ òkè ayọ̀ primary school bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá lọ aláàdọ́rin gbogbo táyà tán bá pè ní primary school tó wà ńbẹ̀ pé àwọn ní ìpèníjà a lọ síbẹ̀ a bá wọn tún ilé ẹ̀kọ́ wọn náà ṣe èyí a jẹ́ kí wọ́n fi dun àwọn èèyàn wa níjọba ìbílẹ̀ ìbàdàn south west local government tí a bá wá ń sọ̀rọ̀ nípa ọ̀tọ̀ ìlera ètò ìlera ẹ rí pé gbàrà tá a débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ primary health centers wa ó ti di pé ó ti ń di ẹnu kọlẹ̀ a ní láti jí wọn bí nǹkan tí atọ́kùn sọ lẹ́ẹ̀kan pé wọ́n dákú wọ́n dá jí ni àti wá ṣe ní ọmọ tó ti yè ní báyìí
1: ẹyin lẹ sọ wípé ẹsẹ kan ayé ẹsẹ kan ọrun lẹ bá
0: ẹsẹ kan ọrun ẹsẹ
1: ọrọ yin ni kì í sọrọ mi
0: o ti da bẹ
1: ọrọ yin ni
0: olóòtú náà sì gbé wa lẹsẹ torí olóòtú náà mọ wípé ẹsẹ kan ayé ẹsẹ kan ọrun ni wọn wà nígbà náà
1: àmọ ìgbà tá a ti dín mélòó lára mi lè jà yín yàn
0: o ti ẹ ti da
1: ẹsùnlẹ
0: a ṣe ìyún bẹ bá lọ sí bólúmọlé ní nǹkan tí a bá ń bẹ̀ kọ́ ní nǹkan tó wà níbi health center wọn ní bólúmọlé nìsín
1: kí lè ṣe síbẹ̀
0: tí a tún gbogbo health center ń ṣe nígbà tí a débè èèyàn gbọ́dọ̀ pé health center ni bí ibi tí wọ́n ti kódà gẹ̀ èèyàn gbọ́dọ̀ máa sin adìẹ ń bẹ̀ àwọn tó wà ládùúgbò wọn lè pè tàbí kí ẹ lọ síbẹ̀ kí ẹ lọ wò fúnra yín ẹ rí i pé health center ti di ti ìgbàlódé a sì dúró ńbẹ̀ awo ti yé jẹ́ẹ̀dì náà fún àwọn arúgbó nínú Olúyọ̀lé a pé Olúyọ̀lé jẹ́ àdúgbò ibi tí àwọn tí wọ́n ní ṣe ń jìdí ẹ̀ lápò wọ́n ń gbé àtúntún health center bẹ̀ náà ṣe tí ẹ bá lọ sí ti mọ̀lété bákan náà ni ẹ lọ ìsàlẹ̀ òsì bákan náà ni health center ń lọ bẹ̀ tó sì ń ṣiṣẹ́ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ la ṣe health center méjì míì ìkan ní bòdì ìkan ní àkùrọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tá à ń sọ̀rọ̀ rẹ̀
1: náà ṣé tuntun làwọn yà bẹ́ renovate náà ni
0: tuntun
1: tẹ ẹ ṣẹṣẹ kọ
0: tí a ṣẹṣẹ kọ síbẹ fún wọn bẹẹ náà ló sì tún lọ káàkiri gbogbo wọọdù pátápátá kí ìjọba ẹ
1: ẹtì ẹtà mẹrin lẹkọ mẹrin lẹ tún ṣe.
0: Ta bá wo nta kọ yóò tó bí mẹrin ta tún ṣe ó sì fẹẹ tó nǹkan bíi mẹfà sí mẹjọ ó sì ń go on
1: bẹẹ ẹkọ ẹtì ẹtà mẹrin ẹsọ àdúgbò mẹrẹẹrin tẹ ẹkọ mẹrẹẹrin sí.
0: Ẹ ṣe bode akurọ fọkọ àti ọkọ ikọ màá rántí ẹ.
1: Ok so àwọn nǹkan tún ṣe tó bíi mẹ́fà sí mẹ́jọ
0: bẹ́ẹ̀ni
1: ẹ̀sìn kan mẹ́rin láti bẹ̀rẹ̀ tẹ̀sì parí ẹ̀ tẹ̀sì kókù mẹ́rin ti bẹ́ẹ̀
0: tí wọ́n wà ń bẹ́ẹ̀ báyìí tó ń ṣiṣẹ́.
1: skul mẹ́rin lẹ kọ́ mẹ́rin lẹ tún ṣe.
0: Àkọléèwé a tún àwọn a kọ́ àwọn kíláàsì sí inú iléèwé ni bí irú òkè ayọ̀ a wo àwọn wo ló ní ìpèníjà ní kánmọ́ kánsá ń bẹ̀ ò ní a ṣe.
1: àwọn skul wo lè wá renovate tẹ kọ́ kíláàsì sí bẹ́ mélòó
0: èyí tí a renovate náà ni tí mo sọ ní ẹni ta kọ kíláàsì bẹẹ ni òkè ayọ
1: a ti
0: renovate ti aláàdọrin.
1: bọ́wọ̀ mélòó lẹ gbẹ́ throughout.
0: bọ́wọ̀ yìí ò tiẹ̀ ní kò ló ń kà.
1: yóò tó mélòó.
0: bọ́wọ̀ ta gbẹ́ yọ fẹ́ẹ̀ tó mẹ́wàá sí méjìlá.
1: ẹ̀ka àdúgbò bíi mẹ́fà tẹ gbẹ́ bọ́wọ̀ sí.
0: ìdí arẹrẹ pópó òkè àdó bòdè.
1: ìdí ara rẹ kókó òkè àdó bòdè mẹ́rin rẹ ti sọ báwọn.
0: ayate

0: ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún. Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀sìjọ wà. Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: ìrìnkèrindò ìjọba ìbílẹ̀.
1: So, ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìjọba ìbílẹ̀ lè ń gbọ́ lórí ìkànnì splash fm àlejò wa lórí ètò fótò ní náà ni alága tìlú ìdìbò yàn ìjọba ìbílẹ̀ ìbàdàn south west kẹ́hìndé adéyẹmí àkàndé ẹ̀yìn ẹ fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn títí tẹ dọ̀dà sí ó yá o.
2: bẹ́ẹ̀ni ẹ ṣe púpọ̀ olóòtú ara àwọn títí tí a ti dá ọ̀dà sí ní ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government ní ká bẹ̀rẹ̀ láti ìdí arẹrẹ lọ sí ìyànà asúni tí ó fi lọ sí ìyànà lọ́ọ̀jì. bí ẹ bá wo ìyàgànkù sí ntc ní ìsìn ẹ rí i pé ìyàtọ̀ ti dé bá àdá títì sí ibẹ̀ yẹn náà bẹ́ẹ̀ náà ni ní alálùbọ́sà. ìyànà adéọ̀yọ́ lọ sí òsùnsámì tí ó wáyà lọ sí ìmọ̀lẹ̀ fàlàáfíà àti dá títì sí ibẹ̀ alẹ́sìn lọ́yẹ́ lọ sí jẹ́ríkò títì ibẹ̀ bìnrin ló ń dán báyìí tí alẹ́sìn lọ́yẹ́ lọ sí jẹ́ríkò kò tí ì tàn síbẹ̀ torí tó lọ sí ìdí ìsìn tí iṣẹ́ sì ń lọ lọ́wọ́ lórí ìyẹn bẹ́ẹ̀ ni ní joyce b lọ sí mobile níbi sunrise láti yànà gra tí wọ́n lè gbabẹ̀ lọ sí joyce b ní títí service road yẹn iṣẹ́ ń lọ lórí ẹ̀ bákan náà ni ti ọjà bá fìjàbí ní oríta mẹ́rin bẹ́ẹ̀ ni gbogbo títì bẹ́ẹ̀ bá débẹ̀ ní ìṣẹ̀ bíi tìlú èbó lórí.
1: títì gbogbo kìlómítà títì tẹ dà yóò tó mélòó.
2: bàbá gbogbo kìlómítà títì tá a sọ̀rọ̀ rẹ̀ yóò tó 12-16 bẹ́ẹ̀rẹ̀bà.
1: 12-16 about 12-16 kilometers.
2: 16 kilometers.
1: kí ló tẹ́ fi bù ní 12-16 ṣé kò ní precise figure ni.
2: ní precise number rẹ̀ èmi sì parọ́ tí bá níbi mi ò fẹ́ sọ wípé bó bá dìgbà mi à mú precise iye nǹkan tí títì ń jẹ́ ń bẹ̀ wá mi ò ní fẹ́ sọ nǹkan tó jẹ́ wípé torí afẹ́fẹ́ la wà tó jẹ́ pé àwọn aráàlú wà lọ wò wọ́n ní kò tó nǹkan tí wọ́n ní àwọn ṣe òun ló jẹ́ kí n ra bùbán
1: ṣé lọ́dọọdún lẹ̀ ń ṣe lẹ̀ ń dọ̀dà sí títì àbẹ́ kàṣàrí sí àwọn yan wìrìwìrì nígbà tẹ́rí pé sákòó ti fẹ́ parí.
2: lọ́rọ̀ o gbogbo ìgbà tá a ti wà ńbẹ̀ ni à ń ṣe ẹ mọ̀ pé gbogbo nǹkan ló ní ètò ìṣúná omi sì ti pọ̀ ju ọkà lọ ní nǹkan tá a bá ń bẹ̀ bẹ́ ẹ bá wo àwọn tí ó ti ṣe ìjọba ní ìpínlẹ̀ yìí ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ọdún mẹ́jọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọn ò tiẹ̀ fọwọ́ kà lórí títì ni.
1: ṣé tí n bá sì bẹ̀rẹ̀ sí ní máa wá fi ìdí koko tí n bá ní kẹ́ ẹ máa sọ ọdún tẹ dọ̀dà táwọn títì hùn ṣé kò ní í sọ pé ẹsẹ̀ṣẹ̀ dà wọ́n ní báyìí.
2: àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ wà ń bẹ̀ àwọn tí a ti dà lọ́dún 2-4 sẹ́yìn ó wà ń bẹ̀.
1: ìtẹ̀jẹ̀ lọ́dún 5 sẹ́yìn kọ́.
2: ẹ lọ ṣe òfin tó tó lórí ẹ rí.
1: àwọn èèyàn kan sọ pé owó tó ti wọ ìjọba ìbílẹ̀ ìbàdàn south west láàrin the last 3 years wọn ló ti lé ní 18 billion going by allocation tó jẹ́ pé ẹgbàá less than 500 million lóṣù kan ìgbà míì ó lè jù bẹ́ẹ̀ lọ ìgbà míì 600 ìgbà míì 650 ìgbà míì 700 ìgbà míì 750 wọn ní sábà àbò kéré àwọn àbò jù ó kéré jù yányán ẹ ti gbà tó 18 billion nígbàdàn south west ẹgbẹ́ sóòótọ́ ni.
2: ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń ní information míì tí wọn ò bá sí nínú ilé ẹni tó bá wà ń ta ó lè pè ilé tóun wò lọ́ọ̀kan yìí o bá ọ bá wọnú yàrá rẹ̀ bó ti tóbi tóní èmi ò ní bó ti kéré tóní tí wọn ò bá sínú ilé ẹni tí ó bá sì wu ẹlẹ́nu òun ló lè fi ẹnu ẹ̀ sọ. nǹkan tí mo lè sọ pàtó ni wípé owó tó ń wọlé sí ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government à ń lò fún ìdàgbàsókè ìbàdàn south west local government àti fún àǹfààní aráàlú àti ọmọlú ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government.
1: ṣùgbọ́n tẹ́ bá ní kẹ́ ẹ fojú wò tẹ́ bá ní kẹ́ ẹ gé bẹ́ẹ̀ ṣe gé kìlómítà róòdù ẹ gé iye bílíọ̀nù tẹ ti gbà láàrin ọdún márùn-ún àbọ̀.
2: gé nǹkan tí mi ọba torí ọ̀rọ̀ owó là ń sọ yìí nǹkan tí ọba kéèyàn nípa particular figure ẹ̀ ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ yóò ṣe sọ ọ̀tọ̀ ni bí ẹlòmíì ò ṣe máa
1: gbé. director of finance nǹkan wo tẹ̀lé wa ni.
2: o láti lọ síbì kan ni ò jẹ́ kó tẹ̀lé wa ta pé director of finance bá wà níbà ni yóò lè sọ the actual amount fún wa.
1: dísíà ok now àwọn èèyàn kan tí wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjọ ẹlẹ́yinjú àánú níjọba àbílẹ̀ yín nígbà tí wọ́n gbọ́ pẹ̀ ń bọ̀ wọ́n ní kí n bí lè rè pé kí ni ètò tẹ́ ẹ ṣe fún ètò ààbò àwọn ọmọ kéékèèké ni ijoba abile won ni ask him about child protection system apps in the LGA and what has he been doing about it. Ask if he knows CSOs he is to collaborate with, if there is anything to work with in Badan Southwest, and ask about wash infrastructure in the local government. Tan ba so npa wash I want to man so kiyan ma fowo nkan kan ke ma gbe do ti wonu le wonu office in yan pe wash pe se ni ke fowo se ni gugu e in ti an bere nu
2: be ni koda ga a dro nigba ti akoko ni ipe ni nija ti
1: covid 19
2: ti e ba lo si opolopo awon ilewe wa ni isin ibe ni a se si a si duro lori wipe igba ti ipe ni nija ba de nikan ni a to mo se opolopo awon offices ati gbugbe ti o ba wa oni ari wipe awon eyan se eto imototo nipa ti awon omo kekeke a ri wipe gbogbo eyan to sele lorilede nipa won ji omo gbe won ji awon eyan ko lewe won se nkan kan ijoba ibile yo duro digba ti o ba sele ko to di pe a gbe igbese bi e ba lo kaakiri awon ilewe wa e ri pe ni asiko ti awon omo nlo ilewe ati asiko ti won jade ilewe le ri awon agbofinro ka civil defense ni o olopa division kokan ni o to wa ni ijoba ibile Ibadan Southwest local government awon amotekun ni o won wa kaakiri agbegbe o lati le mo se amojuto awon omo lati re wipe won de ilewe won won si ko ni ilewe won won lo si ile bi ti o ba ye ki won lo fun idagbasoke abo a fi mo be nikan bi e ba lo si adugbo popo ni isin e ri pe a tun tin ko amotekun post kan sibe bakan na lo nlo ni agbokojo na
1: mo ba so pe so kan kan security de tele
2: security won ati emu ni okukundun
1: so e nko le amotekun lowo bayi ni popo
2: ni popo
1: ni ati lagbokojo
2: ati ni agbokojo o nlo lowo lowo bayi a si tun gbe igbese kan ti a tun se lowo lowo bayi to je pe gbogbo olopa division to wa ni Ibadan Southwest local government to fi mo immigration ni o custom ni o civil defense ni o dss ni o a n se iwode ni alalẹ
1: eyin ora patrol vehicle fun won
2: eni ara patrol vehicle fun division kan
1: okay
2: awon kankan
1: bukada awon kankan
2: ohun na mo fe so awon kankan afun ni okada ko si drone nibe
1: won le ko replica mo po olu e so kankan pe
2: awon loba loba lo ko mo po olu
1: Awọn loba loba ni ko
2: awọn baba ni ijoba ibile wa ni owo lati ko amọ awọn ni beyan ba ti fokun
1: e ba ti fi agun eyan ma dupo ele ta ni npe mi to fe ba alaga ijoba ibile soro hello ta lo wa loju opo yi ta ni be nbi hello e ka san o e ti wole ta lo npe
0: yi slash fm
1: e to ta n se lowo yoruba ni o se egbo yoruba
0: hello
1: en tin pe wole yebo ni nso egbe ba n gbe kini sori alaga eyin en ba ni ibe to fe be lowo alaga Ibadan Southwest e lanfani ati pe wole eyin ara Ibadan Southwest alaga yin nbe lori alefa bye bye 0706949 3000 0701447 5770 in loju opo to wo bi hello
0: hello
1: o ko yin ati bi te tin pe
0: atimo ladejo lati bon photo
1: lati bon photo uh-huh. Ki le fe be lo wa alaga yin
0: a fe ti won na ni pe won ko se takan ta fun
1: owo owo wo le yin ri
0: mo ari ya ibi ta won ta se ta ko fun won ta se ka omo ni ta se ka omo ni se yen so ko le yen ta ko yen
1: vocational training center
0: afawon ba o ko pa yen se ma daro pa ti awon tu ti won ko yen na
1: okay
0: point one gbiyanju ka to baba wa se se waju ologun a ma ran won lowo
1: amen amen se si se kan council abolosilu ni
0: ki la yi
1: se si se ni council abolosilu ni
0: alawa o se se le se mi se kankan le ti ala do re mi
1: o da e se adupe e se adupe eyin ta ba le re nti o mo pe bayi ti o mo confirm ta la ga ba nso lori eto yo mo dun po eyin 0706949 3000 0701447 5770 in loju oko to wo bi baba fe balaga Ibadan Southwest soro eyin hello
3: hello gbe mi o ku de
1: se bo kun be ko yi
3: Olúwa mi ni lófò.
1: Àmì kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùà.
3: Ọwọ́ ẹlẹ́gbẹ̀tẹ́ lágbára náà.
1: Bógun ń bẹ̀, ẹ̀yìn, máa ń sáré tètè bọ̀, wàá gba 5,000, máa pówó tó fún mi dàgùdù orí gbé.
3: Owó tó fún mi dàgùdù orí gbé, olúwa mi.
1: Ọ́ sẹ́ndì Áza ni, ń sì tẹ́wọ́ sí ọbẹ̀ tó bá
3: kọ́. Ìrìn lọ́pù rẹ̀ ká mi.
1: Kò ní bàjẹ́, kò ní bàjẹ́.
3: Ààrẹ jẹ́ ààrẹ mẹ́ra wọn lágbàtẹ́ ti tẹ́jú wa ń bẹ̀. Alága Adébáyọ̀ àmọ́tókó wọn. Mo ti ẹ̀kẹ́ bá ṣe bá gbé ẹwà gan. Ẹ̀jẹ̀ dùn náà. Ṣé wàá tọ̀ka tó fún ẹ̀jẹ̀ lágbàtẹ́ ti wa ń bẹ̀?
1: Wọ́n ní sẹ́lẹ̀ báwọn
3: ẹgbẹ́ ìlú náà.
1: Fún
3: ìmọ̀ràn tí wọ́n fẹ́ gbà wọ́n gẹ́gẹ́ ni pé kí wọ́n dákun kí ó dẹ̀kun àti máa sọ pé àwọn ìjọba tó lọ wọn ò ṣe kankan wọn ò sì gbàwọn ìsáwó. Ẹnì kìí ṣe tán náà wọ́n ṣe fi owó fún bẹ́ẹ̀ ni. Nǹkan mí kan tá náà bá lọ gbogbo tá náà ṣe yìí àwọn ìjọba tó tán náà bá dé ẹnú ọ̀rọ̀ bí jẹ ni o. Ẹ̀kún ìtòkòrò lẹ́yìn.
1: Àmì ẹ
3: ṣe nọ́mbà wa.
1: Ọlọ́run ni ẹdín wọn dá yín lò wọ́n ní sẹ́ẹ̀bà àgbé báyìí Makintayo wà alága Àbàdàn Sátú ẹ̀ sẹ́ẹ̀bà fásilitéètì ẹ̀.
2: Ẹ ṣe púpọ̀ brọ́dà mi tí ó ń sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tí mò ń sọ àní ìjọba tó kúrò níbẹ̀ wọn ò ṣe nǹkan kan o. Òun ló jẹ́ kí n sọ wípé ìjọba kan ò lè ṣe tán. A kàn mẹ́nu gbẹ́dẹ́ ba àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọn ò ṣe tí àwa ṣe ni. A mọ̀ pé báwa náà bá kúrò níbẹ̀ ẹnìkan ò lè ṣe tán. Àwọn kan náà tún lè mọ̀ pé àwọn ò ṣe nípa ti ọ̀rọ̀
1: notice
2: òun náà ń gbìyànjú.
1: Àní wọn làwọn fẹ́ kẹ́ báwọn dá sí tí ò fi wá sórí ètò yìí.
2: Ìmọ̀ á dá sí tí òun ò fi wá sí orí ètò yìí. Tẹ́sí lè fi ní àǹfààní láti bá sọ̀rọ̀.
1: Ojú òní tí yìí. Hello.
4: Hello.
1: Ó kọ yín àti ibi tí ẹ ti ń pè.
4: Ẹnjìnìá Masud láti Olómi.
1: Láti Olómi.
4: Bẹ́ẹ̀
1: ni. Alága South West ló wà lórí ètò.
4: Wọ́n ti dáná àgbẹ̀ni pópó.
1: Kí ni wọ́n sọ páwọn ṣe ń kókó náà ẹ lọ́mi létí náà?
4: Mọ́lá ẹ̀nà ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn.
1: Ok, wọ́n ti ń ṣe lọ́wọ́ báyìí.
4: Kọ̀mpẹ́tàkì kan wà nípẹ̀lẹ̀.
1: Kódà.
4: Ọ̀gbẹ́ni Ẹ̀rúfí Ẹ̀lú Ẹ̀lú.
1: Yà.
4: Kí wọ́n tó fi bá aṣọ ní ti pọ̀pọ̀ máa jẹ́ sí iye láti ọ̀rọ̀ yàn sí pọ̀pọ̀ jẹ́.
1: Ẹ dáhùn ọ̀rọ̀ ọ̀rọ̀ yàn sí pọ̀pọ̀ jẹ́.
2: Ọ̀rọ̀ yàn sí kọ̀bọ ọmọjẹ́ kìí ṣe ìjọba ìbílẹ̀ Ìbàdàn South West Local Government ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East ló wà.
1: Àmọ́
2: ìmọ̀ yìí sọ fún alága aláwọ̀dé tó wà níbẹ̀ yóò sì rí sí.
1: Ẹ̀sìn Abẹ́dùn Adéwọlé ló kọ̀ mí Mr. W. Ètò ti ń lọ bí kòókò ló ń gbà tálàgà ń bọ̀ wọn nìkan wá àwọn èèyàn tí ẹ jọ wá pọ̀ gan. Ẹ̀yìn Alhaji Titi Ọlágúnjú àwọn ni Head of Local Government Administration Mr. Dọlápọ̀ Ọládèjì Mrs. Adédìran Oyèkúnbi Ẹ̀yìn Engineer Adéretí Bùkọ́lá Comrade Ìjáoyè Kamil Ẹ̀yìn Comrade Olúwaṣeun Adéníran Ẹ̀yìn Comrade Sanusi Ibrahim Ọmọlára Olúwaṣeyí Ẹ̀yìn Wàlí Olúyedun Alihaji Oyedeji Taufik Ọládiméjì Honorable Biodun Akínpẹ̀lú Honorable Hamzat Wasiu Honorable Ọláyinka Adisa Honorable Biodun Aláwùjẹ àti Honorable Olúyedun Babatunde àti Dr. Abiodun Adéníjì gbogbo yín pátápátá ẹ ṣeun. Tẹ̀tẹ̀ lálága wa ń gbà tí alága ń bọ̀ wọn ni ká wá gbọ́ àwọn tẹ́ndọ́ wà lágbọ́ta àdákan ẹ ṣeun alága Àbàdàn South West Kehinde Adeyemi Akande ojú òní tì yín. God bless you sir. Ó di gbangba làṣà ta aláago mọ́kànlá àárọ̀ láti ti gbà náà ẹ̀ lẹ́nbẹ̀ wọn ẹ̀ kú kalẹ̀.
5: Omilẹ̀ omilẹ̀ omilẹ̀. Ṣebí ẹ ń gbọ́ sólà ó ṣe ń dun.
6: Splash 105.5 FM The Integrity Station.
7: Quick charge 240.
8: Hot news. Cool vibes, sports, and more on the Integrity Station.

oṣù keje oṣù agẹmọ òjìlélẹgbẹ ọdún dín mẹrìnlá 2026. Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹgbẹ́ òdìdẹ́ kájọ jọ́. Kágbọ́ òjòjò dànù. Kágbọ́ ìrònú dànù. Àrí ẹ̀sọ́ fi Gáza gbé dé ìròyìn ayọ̀ ni.

0: títọ́ mo ní bàjẹ́ ọmọ ìbílẹ̀ látàpátá gàǹgà ó mú yes báyẹn. tóbi
1: ni kí ni máa fi sọ́ọ́rẹ́ rẹ olúwa.
0: ọba ogo ẹja rojú ọjà tóbi tó à ń padà bọ̀ àrí extravaganza lélẹ́yìn this is àrí extravaganza. Super califragilistic expialidocious and synthetic califantasmagorical European entertainment program lórí afẹ́fẹ́ rédíò bọ́ọ̀mbà rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kú kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Flash FM 105.5

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Splash FM 105.5.
2: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run ajínrere tí Ìgbólóhà ti fẹ́ òjò olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
3: Ẹja gbàdúà ayérayé àyàn ológo fún orí ọ̀fẹ́ láti ẹ fún wa lónìí wípé kí a tó jẹ alábàápín àti akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ. Mo gbàdúà fún gbogbo akẹ́kọ̀ọ́ lónìí o pé kí ọ̀rọ̀ rẹ kó la ipa nínú ọkàn wa, kí ẹ má kó tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ sí wa lọ́kàn lọ́tún, kí òye ọ̀rọ̀ yìí kó yé wa yékéyéké, ká di aláyọ̀, ká di alábùkù fún lórúkọ Jésù Kristì náà Olúwa wa, amen. Mo kí gbogbo èèyàn káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò yìí, ẹ̀kọ́ Bíbélì lẹ́ ń gbọ́ o, ètò tí a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún ìdàgbàsókè, ìdàgbà tójú bọ́ gbogbo ọmọ Ọlọ́run nínú ẹ̀mí ni tí ẹ̀kọ́ ìwà fún nìyẹn. Ìrìn Jésù Kristì lámọ̀ tí ń ṣàgbéyẹ̀wò rẹ̀ ó mọ̀ ti ṣe díẹ̀, kì í ṣe ni tá ń wò, kí ni Bíbélì sọ ń pa ẹ̀rín rere, kí ni orísun rere, àti pé kí ni àwọn òpó tó gbé ìrìn Kristì mú, kí ni àwọn òpó yìí. Mo sọ fún amú ní àwọn òpó mẹ́ta ló wà o ló gbé ìrìn Jésù Olúwa ró, òpó yìí náà ló sì gbé ìgbàgbọ́ Kristẹni ró. Kì í ṣe ni òpó mẹ́ta yìí, ikú Jésù, ìsìnkú rẹ̀ àti àjínde rẹ̀. Ibo láti rí ìwé Kọ́rìntì kìíní ni, Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ kẹta. Paulu apostoli onítorí síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbàlé yín lọ́wọ́. Bí Kristì ti kú fún ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé àsìnkú rẹ̀ àti pé ojú ìdè ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. So nínú ẹsẹ̀ bẹ́ẹ̀lì yìí Paulu apostoli rán àwọn ọmọ Ọlọ́run létí, àwọn ọmọ Ọlọ́run ní Kọ́rìntì àti ìwọ náà tó jọmọ Ọlọ́run lónìí, pé n tí ìrere dálé lórí leléyìí tí mo wà sí rẹ fún yín ni ó sì yẹ ó ṣe kíni kó yé yín dáadáa. Mo bẹ̀ sí ṣàlàyé òpó kìíní fún wa láti bí ìjẹta mo ti ń ṣàlàyé òpó kìíní yẹn. A ó farabalẹ̀ ṣàlàyé rẹ̀ ní sẹ́mọ̀ pé ẹ̀kọ́ ni ẹ̀kọ́ lètò yìí, kò sí ibi tá à ń sá lọ, a mọ tú palẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi ṣe kíni tí ó fi yé wa ni. So òpó kìíní ó ní nítorí bí Kristì ti kú fún ẹ̀ṣẹ̀ wa. So ikú Kristì yẹn láti ń ṣàlàyé yẹn o, là ń túpalẹ̀ yẹn o, ẹ̀jẹ̀ ran wa létí. Àwọn ẹ̀kọ́ yìí bá a ṣe ń ṣe lórí rédíò yìí, tó o bá fẹ́ lọ gbọ́ àwọn ìta ti ṣe sẹ́yìn, bóyá ìnilọ́jọ́ alákọ̀ọ́kọ́ tí wò ó kọ̀ọ̀kọ́ ṣàlábàpàdé ètò yìí lónìí, àwọn ẹ̀kọ́ tá a ti ṣe ṣáájú yẹn ọ́ mà wà lórí íńtánẹ́ẹ̀tì, wà bẹ́ẹ̀. So o lè lọ sórí WhatsApp wa lẹ́yìn ètò yìí, ó gbọ́ nọ́mbà tó le fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí lórí WhatsApp. Tó bá ti ní WhatsApp ẹ, ìmọ̀mọ́ kan ní èwo tó ní WhatsApp, o lè sọ fọ́mọ rẹ náà, sọ fọ́mọ rẹ pé ẹjọ́ bá mi tẹ nọ́mbà yìí sórí WhatsApp, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn pé àwọn ẹ̀kọ́ Bíbélì yẹn mo fẹ́ gbọ́ lórí fóònù mi náà. So o lè gbọ́ àwọn ẹ̀kọ́ yìí náà lórí fóònù rẹ o, àtilẹ̀ ní a ní ẹgbẹ́ kan lórí WhatsApp. So gbogbo àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ wa wọ́n wà lórí ẹgbẹ́ yẹn. So àwọn ẹ̀kọ́ tá a bá ti ṣe sẹ́yìn yẹn wọn a máa ń jù síbẹ̀ ni lójoojúmọ́, pé káwọn ọmọ Ọlọ́run náà kí wọ́n máa ṣe kíni, kí wọ́n máa gbé ẹ̀kọ́ yẹn. A tún wà lórí Telegram náà, ṣe rí àwọn ẹ̀kọ́ kan ti àwọn ẹkọ kan tilẹ wa ta ti se lati bi odun meje odun meta lori orisisi akori lori telegram yen to ba ni telegram lori phone re o le download telegram iwo sa ti fase ateji se ranse sori number yen out or sona lori bo se le wo awon egbe yen lori internet telegram ni tabi whatsapp ni eto ba fe a fun o so ti ye o mama mo re baba so ti ye wo na bo ba mo n to nje iwo sa so fo mo re won to sona na ki oro lohun ko le ye wa na ni ire jesu kesi lati salaye re o a ti so fa pe opo meta lo wa opo alakoko ni iku kristi a si salaye eredi gangan to fi je pe jesu oluwa nla ti ku kini eredi yi tori pe iku ni ere ese tori pe nipase eniyan ni ku se wonu aye a si je a je ko ye wa wi pe ese yi na ni ese ti adamu se ni nu we genesis ori keta yen o nu we genesis ori keje olorun so fun won opo alase fun pe ele je ninu gbogbo igi to wa nu ogba ele se on ko on te ba fe ituma ede yi na ni wipe olorun fun adamu ni anfani lati se on ko to ba wu olorun fun ni anfani lati yan ko to ba wu ise ri awon eloyinbo won pe nkan kan ni independence mama so ti gbo ede yen ri anti yen lohun o gbori isi o ituma independence ni ominira lati se on ko ti eyan ba fe e je mo pe igba kan wa lo lede yi to se pe abe olede gesi la wa abi awon britain la wa a lo minira lati se ofin ta ba fe a lo minira lati lo bi a ba fe in ta won yiwo ba ti so ni nti a si pe ni oba birin britain ile gesi ohun lo sakoso o si fi oyinbo kan si bi ti a npe ni governor general e se mo ko lo sakoso laye ijo igba to si ta awon omo lede nigeria ti si jijagbara pe lai lai awa na fe daduo a fe ma se sakoso ara wa a fe ma sofin ara wa awa na fe ni owo ti wa a o fe ma se isinru fun ile gesi mo la ba se kini la gbominira so ominira ye o wa fun wa ni anfani lati se nta ba fe a le seto pe okay ba se fe ma se joba wa leleyi a le ni joba ipinle a le ni joba abele a le ni joba apapo a le se ofin wa ba se fe kori leleyi olopa wa ba se fe kori leleyi iru owo ta mo na ba se fe kori leleyi ati be be lo itumo ominira niyan so ede ti mose iranse olorun to ko iwe genesis yen to lo nbe yen tori opo nu wa la ro pe boya eyin igi ose tabi igi eyin tabi igi mangoro tabi igi osan ni won je lo mu ki an kose lo mu ki an dese ki se igi mangoro mama ki se igi osan o ki se igi osan a kan lo ede ni sa e mose ma lo nu we genesis ori keji so oro igi ti mose lo nbe yen mama ma ronu pe igi kan lo je ko si igi kankan te eyan le je to le mu ke eyan doku na ko si igi kankan to se pe eso nu igi yen yo fun oni mo tabi eso inu igi yen igi to se foju ri ni mo so o mama ko si igi kankan to se foju ri to se pe to ba ti je nu eso yen yo wa so de ni igbala ko si igi kankan to ri be so igba ti mose iranse olorun to ko iwe genesis yen a ri pe o se adalu nkan meji kini ituma ti mo gbiyanju lati je ko ye wa pelu ede ti mo pe ye pe adalu e je salaye fun wa ituma ti mo gbiyanju lati pe ko ye wa ni pe awon kankan wa to sele to se fojuri lati nu we genesis ori kini ori keji ori keta sugbon laarin awon nkan to sele to se fojuri yen nipa imisi ememimo mose ranse olorun na o tun se nkankan o tun wa salaye awon nkan to sele ninu emi o salaye re fun wa pelu ede to se fojuri fun apere o lo igi e mo pe ninu iwe jesi orikeji yen bele soro nipa igi iye asimo bele so fun wa wi pe kristi gangan ni igi iye na o inu re ni iye wa iwe ori iwe joanu ori kini lati ese kini oni ni atete kose ni oro wa atete kose yen aha ti mo ko ibere pepe niyan aha e je mo ko iwe genesis ori kini na oni ni atete kose le olorun da orun waye so joanu toka wa si genesis ni so ti ye wa mama anti boda aha ni atete kose ni oro wa pelu olorun olorun si ni oro na ninu re ni kini iye wa so ohun ti mo se pe ni igi iye ti iye wa nu re nu we genesis ori keji na ni oro nu we joanu ori kini so ta ni oro yen jesus christ se ti ri pe akanle ede ni won lo nbe yen so igi ma rere ati buburu na ko le je igi to se fojuri ti igi yi o ba je igi to se fojuri a je wi pe igi ma rere yen na ati ma buburu yen ki se igi to se fojuri sugbon eko ti mo se fe to fe ko wa n to fi afayo nun to ko nbe yen ni wi pe olorun fun adamu ati efa ni yanda ominira lati se onkohun ti an ba fe sugbon o n ti olorun wa so ni pe o gbodo koja ala mo koja ala debi po wa ma wa imo imo rere ati buburu koja ohun ti mo ba ti wi fun o ijo to ba si ti gbianju pe o ominira re o si lo lati teti gbo ohun to lodi tin ti mo ko lati teti gbo lati gba n ti mo so in to lodi tin ti mo so fun lati gbagbo ijo na lo se kini o lo di oku ijo na gangan ni ko wonu igbesi aye re intomu iku wa intomu iku wonu aye niyan to ba di lola mama how to test waju na eko yi mo pe o ni alabuku fun
2: fo alaye idan si ibere tabi lati se oniwo weto yi e ko si wa lori number yi 081-633-09-793 le ko si 081-633-09-793 e tun le download eko yi ati awon eko miran lori website wa www.ekobibeli.org Eko Bibeli Jesu ni bi gbogbo.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹgbẹ́ wa j

0: fún ìgbà àkọ́kọ́ ìyẹn láti ọdún 1930 ti orílẹ̀-èdè egypt ti láǹfààní láti máa wá sínú òdíje ife ẹ̀yẹ àgbáyé ìgbà àkọ́kọ́ leléyìí ní ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìyẹn ti tọdún yẹn torílẹ̀-èdè egypt ó máa láǹfààní láti borí ìfigagbága láti ìgbà tí wọ́n ti ń wá wọn ò borí ìfigagbága kankan rí àfi ọdún 2026 ilé ìta wáyé láti ọdún 1930 ilé ìtàn ti ń wá ìgbà àkọ́kọ́ leléyìí ti orílẹ̀-èdè egypt tí wọ́n mọ bára wọn ìyẹn ní ìpele ẹlẹ́nu 16 tá a bá ń sọ nípa round of 16 nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé torí pé wọ́n láǹfààní láti bojú orílẹ̀-èdè ti australia jẹ́ ìyẹn ní àṣálẹ̀ bó tiẹ̀ jẹ́ pé goliwomi gba tólóyìnbó ń pè ní penalty shootout ò ní wọ́n fi yanjú ẹ̀ àmọ́ fúngbà àkọ́kọ́ orílẹ̀-èdè egypt wọ́n láǹfààní láti wà ní round of 16 ẹkú àṣálẹ̀ ìyẹn ní gbogbo bíkíbí tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà ẹkú dédé àsìkò yìí ní gbogbo bíkíbí tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn káàkiri àgbáńlá ayé ìkànnì splash fm 105.5 ilé funfun bálafẹ́lẹ̀lẹ̀ lẹ́ẹ̀bàdàn àfi ọba murtala adébáyọ àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá àfin yẹn rèé ilé ìtawà ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò tá a pè ní idán gangan níbi tá a ti máa ń láǹfààní láti máa mú àwọn ìròyìn eré ìdárayá wá lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá lápá bíbílẹ̀ ti lè gbọ́ ilé ìtẹ́ ti lè mọ bó ṣe ń lo ajá àbalẹ̀ èyí tó ṣàrà ọ̀tọ̀ breaking news àti exclusive one lápá bíbí ilẹ̀ ti lè gbọ́ lórúkọ lóòótọ́ ètò yìí ọ̀túnba babatunde ọmọ ọláwúwo alex ferguson ìyá àgùntàn sọ́lù ọkùnrin ogun bákan náà ṣọlá ààrẹ ó di mega child àlàyé lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi yẹn lápọ̀ ọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ìyẹn láṣálẹ̀ yìí ẹ tún láǹfààní láti gbẹ́nu sí bá a bá ń sọ nípa ti káàṣì ẹ̀ *347*1004*1# lẹ máa fi gbórí wọlé torí pé bá a bá ń sọ nípa ayẹyẹ ti ọdún kejì eléyìí tí káàṣì ẹ̀ tó ti gbìnà yá nínú oṣù yìí ló lọ́wọ́ bá mi ìdùmàrè ní kókó ó pé ọdún méjì báyìí káàṣì ẹ̀ 2 years anniversary ń lọ lọ́wọ́ léè tó dẹ̀ jẹ́ wípé sẹ̀kẹ́dúgbẹ́ owó ń bẹ́lẹ̀ eléyìí táwọn èèyàn gbẹ́nu sí àwọn èèyàn láǹfààní láti máa gbẹ́nu sí ẹ lọ darapọ̀ mọ́ wa ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook splash fm 105.5 ìyẹn ń bàdàn bí ayọ̀mídé lọ́sìn pẹ̀lú dami àjọ wà ní dj aden àlàyé gan wà ní yàrá agbára gbogbo àjọ ń ṣe pọ̀ ni síkírú àyìndé ojú ìtèrè lórúkọ títè mi ọmọ ọmọ àkítí korí nígboro ọdẹ òmu àkítí korí wà ó yá pápápá kí n tó máa bọ́ sínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ń lọ bá a bá ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé ẹ jẹ́ ń gba àárín gbùngbùn orílẹ̀-èdè wa nàìjíríà wọlé torí pé daniel ogunmọdẹdẹ ó ní ikọ̀ ti kano pillars ó ní wọ́n gbà báyìí gẹ́gẹ́ bí technical advisor ó ní ọ̀gá àgbà ìyẹn fún ìgbìmọ̀ tí olùkọ́ni ìyẹn nínú ikọ̀ ti kano pillars bá a bá ń sọ nípa ikọ̀ ti kano pillars eléyìí tó jẹ́ pé sáà tó kọjá lọ́wọ́ láǹfààní láti ṣe dáadáa torí pé ipò ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìyẹn 16th position ò ní wọ́n wà ìyẹn lórí àkàbà tábìlì ìyẹn ní sáà tó kọjá lọ nínú ìdíje nàìjíríà premier football league bá a bá dẹ̀ ní bá a bá wo ikọ̀ ti kano pillars oríṣiríṣi àṣemọ́ṣe oríṣiríṣi ìwà ilé tí òjọ ti tọmọlúàbí o ni wọn wù láti bíi sáàbí méjì sẹyìn ilé tó dẹ̀ jẹ́ pé wọ́n jẹ fáìnì wọ́n sanwó àwọn owó tanràn lóríṣiríṣi àmọ́ ní báyìí olùkọ́ni daniel ogunmọdẹdẹ wọn ti gbà gẹ́gẹ́ bíi technical advisor lè táwọn èèyàn dẹ̀ nírètí wípé bá a bá ń sọ nípa olùkọ́ni yóò mú ìgbà ọ̀tún àti ìtukọ̀ ọ̀tún yóò mú bá ikọ̀ ti kano pillars gẹ́gẹ́ bá a ṣe mọ olùkọ́ni wípé ìṣọwọ́ gbá bọ́ọ̀lù tiẹ̀ wọ́n mọ̀ ń rè ká látakò mọ́lé ni àtàkì ni bá a bá ń sọ nípa olùkọ́ni daniel ogunmọdẹdẹ tactics tiẹ̀ ẹ̀ka alátakò mọ́lé ni wọ́n máa ń àtáàkì ni ó ní olùkọ́ni báyìí gẹ́gẹ́ bíi fun iko ti canopilas bi nkan se je niyan o ya papapa o dinu DJ ti ball alafowoju yen sinu ajo loke baba nso nipa basketball DJ ti basketball moja agbokun o si nbe baba nso nipa FIBA 2027 World Cup qualifier ele to nlo lowo iye ni lulu anda iyen lorilede ti angola orilede wa nigeria moja yin tan lana wi pe won se daada tori pe won lanfani lati fi aje akegbe won iyen lorilede ti torilede ti tunisia amo loni won tun ti poko oya iyen fun akegbe won iyen lati orilede gini won boju orilede gini je ami ayu kan dondo na ni won fi nleke tori pe 80 to 79 point ami ogorin iyen si mokandi ni ogorin o ni orilede wa nigeria ni won fi gbeye o iyen lowo orilede ti gini ninu dije ti FIBA 2020 FIBA 2027 FIBA 27 World Cup eleyi to ma lanfani lati waye iyen ni odun to nbo yen baba nso nipa basketball orilede wa nigeria se bebe bo ba tin di ojo sunday eleyi ta jo nwo lokan orilede wa nigeria ti orilede rwanda ni won ma gba ase kagba iyen ni group stage won ma gba ase kagba amo ni bayi orilede wa nigeria lanfani lati ma leke iyen ni group c eleyi to wa ojo sunday yen iyen july 5 ko yen o ni orilede wa nigeria yo mo lanfani lati wako pelu orilede ti rwanda iyen ni papa asere arena kilamba iyen ni lulu anda orilede ti angola o ni o ti ma lanfani lati waye bi nkan se je niyan o ya papa pa kin kuro iyen lapa abe yen kin wonu dije bolu alafesegba papa julo idije fe ya agbaye kin wo be yen lo bo ni nkan se ri orilede ti Egypt o ti lanfa ni lati yanyo orilede Egypt lanfa ni lati yanyo bo ti eje yi pe nibi ti oro de duro yi ese ogbeji oni orilede Egypt bara re ese ogbeji lo bara re o tori pe round of 16 ele to lanfani lati wo yi ifigagbaga to ma waye lale bo ba tin dide de ago mokanla ohun lo ma bere laarin orilede Argentina ati orilede ti Cape Verde ni o ba bori ninu awon mejeji yen en to ba lanfani lati bori ninu awon mejeji yen oni orilede Egypt ma pade bo ba je orilede Argentina bori Cape Verde oni Egypt o ma pade ni round of 16 bi Cape Verde ba de lo bori to ba lo bori Argentina o Egypt na ni o mo pade amo bi mo se nwo ifigagbaga yen lago mokan la lasale tini ba oku eran yen ni ala laala oko ninu igbo kijikiji ati mo wi pe ode lo pa amo ba lo ba oku ode laala mo ja agbokun osi nbi afojudi lo pa o ni orilede Argentina si gbodo se amojuto ara won daada mo lo fojure na o mo lo wo pe Cape Verde ke njo wo na bere si ni wa no DJ fi eya agbaye on your own lewa ni round of 16 yen orilede America lara awon orilede to n gbalejo yen ohun at orilede Belgium na jo ma pade round of 16 ni mo n ja yin tan yen orilede Portugal at orilede Spain ni mo ja gbokun si nbe orilede Mexico at orilede England ni seri ifigagbaga laarin orilede Mexico at orilede England yen nile gesi yen ifigagbaga yen o seese ki won fa wa si owo waju o seese ki won fa wa si owo waju mo n bo lapa abe yen iroyin yen fe loju gan mo n bo lapa abe yen round of 16 Brazil at orilede Norway ni orilede Norway na jo ma wa ko amo baba nso nipa awon figagbaga ele to ma lanfani lati waye yen mojumo ni round of 32 ton yanju yen orilede Colombia at orilede Ghana ni dede ago meje abo yen ni iyen loganjo oru loni mojumo ola oganjo oru lo ma waye Colombia at orilede Ghana ni bi nkan se je niyan bo ba n di lola ni role ola orilede Canada at orilede Morocco ni bakana la ago mewa iye la sale ola orile ede paraguay to orile ede france oni won ajo ma wa ko bi nkan se je niyan mo je agbokun si nbe orile ede ti egypt won la nfani lati fi itan bale *347*1004*1#. *347*1004*1#. O le ma fi gbori wole iyen lori ikanni bani dore iyen lori ti cash eyen awon iyen agbenu si daily payment bo se ma gba yen bakan na de ri cashport yen leni oni 500,000 naira ti gba na lie na le lo mi so asoro ile ya cashport lori na lie na lalaye wa asoro media cashport lori na lie na ni to ni 1 million fi gba lo to ni 500,000 naira fi gba mo se gba ni e won to ti gba 500,000 naira leni dey play ebi won Thomas iwo lo doubt la sale yi enikan na tun la nfa ni lati gbenu si bi o se ri na ni o se ri enikan tun gbenu si *347*1004*1# le fi gbori wole okay orile ede Egypt ami ayo kokan oni won la nfa ni lati gba o iyen pelu orile ede ti Australia bo te je pe orile ede ti Egypt lo la nfa ni lati kokko mi awon iyen ni iseju meta la kokko amo orile ede ti Australia da pada iyen ni iseju marun le ni adota 55 minutes bo te je pe ongo ni won se amo se ri ongo yen orile ede Egypt fi itan bale o tori pe Mohamed Ani agba bọọlu ninu ko ti orile ede ti Egypt ele to se ongo yen o na fi o fi itan bale tori pe oni agba bọọlu akoko iyen ninu dije fi eye agbaye ti o ma se ongo meji ototo iyen ninu idije ti World Cup ni saa kan tori pe ifigagbaga ele to koko waye laarin orile ede ti Egypt ati orile ede ti Belgium ifigagbaga first game orile ede ti Egypt ton gba koju orile ede Belgium ami ayo kokan ele ti won jo gba agba bọọlu iba ba nso nipa Mohamed Ani o na lo la nfani lati se ongo omi awon nile ara re koju orile ede Belgium bakan na against ti Australia iyen lasale tini o tun mi awon nile ara re lo fi wa je pe o ti se ongo meji ni tournament ni World Cup kan le to je pe odun 1966 o ni akosile ti waye last tori pe baba nso nipa todo Vodzov omo bibi orile ede Bulgaria lo seru e ni odun 1966 to je pe o se ongo meji iyen nigba yen lodun 1966 amo ni bayi Mohamed Ani lati orile ede Egypt o na ti ba akosile yen o na se ongo meji bayi lo na se bi kan se je niyan o baba nso nipa orile ede ti Egypt ele to je pe lati igba ti won tin la nfa ni lati ma wa sinu dije ife eye agbaye lati odun bi 1930 ni won ti invite won wa sinu dije ife eye agbaye nigba yen to ti je wi pe kujo kan ni won fi wa lati igba yen titi di World Cup 2026 ele ti orile ede meta ototo gbalejo re yi orile ede Egypt o ti ibori ifigagbaga kankan igba akoko leleyi ninu dije ife eye agbaye ti won a ma bori ifigagbaga iyen nigba ti won koju orile ede ti New Zealand oni won koko fi itan yen bale amo won ti lanfani lati wo round of 16 na bayi iyen fun igba akoko bi nkan se je niyan sola re o alaye ni nje asari loju oja eja loju oja kade tori pe ifigagbaga laarin ile gẹẹsi iyen baba nso nipa England ati Mexico o seese ki won fa ifigagbaga yen mọra ki won fa sowo waju ki lo sele gangan ki lo de eja loju oja ta ba toju oja de ka wa te sowo waju e ku kale
1: FM 105.5. At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.